àwọn tí ó tẹ̀ lọ sínú rẹ̀ nítorí tí ó fìdí ilẹ̀ sọ̀rẹ̀ lórí òkú ó sì gbé ka àwọn ìṣàn omi ta ni yóò kú orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀

ṣèjìrẹ́ ń bàdọ̀. Láàrin ọjọ́ mẹ́ta tó gbẹ̀yìn ìrìn àjò oṣù kẹsà. Bí ọwọ́ Ọlọ́run yóò ti máa mú gbogbo èèyàn kọjá sí ìpele tó kàn. Ooru àṣírí. Pẹ̀lú crossover night June edition. Látọjọ́ Sunday 28, Monday 29, àti Tuesday 30th June. Next level. Ìpele tó kàn la kórí ẹ̀. Ẹ̀mí Ọlọ́run sọ pé ó lè máa bá lọ báyìí. A fẹ́ sílẹ̀kùn ẹ̀rí ọ̀tún. A fẹ́ mú ìwọ̀n kúrò nípele yàgàn. Kọjá lọ sí ìpele àní

0: lọ́wọ́ kan lọ ń padà.
1: Oh, there's a help that keep recurring.
0: Ó dẹ̀ ń gbọ́ mi báyìí.
1: And you are hearing me at this time.
0: Àdúrà méje yìí.
1: This seven prayer points.
0: Ni kò gbà.
1: You should pray them.
0: Pẹ̀lú Psalm 121.
1: With Psalm 121.
0: O lè gbàdúrà yìí.
1: You cannot pray these prayers.
0: Kò mọ dìde.
1: Without being lifted.
0: Prayer number one.
1: Àdúrà kọ́kọ́ rèé o.
0: Ẹ̀yin ọ̀tá olùdènà.
1: You enemies blocking my way.
0: Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa.
1: Hear the word of the Lord.
0: Ẹ fi ọ̀nà sílẹ̀.
1: Lift the way.
0: Kẹ̀sì fi ayé sílẹ̀.
1: And die.
0: Ẹ fi ọ̀nà lẹ̀.
1: Lift the way.
0: Kẹ̀fì ayé
1: lẹ̀. And die.
0: Ó yà dúró. Olúwa wa, ó gun tó wá láti inú ìpìlẹ̀ mi.
1: Bátú da ké from my foundation.
0: Tó ń lé ìrànlọ́wọ́ lára.
1: Jésù náà bẹ̀rẹ̀ ká mi.
0: Ìwọ ogun yìí o.
1: Dábàtú.
0: Jáde lára.
1: A kò fẹ́ bá jẹ́.
0: Ẹ gbàdúrà kẹrin.
1: Prayer number four.
0: Olúwa lónìí.
1: Lord today.
0: Ẹ ṣí àmì ayé kúrò.
1: I put evil marks on my body.
0: Gbogbo àmì tí ò jẹ rí ràn
1: lọ́wọ́. Every mark is allowing my health.
0: Àmì tí ò jẹ rí oore
1: ńlá. Mark is allowing my goodness.
0: Ṣí dànù.
1: Ṣí dànù. Olúwa láti ọjọ́ náà. Ẹ ṣí àmì ayé kúrò lára mi. Àmì tí ò jẹ rí ràn lọ́wọ́. Ṣí. Àmì tí ò jẹ rí ràn lọ́wọ́. Ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé
0: Olúwa wa. Ẹ gbàdúrà kanu.
1: Prayer number five.
0: Olúwa fi àmì ojú rẹ sí mi.
1: Lọ fún jù bá kàn fẹ́ bọ̀ bọ́ mi.
0: Gbogbo ń bá rí mi máa
1: rà mí. Ẹgbẹ́ ọjà sí mi tẹ̀ bọ̀ sá
0: mi. Àmì ojú rere.
1: Má kàn fẹ́ bọ̀.
0: Wọlé sí mi
1: rà. Má kàn fẹ́
0: Ẹgbà ojú rere.
1: Ẹgbà
0: ànú. Ẹgbà àdú
1: ẹ̀.
0: Olúwa.
1: Olọ.
0: Rán wọn sí mi lónìí. Àwọn tó fẹ́ lò fún
1: mi. Lọ́sí wá tó yúsù fún mi.
0: Yé Màkàdé.
1: Lọ́sí wá tó yúsù fún mi.
0: Yé Nẹ̀mẹ́rù Ziyada.
1: Lọ́sí wá tó yúsù fún mi.
0: Mina Sata.
1: Ẹ̀rọ rán wọn sí mi.
0: Agadu bíẹ̀.
1: Olúwa rán wọn sí mi.
0: Olúwa rán ènìyàn sí mi.
1: Lọ́sí wá tó yúsù fún mi.
0: Mo fẹ́ dìde.
1: I want to be lifted.
0: Rán olóore wa. Báàmi pè wọ́n Labuja.
1: Invite them in Abuja.
0: Inú gymnastics stadium.
1: That in the gymnastics hall.
0: Gymnastics hall.
1: Gymnastics hall.
0: Inú ọ̀lùyẹ láti pàdé.
1: That's where we are meeting.
0: Ènìyàn 50,000.
1: 50,000 souls only.
0: Wọ́n ní kí n fún ní Ankashifa gbà.
1: The doctor should give them mantle of power.
0: 1 month 1 oil.
1: Ẹ òróró kan.
0: Olùyẹ yẹn wà lóru ọ̀la.
1: That's what they want tomorrow.
0: Yẹ máa sáré.
1: Thank you Jesus.
0: Unusual breakthrough.
1: Àlùyọ tí ò wá kọ̀.
0: Oní title.
1: It's the team.
0: Mo gbọ́ Ọlọ́run gbọ́.
1: I believe God.
0: Ayé rẹ̀ ò ní tumọ̀.
1: Lọ́wọ́ mi dìde.
0: Oluwa wa. Amen. Lord, we are the
1: devil. I bet you.

0: ṣe láì sí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe. Ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ni mọ̀nà wá tí òǹdẹ ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀. Èrògbò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church ìjọ ìmọ̀lẹ̀ alàyè ṣe ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láì sinmi àti láì káàárẹ̀. Ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú òfin ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimọ̀ Friday ní déédé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníjòkúta Hall Sàgámù Ogun State. Àkòrí Ọlọ́run ìyanu ṣe ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ní ànàdì ọlọ́mọ ní Shilo. Àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròròyàn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí. General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555. Jésù ń dúró dè ọ́ o.
1: Orúkọ Jésù, mo wí ní orúkọ Bàbá, ní orúkọ ọmọ àti ní orúkọ ẹ̀mí mímọ́ wípé adánidúró ayé gbọ́ wọn ní dẹ̀ dúró. Mo wí ní orúkọ Jésù, mo sọ ọ́, mo pa ní àṣẹ ni. Sáàmù tí mo lò rè é, Psalm 123. Gbọ́ o, àfọ̀ṣẹ ayé tí wọ́n fi dá iṣẹ́ rẹ̀ dúró tó jẹ́ kó máa ara kòrò lẹ́nì kó bàjẹ́. Ẹ̀gbọ́n, ta ni wa ewé àti egbò, ta ni já ewé, ta ló wa egbò tó fi dẹ́ dúró, tó wá fi ọwọ́ sọ̀yà tí lè rí mọ́ ẹ tó lòun jẹ́ alágbára. Mo fẹ́ kó sọ fún wọn kó dẹ̀jẹ̀ kán mọ̀ pé báyìí ni ọ̀rọ̀ Olúwa wí wípé ta ni ìwọ òkè níwájú ṣèrú Bábélì ó ní wárìrì ìwọ ilẹ̀. Ẹ̀gbọ́n Olúwa o, mo sọ ni o, gbogbo ẹni tó já ewé àtẹni tó wa egbò láti lè mú kí iṣẹ́ rẹ̀ kó dúró sójú kan, bàbá màmá ó máa ti ń ṣe wàhálà kì í máa ṣe ni kì í máa ṣàná. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé àwọn agbára kan ni wọ́n ń lérí tí wọ́n sì ń gbìyànjú. Lónìí jẹ́ kí agbára wọn yẹn ó bàjẹ́ kó bàjẹ́ kó bàjẹ́ kó di asán kó di asán kó di asán kó di asán kó di asán kó di asán. Mo gbàdúrà gbogbo ẹni tó dá ògùn ọmọ rẹ dúró wọn ò lè dá dúró o, lórúkọ Jésù ayé ò ní dá ògùn ọmọ rẹ dúró. Bí wọ́n bá ti dá a dúró tẹ́lẹ̀, mo sọ bí mo ti ń sọ̀rọ̀ yìí, jẹ́ kí ògùn yẹn gbéra kó bẹ̀rẹ̀ sí ní rìn, jẹ́ kí ògùn yẹn gbéra, ògùn yẹn kó gbéra kó gbéra kó máa rìn, kó gbéra kó máa fò, kó gbéra kó máa fò. Ògùn ayé rẹ gbéra o, orí bẹ́ẹ̀ kò yí padà. Bó àdúà gbogbo ìwọ tó ń jáde lónìí lọ́rọ̀ ànúgbà. Ẹ gbọ́ dáadáa, àánú ló lè ṣe o Jésù, àánú ló lè ṣe. Fàánú rẹ̀ ṣe o Jésù, fàánú rẹ̀ ṣe o. Ohun tí mo lé lélẹ̀ tọwọ́ mi ò tó, ògo tí mo béèrè táyé kò fún mi o. Fàánú rẹ̀ ṣe o Jésù, fàánú rẹ̀ ṣe o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní ọjọ́ birthday mi ni mo mọ̀ pé Ọlọ́run wà. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́rìí ságbára Ọlọ́run, tẹ dẹ̀ sọ pé bàbá ẹ gbà ẹ rọwọ́ Ọlọ́run, ẹ máa rọwọ́ Ọlọ́run. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ máa gbàdúà kẹ́dẹ̀ tẹ́ra mú àdúà. Ṣẹ̀dẹ́yìn tí abaranjẹ̀ ìkọ̀tún ìyànà pájà ẹgbẹ́ dá nǹkan nǹkan ìjẹgùn ìjẹgẹmọ̀ ìjẹdòdò, mo máa ń sọ fún yín ẹ lọ sí abaranjẹ̀ road. Then má ronú para ẹ, má ṣe rẹ̀ léṣe, tẹ́ra mọ́, má jò tán lọ́wọ́ ẹ, tó bá tán tún wà míì. Pàápàá jùlọ oníṣẹ́ ọwọ́ ni ẹ, wàá kọ̀ débi iṣẹ́, àwa káwọ́ gbéra. Èlò ni ẹgbẹ̀rún mẹ́jọ, ìyẹn wá jówó. Ọ̀fẹ́ ni mo fún ẹ, o so seed sínú iṣẹ́ Olúwa ni. I'm telling you the truth. Ṣé nǹkan tẹ́ ó kọjá nǹkan tẹ́ ẹ fọkàn sí? Oníṣẹ́ ọwọ́ ni ẹ, wàá kọ̀ jókòó, wàá káwọ́ gbéra. Tó bá débi iṣẹ́ wàá jókòó jókòó jókòó, irinṣẹ́ ranjú lẹ̀ báyìí. Tó o bá ṣiṣẹ́ kan tán, iṣẹ́ mi ò ní wọlé. Tó yẹ kí iṣẹ́ wà ńlẹ̀ lọ tí wàá ṣe fódìdí ọ̀sẹ̀ kan. Òǹtajà bí ké ṣe máa kun ṣọ́ọ̀bù ẹ, bí kò pàtẹ kó má tà. Náà kò gbúdọ̀ rí bẹ́ẹ̀, ìgbà mí gan ò rójú owó. What are you waiting for? Gbéra gírí kò ṣe kankan kí wọn náà gẹ́tì tiẹ̀. Tó bá ti dé Abaranjẹ̀ Road ló lọ sí Alabama bus stop láti Kọ̀tún roundabout yẹn. Ìkọ̀sídà ìkọ̀tún new garage or old garage gbé márúwá wàá lò lọ sí Abaranjẹ̀ bọ́lẹ̀ ní Alabama bus stop. So wàá wá béèrè Oye Wọlé street number 1 tàbí kò pé number church 0706717 0079 cheri to ba di ni ola a fe se nkan kan gbogbe eniyan e ma ri adura ti mo gba le kan e bu omi sinu iri mo ti so lati jeta e ma bu sinu iri ke ma gbe wole e ma bu sinu iri ke ma gbe wole to ba di aro friday e gbe pade olorun to pe mi jesu christi ni sabo under bridge onijoku town hall nilu isaga isele nla fe sele ti se sele yanu bo baba sise itan o o elekeli otun de duro mo bi o fa idaduro ba wa lara e o le bayan se so fo mo e pe awon eniyan e pe ka won na se ti won wo bi nigba ni titi disin ti alagbara ba fe se party o le ni kojo maro to ba fe se nkan kan o le so pe ojo ko duro sugbon baba lawo afa woli egbo won ma pase awon alagbara pe duro iwa ojo sugbon jo to ti dele aye iwo ri enikan to lagbara lati da iri duro ko possible bene ojumake maki iri ma je ise ti olorun ran bomi sinu iri ko wa wo nti o sele ni ojo friday ti se ola yi tetede o tori ani pe birthday ta se lojo si lo je ka pe o to akoko ko bo lowo ogun idaduro mo so se ri iyo yen to ba ti gba fun won ni egberu ko pe mo fi da sise oluwa omi osioni una wa le koda mo ti e ti n gba awon adura sinu e bayi loruko jesu yo dara fun yin okan re o bale se ri awon kan wa awon ni ko si woli ti le won ni o si mo woli nbe laye sibe mo fe ki eyin eniyan mo nkan kan woli yato si pastor mo ma nso gbogbo gba woli ni mi te ba wo dada irin ajo jesu irin ajo woli ni irin ajo elija irin ajo woli ni irin ajo elisha irin ajo woli ni bibeli so pe awon okunrin ilu na won ke lo ba elisha won ni wo tedo ilu idara won ni omi koro ile si ile sa o won ni ile sa o ni e mu awon koto wa ebuyo sinu e won lo buyo wa owe lo fi pa o da so mi omi yen deedun so awon ise woli niyan so nitori na nko emi fi christi be mo fe ko ni gbagbo ko si kankan ko si kankan ko si kankan o gbagbo o gbagbo nkan de nbaje lo iwo wo se o ri pe o ti fe ma degbe bayi ko ni degbe fun e to o mo gbadua ko ni dogun arin oho ko to di pe iye re si be ni enikan gbon bi mo tin soro yi obi o ti fe ma ta nkan to ni ma se be je mo fe ko sumo lorun ko de je ka gbadua sumo lorun ko de gbadua dada wa ri wi pe wa bo wa pada ni anito ati aniseku e ma gbagbe eyin ti mushin second Friday of the month gbogbo Friday keji nilu mushin gbogbo eyin ti yana paja egbo aburu egbeda gbogbo yin patapata e mura sile second Friday keji eyin ti abulegba osodi agege gbogbo yin e mura le e ja pade ni mushin eyin ti o di olowo ni bonigan ni mushin te ba ti de onile gogoro e ko le lo si boniyen e le lo si idera cinema hall kojule karun yo dara fun yin gbogbo second Friday ago meji aro si ago mokanla ni mi kin ju be lo nbe ago meji aro si mokola tori mo si nlo si isaga now gbogbo ojo tuesday ipade ma wa ni suru lere nibo ni suru lere fuja street e le gba benson bus stop e de tun le gba randu avenue junction wole eyin ti mo si ati agege ati eyin ti mo si ati oju elegba e ma ri moto to lo fuja street direct ago mejo aro si ago meji lani iwo ni eri kan o yo si dara fun e anise ni ola yi gbogbo owo idaduro to wa lara e o da mi loju pe o ma jade lo so ti bomi yen sinu iri ase lati orun o de ma gbe edide idaduro yen ti ko ninu aye ni oruko jesu gbo ninu ipade ola wa ba jesu pade mama yi ma je osu e ori oro awon mo ara awon mo e bi ko ti le je gbogbo won awon kan ninu won o gbe sakan to ndun e gan gbo jesu se yanu nbe jesu oluwa wa amen ara mi olufe mo fe ko se nkan kan mo fe ko da si ipade adura yi pelu iye to ba ni olorun yo si run e lowo bo je 5000 bo je 2000 bo ti se mo be yin ni eran ipade yi lowo jesu yo si run yin lowo account number yen ri 00699 36 107 egbele kan si 00699 36 107 Access Bank oruko to wa nbe Light of the Living Church mama Access Bank ni o pe ero ibanisoro yi 070
2: 0706717 0079. Gbọ́lẹ̀ kan sí 0706717 0079. Lọ follow mi lórí Facebook àti TikTok, pàápàá ní aago mẹ́wàá ní alẹ́ yìí, Prophet Rotimi lè sànmí.
0: Ṣé láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe? Ó ti yá níbi tí àdúrà ti ń gbà, tí gbogbo ogun ti ń ṣẹ́ ni mọ̀nà wà, tí òǹdè ń gba ìtúsílẹ̀, tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀. Èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church, ìjọ ìmọ́lẹ̀ alààyè. Ṣé ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkàárẹ̀? Ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn òun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọpọ̀ ní gbogbo ọjọ́ Jimoh Friday ní déédé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge, Oníchòkúta Hall, Sàgámù, Ogun State. Àkòrí Ọlọ́run ìyanu. Ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì? Nípasẹ̀ ìyanu ni ànàdì ọlọ́mọ ní Ṣílò. Àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròyìn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí. General Ofasia, Prophet Rotimi Ilésanmi, Baba Zion. Ẹ pé bàbá wòlíì sórí 0706 717 0079 tàbí

herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Bokeyin e ku ojuma iroyin ni kutu aire lati le se Radio Adaba FM 88.9 Akure lo laramo kina wa ta tin gbe on satagun Folajin Oyetayo ni royin ni sajuna egbe awon koko to wa ni royin na ile asofin agba fowo si ofin idasile olopa ipinle iko amotekun nipinle yi fi kele ofin gbe tokotaya lori esun ile fifo alaga ijoba ibile nipinle Anambra ni won ti ni ko lo ma fi odide odun marun gba tegun logbe won bayi lorilede America iroyin na re lekun rere ile igbimo asofin agba le yi lo ti fowo si atunsi ofin orilede yi to ni se pelu idasile olopa ipinle awon asofin lo fowo si atunsi on lana ojoru saaju la awon asofin ti gba lati lo ilana sise eto idibo won lo ni gbangba la sata dipo lilo imero leyin ti imero on ti won se lalaye pe o ti ni ipeninja kankan eleyi to mu ki ise na ko ya kankan fun awon asofin na adari ile asofin agba ope imero mbile to ti se daba pe ki won lo ilana gbangba la sata nipa lilo ilana na on lo mu ki awon asofin ma dede duro daruko won to fi mo agban eleyi ti won ba wa lori oro na ninu oro ti adari ile asofin agba le yi ope imero mbile se lalaye pe olopa ipinle ni yo tun mu ki agbende ko ba ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ nàìjíríà ẹwẹ ààrẹ ilé asòfin àgbà ilẹ̀ yìí gọ́síwì àpábíò náà ṣe lálàyé pé ṣíṣe àtúnṣe òfin ọ̀hún ni yóò wọ́n náà bá yọ sí àwọn ìpèníjà ilé tó ń bá ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ nàìjíríà ààrẹ bọ́lá tinubu ló ti bèrè fún kí ilé asòfin àgbà ilẹ̀ yìí fọwọ́ sí yíyan ọ̀jọ̀gbọ́n Àbáyọ̀mí Fásínà ẹni tó jẹ́ ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí fásitì ìjọba àpapọ̀ tó wà ní ìlú Ọyẹ́ Èkìtì gẹ́gẹ́ bí aṣojú orílẹ̀-èdè yìí ọ̀rọ̀ ni wọ́n fi ojú rẹ̀ léde nínú lẹ́tà kan eléyìí tí wọ́n fi ṣọwọ́ sí ilé asòfin àgbà ilẹ̀ yìí lásìkò ìjókòó lé wọn eléyìí tó wáyé lánàá ọjọ́rùú tó sì di kíkà látọwọ́ ààrẹ ilé asòfin àgbà ilẹ̀ yìí Gọ́síwì Àpábíò tinubu sàlàyé pé ìyànsípò náà ló wà ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ òfin tó sì rọ àwọn asòfin àgbà náà láti gbé ìyẹ̀wò dáradára ìjọba àpapọ̀ ló ti ṣàkọọ́lẹ̀ onírúurú àṣeyọrí lẹ́ka ọ̀rọ̀ ohun àlùmọ́nì ilẹ̀ nàìjíríà ìgbésẹ̀ ń kò sẹ́yìn bí wọ́n ti ṣe àwárí ohun àlùmọ́nì kan eléyìí tó jẹ́ gbòógì káàkiri àgbáláyé ní ìpínlẹ̀ kaduna mínísítà fọ́rọ̀ ìdàgbàsókè ohun àlùmọ́nì nílẹ̀ nàìjíríà délé alákẹ́ ló fi ojú ọ̀rọ̀ léde lánàá ọjọ́rùú ó fi ojú ọ̀rọ̀ léde níbi ayẹyẹ ìsísọ lójú ohun àlùmọ́nì nílẹ̀ adúláwọ̀ tọdún yìí eléyìí tó wáyé nílùú Àbújá orílẹ̀-èdè nàìjíríà ló ti tẹ́wọ́ gba ìpinnu kan láti

0: owó orílẹ̀-èdè Amẹ́ríkà tó sì faramọ́ láti gbé òtẹ́lẹ̀ Mukhtar Mohammed Adamu àti iléeṣẹ́ méjì kan eléyìí tí wọ́n ti ń ṣe pàṣípàrọ̀ owó látàrí bí wọ́n ti ṣe ní iléeṣẹ́ ọ̀hún ni ó ń ṣe agbátẹrù ìgbésùnmọ̀mí nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi ta lánàá ọjọ́rùú làwọn ìgbìmọ̀ ti tẹ́wọ́ gba ìpinnu náà ìgbìmọ̀ ṣe láláì pé ìwádìí eléyìí tí wọ́n ṣe ló fi hàn wípé àwọn tọ́rọ̀ kan ọ̀hún àti iléeṣẹ́ ọ̀hún náà ló ń ṣe agbódegbà pẹ̀lú ṣíṣe onígbọ̀wọ́ fún àwọn agbésùnmọ̀mí lára àwọn èèyàn ń láti rí ibrahim yakubu ogirimu Mukhtar Mohammed Adamu Adamu Chiroma ibrahim abubakar abdullahi umar usman babangida Mohammed Adamu lára iléeṣẹ́ tọ́rọ̀ tó kàn láti rí iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe pàṣípàrọ̀ owó Bako and Son Generation Currency BDC Limited àti 929 BDC Limited. Ìjọba àpapọ̀ ló wá pa láṣẹ fún àwọn iléeṣẹ́ ètò ìṣúná tó fi mọ àwọn mìíràn tọ́rọ̀ kan láti wà ní ìbámu pẹ̀lú àṣẹ náà àti pé ń ṣe ni wọn ò gbọ́dọ̀ ní nǹkan ṣe pẹ̀lú gbogbo iléeṣẹ́ ọ̀hún tí wọ́n sì rọ àwọn tọ́rọ̀ kan láti tún máa jábọ̀ gbogbo bí nǹkan bá tún ṣe ń lọ fún àwọn aláṣẹ. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn ní kòtò àìrè láti lè ṣe rédíò Adaba FM 88.9 Àkúrẹ́ ìlú Laramọ́kẹ́lá Àwàtà tí ń gbóhùn Ṣátẹ́gùn bá a bá padà dé ikọ̀ Àmọ̀tẹ́kùn fún kélé òfin gbé tọkọtaya kan lórí ẹ̀sùn ilé fífọ́ alága ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Anambra ni wọ́n ti ní kó lọ́ọ́ máa gba atẹ́gùn máa fọ́ odidi ọdún márùn-ún lọ́gbà ẹ̀wọ̀n lórílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n yí àtàwọn ìròyìn mìíràn láàmú wá fún yín ẹ kú kalẹ̀.
1: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53
0: ẹ̀ka àbọ̀ padà fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ̀lẹ̀ kan sí wa lórí ìtàkùn ayélujára wa www.adaba89.fm tàbí kẹ́ download application Adaba FM lórí Google Play Store. Bákan náà ni ẹ lè fi ìròyìn ṣọwọ́ sí wa lójú àwọn òpó bánidọ́rẹ̀ wa gbogbo wọ̀nyí www.facebook.com/adabafm88.9 lórí Facebook at Adaba88.9fm lórí Instagram at X wa Adaba FM TV la wa lórí YouTube wa. Bákan náà ni ẹ lè fi ìròyìn ṣọwọ́ sí wa ní newsroom at Adaba88.9fm. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilẹ̀ yìí ní ìjọba ìbílẹ̀ ló ti gbóríyìn fún gómìnà Lọ́kẹ́ Ajídàtiwa nípa bó ti ṣe fọwọ́ sí ètò owó oṣù ìpele kẹtàdínlógún pẹ̀lú gbogbo àwọn àǹfààní mìíràn ọlọ́kan òjọ̀kan fún àwọn olórí ìṣàkóso ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ yìí. Ààrẹ ẹgbẹ́ ọ̀hún Comrade Frederick Akinrinola ló ṣàpèjúwe ìfọwọ́sí náà gẹ́gẹ́ bí àgbéǹdégbà eléyìí tí yóò jẹ́ kí àgbéǹde kó tún bá ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ àti iṣẹ́ eléyìí tí wọ́n yàn láàyò ní agbọ̀nrin ìjọba ìbílẹ̀ náà. Akinrinola wá ṣe láláyé pé ìpinnu ọ̀hún ni yóò tún jẹ́ kí nǹkan lè buyàrí sí tí ó sì tún ṣe àgbéǹde tó ń ti farajìn láti lè jẹ́ kí iṣẹ́ ọ̀hún kó máa lọ kankan láwọn àgbọn ọlọ́kan òjọ̀kan. Ọ̀wádúpẹ́ lọ́wọ́ gómìnà Ayédàtiwa fún tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ọ̀hún tó sì rọ àwọn òṣìṣẹ́ láti tẹ pamọ́ṣẹ́ kí wọ́n tún máa ṣe akitiyan lórí iṣẹ́ tí wọ́n yàn láàyò náà. Ikọ̀ Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ yìí ló ti fi kélé òfin gbé tọkọtaya kan pẹ̀lú ìlẹ̀dẹ́ àpòpọ̀ láti fọ ilé ẹni tó ti fìgbà kan jẹ́ abẹnugan ilé asòfin ìpínlẹ̀ yìí tẹ́lẹ̀ rí Jùmọ̀kẹ́ Akíndélé nílùú Òkìtìpupa. Ikọ̀ Àmọ̀tẹ́kùn ló tún gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bíi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ àwọn ènìyàn tó fi mọ́ àwọn nǹkan mìíràn eléyìí tó ṣe kókó eléyìí tí wọ́n jí gbé lásìkò tí wọ́n ṣọṣẹ́ láabi wọn náà tí wọ́n sì tún ká wọn lọ́wọ́ kò láti má jẹ́ kí wọ́n lọ gbé ẹrù ntà ní ìpínlẹ̀ Èkó. Àwọn afurasí ọ̀hún láti rí Samson Ozowe àti ìyàwó rẹ̀ Ayọ̀ Ogunlẹ́sọ. Eléyìí tí wọ́n fi kélé òfin gbé lẹ́yìn ìgbà tí wọ́n ta wọ́n ṣe lálátàtọ̀pọ̀ wípé àwọn ènìyàn ló ti wà láàbì náà nílùú Òkìtìpupa tí wọ́n sì fẹ́ ré kọjá lọ sí ìpínlẹ̀ Èkó. Ikọ̀ Àmọ̀tẹ́kùn ló tún ṣe lálàyé pé àwọn mìíràn eléyìí tó tún wu irúfẹ́ ìwà ọ̀daràn ọlọ́kan ọ̀jọ̀kan òun wọn tún ti fi kélé òfin gbé tí wọ́n sì ti wà ní àkàtà wọn báyìí. Wáyé o orílẹ̀-èdè Amẹ́ríkà o ni wọ́n ti ṣe lálàyé pé ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Anambra ìyẹn Franklin Ikechukwu Nwadialu o ni wọ́n ti ní kó ló máa gba àtẹ̀gùn lọ́gbàmọ̀ báyìí fún odidi ọdún márùn-ún látàrí bí wọ́n ti ṣe lálàyé pé ó lọ́wọ́ nínú jìbìtì kan lórí ẹ̀rọ ayélujára eléyìí tó ń lọ bíi mílíọ̀nù mẹ́ta àbọ̀ dọ́là. Nwadialu ọmọ ọdún méjìlélógún òun ló ti fìgbà kan jẹ́ alága ìjọba ìbílẹ̀ ní ọgbárú ní ìjọba ìbílẹ̀ òun ní ìpínlẹ̀ Anambra. Ìròyìn jẹ́kóyé ní pé ilé ẹjọ́ kan tó ń ti adájọ́ rẹ̀ ti Vani M òun ni kò ní kí arákùnrin náà kó lọ́ máa gba àtẹ̀gùn lọ́gbà ẹ̀wọ̀n báyìí. Ilé ẹjọ́ gíga eléyìí tó fi ìkàlẹ̀ sí ìpínlẹ̀ Sokoto òun ló ti ní kí àwọn mẹ́ta kan báyìí kan máa lọ gba àtẹ̀gùn náà lọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n ṣe lálàyé pé kí wọ́n yẹgi fún wọn látàrí mọ́ ti ṣe ní wọ́n lọ́wọ́ nínú ẹ̀sùn eléyìí tó ní ṣe pẹ̀lú ìgbésùnmọ̀mí. Tọ́ a ò ní rí jù báyìí lọ lórí ìròyìn ní kùtù àìtàárọ̀ tòní Sunday Ajíbóyè lólóòtú ìròyìn Fọlájìn Oyetayo ló mú wá sí ti ìgbọ̀yìn iṣẹ́ wa ò ní dìṣẹ́ o ẹ kú kalẹ̀.
3: Èmi ọmọ yín náà ni o Jọ̀lí Jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí oya ẹ̀sì pẹ́ẹ̀lì celery
4: SELARIE
3: salary bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary oya lọ́pọ̀ ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
5: TURMERIC turmeric
3: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
6: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: àkókò àtàkèrè lè nílùú kàdé àkókò ń kéde ìsìnkú àtàṣekọ bẹ òkú ìyá wa.
1: Ìyá ìyá wa.
0: Miss Chief Mrs. Esther Abiy Ajibade ní àkèrè
1: lè. Tí ó jẹ́ ìyá ìwé ìjọlúùkù mímọ́ ìdí àgbà tuntun Àkúrẹ́.
0: I'm president of National Christian Women Association of Nigeria.
1: Ní ìdáyé wọn.
0: Ẹni tí Abilọ́jọ́ bọ̀ ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún
1: 1943.
0: Lẹ́yìn ìsìnkú àti ìdúpẹ́ yóò wáyé
1: ní Luke's Anglican Church ìdí àgbà tuntun Àkúrẹ́.
0: Lẹ́yìn tí a bá ti fi ara rùn mọ́ olóyè Esther Abiy Ajibade fún ilé.
1: Ní àwọn fi àbọ̀ sí Bass Event Center
0: àpópónà iléeṣẹ́ òwò Àkúrẹ́.
1: Níbi tí ayẹyẹ ìgbàlejò yóò ti ṣẹlẹ̀.
0: Sunre ooo.
1: Venerable FT Akérèlé àti Pastor Gbéyèga Akérèlé ni olùkéde lórúkọ ẹbí.

0: ẹrin tọjọ bí ẹ fọlágbà ilédùmarè ọdọdọ ogun ọbọbi orí atẹ
1: pé ní mú yí chọpin o chọpin o
2: Ọlọ́run alágbára tún fẹ́ jẹ́rì ara rẹ̀. Bó ti ń ṣe nígbà wọn ni ní ìpàdé àdúrà. Hours of Mercy tí ó wáyé lọ́jọ́ Saturday yìí, 27 June, láago mẹ́wàá àárọ̀ sí mẹ́ta ọ̀sán ní Fruit of Faith Ministry, Wonder City, kilometer 5 Pondo Road, Àkúrẹ́. Alágbára ni Ọlọ́run ni ẹ ṣe ọ̀rọ̀ tọ̀tẹ̀ yìí. Ọlọ́run tó gbé ọ̀run dúró láì ní pílà.
3: Alágbára ni.
2: Ọlọ́run tó dá ènìyàn láwòrán ara ẹ̀.
3: Alágbára ni.
2: Ọlọ́run tó fi ẹ̀fẹ́ ilẹ̀ dá ènìyàn.
3: Alágbára ni.
2: Ọlọ́run tó sòkú dala àyè ṣàgàndọ́lọ́mọ.
3: Alágbára ni.
2: Ìlọ́túkù tí ò lè ṣe.
3: Àgàn kí ló yà?
2: Àgàn ọmọ ni tàbí ohun rere?
3: Ó ṣetán láti nu omi jẹ́ ẹnu.
2: Máa bọ̀ lọ́jọ́ Saturday, 27 June 2026, láago mẹ́wàá sí mẹ́ta ọ̀sán ní Fruit of Faith Ministry, Wonder City, kilometer 5 Pondo Road, Àkúrẹ́. Ìránṣẹ́ Ọlọ́run, Apostle Prophet Jim John Oyedotun, Grand JP, Baba Wonder, Aṣẹ́ Kìkì, Kìkì, Kìkì ọ̀rọ̀, yóò wà ń kalẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n fọgun ayé tiẹ̀ ṣe Division of Labour. Ọ̀pọ̀ àwọn olóyè mi pẹ̀lú FFM Mass Choir yóò wà ń kalẹ̀ láti fi orin fawọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Wá tiẹ̀ ò ní ṣòro ṣe torí pé alágbára ni Ọlọ́run.
4: Ọjọ́ lè kọjá oṣù lè kọjá ọdún sì lè yípadà ṣùgbọ́n ìrántí ẹni rere kì í parẹ́ lọ́kàn àwọn tó nífẹ̀ẹ́ afẹ́ olùfẹ́ òun ṣùgbọ́n Jésù fẹ́.

0: 88.9 FM. Awolu solu dero pese.
1: Gbogbo tilẹ̀ tó kọ́ sẹ́sẹ̀ kúkú ìpínlẹ̀ Ondo títí kan ra àkókò bẹ̀rẹ̀ ìrìn lẹ́rú jẹjẹ nínú ẹ̀mí kan ti wàrí táwọn èèyàn ròyìn ẹ̀ títí dọjọ́ kú ẹ̀ ó milẹ̀ mi gbogbo òlú títí tí ọ̀rọ̀ àṣẹ tó ń tà àjọ nu bíbélì ká máa jáde bí àrá sísẹ́ lẹ́nu bàbá ìsọjí tó ń ti wàásù tó gbọ́ná yakilala àmì òróró ń sàn wàràwàrà lára bàbá bí ọ̀wàrà òjò iná gbéná mi àṣẹ ń báṣẹ gbìnàyà ọ̀rọ̀ godo gan ọ̀pá àṣẹ tó ń ti bíbélì lọ́wọ́ is divine grace late primate doctor Folution Gold JP olùdásílẹ̀ ìjọ sí àness holy victoria ẹ̀kọ́ta 77 kárí àkọ́kọ́ ìṣẹ́jùṣẹ́ ìpẹ́jù ìpè ẹ̀wá wo olùdásílẹ̀ ta iṣẹ́ lọ́tẹ̀mítẹ̀mí ní nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn ní ìtàkùn jálọ́rùn lákàtàbú èrí ṣubú lulẹ̀ yakatakun lè dìde oṣù pálá dorúkodò ní gbogbo kẹ́lúwà sẹ́ráfà àkọ́kọ́ bàbá ó dàárọ̀ o ayẹyẹ ọdún kẹwàá tí bàbá wa is divine grace late primate doctor Folution Gold JP olùdásílẹ̀ ìjọ sí àness holy victoria conference ẹ̀kọ́ta tó wà ní 77 NNPC kárí àkọ́kọ́ ni wọ́n máa ń pè wá sí ayẹyẹ ọdún kẹwàá tí bàbá wa ti fi dàlílẹ̀ lẹ́sẹ̀ jésù èyí tí yóò wáyé ní 27 and 28 oṣù yìí gangan bẹ̀rẹ̀ lago mẹ́wàá rọ̀ kéréje bàbá ẹ̀ bá gbéra nílẹ̀ kẹ́ ẹ dìde.
2: ọmọ àta olóòdo ìwọwọ ọlọrun ọmọ lẹríkà ogun bẹbẹ àná ó máa jẹrẹ kàgbọ ọmọ nígbàdo rárá àrèmọ̀nà gbé sínú oko àgbàdo sàárín oko tàbàdo tàbàdo sàn sàn jẹyà rẹ lọ.
1: àwọn ìgbìmọ̀ ẹjọ́ ló kéde.
3: Bẹ́ẹ̀ni o, náà bá dárúkọ iléèwé tó ní ìmọ̀ tó sì jẹ́ iléèwé gbogbo oníṣẹ́. Iléèwé Edward Olaseni Polytechnic Edolapoli Àjọ Àkókò Ondo State jẹ́ ọ̀kan gbòógì nínú wọn. Ààyè ìgbaniwọlé sí iléèwé Edward Olaseni Poly Àjọ Àkókò Ondo State 2026-2027 ti ṣí sílẹ̀ báyìí o.
4: Àwọn ààyè ẹ̀kọ́ tí ó ṣí sílẹ̀ ní iléèwé Edward Olaseni nìwọ̀nyí: Electrical and Electronic Engineering, Science Laboratory Technology, Business Administration and Management,
3: Computer Science and Statistics. Bẹ́ẹ̀ni, ààyè sì wà fún ẹni tó bá fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ bíi oṣù mẹ́fà àbí ọdún kan fún àwọn bíi Fashion Designing Technology, Graphic Designing and Printing Technology, Event and Social Management, Food and Baking Technology, Networking, Leather Technology.
4: Ẹni tí ó bá nífẹ̀ẹ́ síléèwé Edolapoli gbúdọ̀ gba JAMB tàbí kí ó máa bọ̀ ní ọgbà iléèwé láti wá gba fọ́ọ̀mù ìgbaniwọlé ní iléèwé Edolapoli.
3: Tí ó wà ní ẹgbẹ́ Àjọwà Town Hall nílùú Àjọwà Àkókò Ondo State. Fún akẹ́kọ̀ọ́ tó bá ní ọgọ́rùn-ún sókè JAMB wá gbà wọlé lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 7 7 7 9 2 1 8 8 8 6 àbí 0803253 4 5 4 8 lórí ẹ̀rọ ayélujára Edward Olaseni Polytechnic Àjọwà @gmail.com. Ààyè ìgbanisílẹ̀ ìwé Edward Olaseni ń lọ lọ́wọ́.
5: There, are you seeking for an institution to study health related courses? Okay, introducing JKM College of Health Sciences and Technology, a government approved institution and well equipped with modern day facilities for learning and practical. JKM College of Health Sciences and Technology is in affiliation with Ekiti State College of Health Sciences and Technology, Ijero in Ekiti State. We hereby announce admissions into the following studies and courses: certificate, diploma, OND and HND in community health technology, health assistance medical, HAM, diploma in public health, and other courses, and the certificate will be awarded by Ekiti State College of Health Sciences and Technology, Ijero Ekiti. Our tuition fee is pocket friendly, while the application fee is 10,000 naira only. Admission for some courses into the institution is through JAMB. We also provide job opportunities for qualified lecturers. We are situated at opposite First Sawmill, Ogangan, Supari Akoko, in Ondo State. And for more inquiries, call 081-2064-4426 and 081-5437-7844 or 081-5437-5072. JKM College of Health Sciences and Technology. Come to read, go to leave.
6: Òṣùpá sì di kí ẹ láyé ń lọ, ó sì di kí ẹ láyé ń lọ. Sàndíyàdíyẹ làwọn máa tún ṣe, sì di kí ẹ láyé ń lọ. Ogun máta lọ́pọ̀ kó má ra láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kí ẹ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kí ẹ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories. Wọ́n ta automobiles oríṣi nǹkan náà ń ta lọ bá sídìkì ẹ̀ wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ́ bá ti wá sọ́ndé dàjì 50% wọ́n á gbọ́jà yín fún yín àmàṣọ kù díẹ̀díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni. Wọn kò kọ́ sí lórí ẹ lè download app yìí lórí App Store.
7: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: office day for Danco Plaza, Adilosun, beside Olumoto's, opposite Maria Azomta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State, or Green Green House on top 0707-484-3351.
1: Dídùn ní ìrántí olódodo. Èyí ni a fi ń ṣèrántí àwọn òbí wa olólùfẹ́, olóògbé, Chief Gabriel Kokumo, Adolawo, Adelai, Olówó Òkéré, Mayegun Àná ti ìgbẹ̀yìn Adùn Cutters Àkúrẹ́ tó jáde láyé lọ́jọ́ 22 oṣù kẹfà ọdún 2011. Bákan náà, là ń ṣèrántí màmá wa olóògbé, ọmọ babìnrin Bọ́lájí Adéoyè, Olówó Òkéré, ọmọ Adéṣidà, tí wọ́n jáde láyé lọ sinmi láyà olùgbàlà lọ́jọ́ 25 oṣù kẹfà ọdún 1995. Bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ tó ṣù gorí oṣù tọdún sì ń kọjá lọ, ìfẹ́, ìtọ́sọ́nà àti àpẹrẹrẹ tẹfi sílẹ̀ kò ní parẹ́ nínú ọkàn wa. Ó ń jẹ́ ìsinmi àti ìtọ́sọ́nà fún wa lójoojúmọ́. Lónìí, a ń bu ọlá fún ìgbésí ayé yín. A ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ipa rere tí ẹ kó nínú ìdílé, àdúgbò àti ìlú. Kí Ọlọ́run tẹ̀síwájú láti máa fún yín ní ìsinmi ayérayé. Ẹ sùn re o, bàbá àti ìyá wa wọ́n, títí láé la ó máa ṣèrántí yín o.
2: Dikine Bolade Eyinmusan ló ń kéde lórúkọ gbogbo ẹbí.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
5: Offer valid while stocks last.
6: Me and Maggi, so good together.

Ide ti mo de laaro to ni adan e gbodo roge oko be ale gbodo roge aja be ma tin bo enu lasan ba ni e ma mu legi tori ba meji ko gbogbe ye jo se bi ade ni lapa e ti e gbodo lapa ni oro awon baba mi ni ewa ede pon bele ka fatamola ye gaga mo fin kin ni bi gbogbo ta tun tin lanfani ati ma gba mi la laro ye lo ro to ni se be ti ma ki jo ni lawo ko gbodo jo ni lenu okele bi yen so won e ma ba mo foka won yen ko jora won life abada mo la ojura won lo ta ba nso nipa iroyin re daraya le de ka roju de pombele ka fatamola o duro kakaraka eyin temi o lo falanta dani ohun ya gaga ni e loruko gbogbo eyin temi gboro aye ta tujo se lo ro to ni folajin oye ta yo ruko mi lo nje be Akaospo tun gboro aye ka fatamola category e won wa die e je ko je won pe assignment ni be n ba ni mo gbe tutun do yeyin na e data nanu ba diji lori trailer won ya me life wa ya n be loke ohun ya gaga niyen gbe mi debe 100 e je jo farabalẹ gbe ra wa turabaye aba nso nipa iroyin re daraya kii si o tun lo niyen gege ba se kowe e ati bo lati ko atorilede wa nigeria na ni tori ba meji ko a rojo ye tun mu so lokun o dun wa gaga ṣugbọn ko si n taari se si o emi a si ma so pori owo to ba ti wa omo iya mi ma n to n se ọlọba mi lo ni daula a jọ ma lurura na ni ajẹ pe ka lọ tun ra mu ni saa to n bọ niyen gbọ mi daadaa coach tayo onilude o se daadaa èsì ìfẹsẹ̀ wọn ṣe díje ti president fa cup federation cup lórílẹ̀‐èdè wa nàìjíríà lágbọ́nrin tàwọn obìnrin nìyẹn semi final eléyìí tó wáyé lánàá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti atlant queens wọ́n fi goal méjì sí ọ̀kan jẹ́jú kan ti robo queens ìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ first semi final àjẹ́ pé atlant queens wọ́n ti lọ sí ìpele àṣekágbá nìyẹn second semi final tó wáyé lánàá a gbìyànjú títí ṣùgbọ́n ó ti mọ̀ pé ìgbẹ̀yìn báyìí lọ́la yóò ta ẹni ẹ̀wà akọ́rọ̀ ò lè bá yà á lásàràwọ̀ amazon wọ́n fi goal méjì sẹ́yọ̀ kan jẹ́jú kan ti sunshine queens àwọn obìnrin agbábọ́ọ̀lù ìpínlẹ̀ ondo nìyẹn á jẹ́ pé ikọ̀ ti sunshine queens náà ti jádànù nínú ìdíje ti federation cup agbọ́nrin tàwọn obìnrin àdúpẹ́ lórí àwọ̀ ìpele semi final àmọ́ wá bẹ́ẹ̀ ẹkú ti mọ̀ pé àtúnra mú báyìí gangan nìjà ikùn àjẹ́ pé àwọn agbábọ́ọ̀lù yìí abẹ́ ìṣàkóso coach tayo onílùdé sàbí coach nìyẹn àjẹ́ pé kí wọ́n lọ túnra mú ní sáà tó ń bọ̀ nìyẹn nǹkan ó sojú múmu ẹ̀kọ́ ó sojú múmu àdúrà wa nìyẹn ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ ọmọ tó wáyé tó gborúkọ ṣe bọ́pọ̀ ni ò tí ẹ̀ kú ọlọ́run débi pé wọ́n pàṣù náà rẹ̀ bá a tiẹ̀ dé ìpele semi final ọ̀pọ̀ ni ò tiẹ̀ lọ ọ̀pọ̀ ló tiẹ̀ lọ tí òrìn débi táwa dé yìí gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn ó lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwa mọ̀ option sign queens ó bàjẹ́ ti ẹ tún jẹ́ kó ń bẹ̀ ká máa tá látàrí àtàrí eré gbogbo ẹsẹ̀ wìtì ó di ìpínlẹ̀ Èkìtì nìyẹn inú kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Èkìtì United bẹ́ẹ̀ bá gbàgbé coach Bọ́lárìnwá Idris coach Idris nìyẹn ó ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí akọ́nìmọ̀gbẹ́ ẹ̀kọ́ Èkìtì United ẹni kì í ṣèròyìn mọ́ ìròyìn ibẹ̀ wá ni wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Èkìtì United wọ́n ti jẹ́ kóyè wá wọ́n ní ní ìmúrasílẹ̀ fún ìdíje ti líìgì àgbà ọ̀jẹ́ lẹ́ẹ̀kejì nigerian national league eléyìí ti ikọ̀ Èkìtì United náà ti ń lo dáúlà wọ́n ń gbára adíkùrù kẹ̀kẹ́ fún sáà tó ń bọ̀ lọ́nà wọ́n ti wá jẹ́ kóyè wá pé wọ́n ó kéde akọ́nìmọ̀gbà tuntun láìpẹ́ láì jìnnà o jacob fandi òun gangan ni kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Èkìtì United ó kéde láìpẹ́ láì jìnnà bàbá sì ti kéde rẹ̀ ẹkú jẹ́rìí ẹ̀ńtẹ́ ni àtúnjẹ́ kẹ́yìn tiwọ́ mọ̀ torí pé bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ à ń bá dọ́gba ni bẹ́ẹ̀ bá gbàgbé ikọ̀ Èkìtì United ṣe dáadáa ní sáà tó lọ o pàápàá jùlọ lágbárin ibi tí wọ́n wà nínú ìdíje ti líìgì ẹlẹ́ẹ̀kejì orílẹ̀-èdè wa ti Nàìjíríà bí nǹkan tún ṣe wà sí nípínlẹ̀ Èkìtì àtúnjẹ́ kẹ́yìn tiwọ́ mọ̀ láti ìpínlẹ̀ Èkìtì ẹtújá máa tọ̀ kẹ́jẹkẹ́jẹ́ ó díbọ̀ nìyẹn ẹjẹ́ ń balẹ̀ sọ́dọ̀ àjọ national sports commission
pẹ̀lú àgbéjáde tí wọ́n fẹnu kò sí lálẹ́ àná ó báyìí rí bẹ́ẹ̀ á jẹ́ pé nǹkan tí ń sẹnu rẹ lọ́wọ́ tá a wà nìyẹn fún ìdíje ti líìgì àgbà òjò orílẹ̀-èdè wa nàìjíríà kí ni àgbéjáde tí wọ́n fẹnu kò sí lánàá. Wọ́n jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ tó bá ti gba líìgì orílẹ̀-èdè wa nàìjíríà líìgì àgbà òjò ni ó bẹ̀rẹ̀ láti sáà tí ó gbéra sọ láìpẹ́ yìí ìyẹn sáà 2026/2027 wọ́n lẹ́yìn tó bá gba fi ẹ̀yẹ líìgì àgbà òjò orílẹ̀-èdè wa nàìjíríà yóò máa gba ₦1 billion. Owó lẹ́wọ́ nàìjíríà ni Bámi dáadáa aláṣẹ KSC àmì gbogbo kàrí àkókò governors bàbá ń tẹ́tí ilẹ̀ pọ̀ ẹ ló gá yàtọ̀ àbí wọ́n lẹ́yìn tó bá ṣe ipò kejì nínú ìdíje ti líìgì àgbà òjò orílẹ̀-èdè wa nàìjíríà yóò máa gba ₦800 million ṣe rí pé owó yẹn gá yàtọ̀. Adéwálé Màṣá gbogbo olúwàjò ẹ̀ ń tẹ́tí ilẹ̀ pọ̀ àwọn governors nìyẹn Bámi tó gangan pressing ó bàjẹ́ tì wọ́n lẹ́yìn tó bá ṣe ipò kẹta nínú ìdíje ti líìgì àgbà òjò orílẹ̀-èdè wa nàìjíríà ìwọ náà gbà ìgbọ́ná gbà sápò wọ́n kó ₦700 million lọ sílé rẹ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ní gbogbo àwọn tó bá kópa nínú ìdíje ti líìgì àgbà òjò orílẹ̀-èdè nàìjíríà lọ́dún tá a wà yìí owó wọn ti gbẹnu sókè dáadáa sí i. Gẹ́gẹ́ bí tí wọ́n fẹnu kò sí níbi ìpàdé wọn eléyìí tó wáyé lánàá pẹ̀lú àwọn ìgbìmọ̀ eléyìí tó mójútó ìdíje ti líìgì àgbà òjò orílẹ̀-èdè wa nàìjíríà. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ nìyẹn a jẹ́ pé ìgbésẹ̀ tí National Sports Commission tún gbé yìí yóò tún jẹ́ bí ìwúrí fáwọn agbábọ́ọ̀lù àtàwọn akọ́nimọ̀ọ́gbá wọn kódà wọ́n tún mẹ́nuba ǹjẹ́ kí ni tí wọ́n mẹ́nuba. Wọ́n lówó agbábọ́ọ̀lù tó kéré jù tẹ́ mọ́ san fún wọn lóṣù ẹ̀yìn àwọn agbábọ́ọ̀lù tó bá ń lo dáúlà nínú ìdíje ti líìgì àgbà òjò orílẹ̀-èdè wa nàìjíríà Nigeria Professional Football League NPFL owó oṣù tó kéré jù tẹ́ mọ́ san fún agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan gbọ́dọ̀ gbẹ́nu sókè bíi ₦2 million ó kéré jù nìyẹn ṣe rí pé dáúlà bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ni àti máa jẹ́ káwọn agbábọ́ọ̀lù iná ó lò gẹ́gẹ́ bí National Sports Commission gẹ́gẹ́ bí àgbéta tí wọ́n gbéta lánàá wọ́n sì ti fọwọ́ lù ú wọ́n láwọn ti fọwọ́ lù ú ẹ jẹ́ ohun tó máa ṣẹlẹ̀ ní sáà tó máa gbéra sọ lórílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ nìyẹn bí wọ́n bá ń kópa nínú ìdíje ti líìgì àgbà òjò orílẹ̀-èdè wa nàìjíríà bẹ̀rẹ̀ láti sáà tí ó gbéra sọ yìí kíra rẹ kú oríire torí ibà méjì kọ́ owó yín ti rú gọ́gọ́ sí i gẹ́gẹ́ bó tún ṣe wà sí nìyẹn pàkà sport tún gbé wa débẹ̀ ẹ jẹ́ ń balẹ̀ sínú kọ́ńdà 20 orílẹ̀-èdè wa nàìjíríà lágbẹ́rin táwọn ọkùnrin nìyẹn àìkàbà ó ti jẹ́ ká mọ̀ gbogbo àwọn agbábọ́ọ̀lù yìí wọ́n ti dúó kórìkórì láti lọ ọmọ gbogbo bí nǹkan ó ṣe lọ nìyẹn ó lóun ti sílẹ̀tì àwọn agbábọ́ọ̀lù tóun fẹ́ lò nínú ìdíje ti wà fún bí tournament eléyìí tí ó gbéra sọ láìpẹ́ lórílẹ̀-èdè cote d'ivoire ẹ bá gbàgbé méjì sẹ́yìn lágbẹ́rin tó ń da 20 nàìjíríà ló gbà kò sóluwà dáúlà yìí pọ̀ ìdíje gangan ni wọ́n fi máa múra lẹ́dẹ̀ ìdíje fi ẹ̀yà adúláwọ̀ ń da 20 eléyìí tí ó wáyé láìpẹ́ lẹ́jìnà tó bá ti dọdún tó ń bọ̀ gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ a jẹ́ pé àwọn agbẹrin under 20 orílẹ̀-èdè wa nàìjíríà lágbẹrin tọkùnrin náà àwọn náà ti dúó kórìkórì nìyẹn bó bá rí bẹ́ẹ̀ eré gbogbo ẹsẹ̀ wìtì ó dínú èsì fẹsẹ̀mọ́sẹ̀ tó wáyé lọ́wọ́ tá a wà yìí bá a bá ń sọ nípa àwọn fẹsẹ̀mọ́sẹ̀ tá a fi ń fojú lóúnjẹ Bámi dáadáa ọ̀túnba láre fọ́lànà gbogbo òlú ọ̀wọ̀ Bámi dáadáa agbára tó di gọ́nà sí mú gbogbo ọ̀rọ̀ ọ̀wọ̀ káàfàtà Ogun's 99 gbogbo làrámọ̀kì tí ò ní wá gbogbo oyún tì àwọn fẹsẹ̀mọ́sẹ̀ tá a fi ń fojú lóúnjẹ lásìkò tá a wà yìí bó o bá ti wo World Cup ó wo fẹsẹ̀mọ́sẹ̀ ìyẹn lọ́wọ́ tá a wà yìí ni orílẹ̀-èdè South Africa àwọn forúkọ wọn sínú ìwé ìtàn nínú ìdíje fi ẹ̀yà àgbà ńlá yìí pẹ̀lú bá ti rápálá fi góò kan dondo fọwọ́ ju rí na South Korea alélé pẹpẹpẹ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí wọ́n kúrò ní ìpele ti group stage o tí

o lẹyin fẹsẹ wọn si ana olohun bo si ko koro ni o ohun wa lo sunkun iye kilo de to fi sunkun lẹyin igba te gbegbe oroke talana o ni gbogbo e na lo nro papo eni se taisowo ke olohun saanu ohun lo ma n tori o gege bi nkan tun se wa si niyen o le mi na to farabalẹ tun je kẹyin tiwa omo paapaapa agbẹrin bọni tun balẹ si pẹpẹpẹ ẹjẹ máa lọ sí abala bóyá lẹmọ lọwọ tá a wà yìí torí ibà méjì kọ àwọn tèmi tún fẹẹ gbọ tuntun sóun gbọmi dortmund gbogbo àdàbà àwọn liverpool nìyẹn bá ń kí engina ké bàbá up manchester united ó bàjẹ́ tì ẹjẹ lọ sí abala bóyá lẹmọ pàápàá lọwọ tá a wà yìí òótọ́ ni pé gbogbo àwọn asọ́lé nínú ìdíje fi ẹ̀yà adúláwọ̀ àti gbogbo àwọn asọ́lé káàkiri àgbà ńlá ayé olúkálukú ń gbìyànjú tiwọn pàápàá jùlọ àwọn asọ́lé láti ilẹ̀ adúláwọ̀ wọ́n ń gbìyànjú tiwọn o láti lè jẹ́ kórìlẹ̀dẹ̀ babalá bàbá wọn kó ṣe dáadáa nínú ìdíje fẹ̀yẹ àgbáńlá ayé tó ń lọ lọ́wọ́ tá a wà yìí ṣùgbọ́n asọ́lé wa fi sẹ́ńtẹ̀ yẹ̀mà ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé ó sì ní ìtàn kan báyìí gẹ́gẹ́ bí asọ́lé láti ilẹ̀ adúláwọ̀ nínú ìdíje fẹ̀yẹ àgbáńlá ayé ni ẹ ní ìtànwó gangan lórí lọ́wọ́ tá a wà yìí tí ò tí ì sẹ́nikẹ́ni tó bá gẹ́gẹ́ bí asọ́lé láti ilẹ̀ adúláwọ̀

0: ma je mo po ni asole akoko lati ile adulawo ele ti o gba mi eye man of the match ninu idije fe ya gba nlaye be ba gbagbe idije fe ya gba nlaye odun 2014 orile de argentina a se dada bo ti le je pe orile de argentina pada wa na wa lateyin nibi ti musa ti gbago meji wole messi gbago meji wole 3-2 na pada na wa lodun na lohun Sefu meni ototo oni eyin eyan ma ni o oju messi nikan apapa gbogbo sefu to ni lodun na lohun lo bi mefa odun na lohun o si gba mi gege bi agbabolu to da julo tabi kin so pe man of the match ninu idije ohun gege bi asole ni o e lo wo wa ko ti si asole lati ile adulawo leyin fi sente eyan ma ti o gba mi eye man of the match ninu idije fe ya gba nlaye wa le san to ma sele kidi je fe ya gba nlaye to ni o to bere o sugbon record yi en to si ni lowo ta wa efficient eyan ma asole mo le de wa nigeria ni o so luwa ye lo wo wa Jejama, Cristiano dos Santos Ivero Ronaldo. O ti di agbebolu akoko bayi ti o mi awon ninu idije fe ya gba nlaye mefa ototo. Odun 2006 to kokoko kopa me. O gba go kan wole lorilede South Africa lugba ti won gba lejo e. O tun mi awon. Igba ti won gba lejo lodun 2014 o mi awon. 2018 o mi awon. 2022 o mi awon. Odun ta wa yi baba tun ti mi awon. Eni Messi nko idije fe ya gba nlaye odun 2010. Messi o lanfani ati mi awon. Ohun gangan lo wa fi di Cristiano dos Santos Ivero Ronaldo mule. Gege bi agbebolu akoko bayi kaakiri agba nlaye. Ti o mi awon ninu idije fe ya gba nlaye mefa lera won. Olukaluko sa set record ti eni. Won daji oye tayo. O dupa temi na ori owo ti mo wa category e ni ko soluwa. 09021077719. Mo dupa celebrity ni oni gbagbe continuity life abadamala iyoku otun dola lojo jimo ola kon jimo ni ola ni e to gbo mi lalaroye iti alayi e ja ma gbianju ka ma sere daraja tori ba meji ko o se koko o se pataki titi ola ire o
1: Àwọn matéèrì onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro isara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun ń sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
1: Ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ bọ́yọ̀ fẹ́ bèèrè kankan bọ́ fẹ́ bèèrè oní ìmọ̀ràn tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rán lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbáràdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí èpé òun fi ata rara. elomi ba fe sun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wora wa ni ran iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 07 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko ma fa jade tabi ka elomi ma fi opa sikete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyin oro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyin na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu si wa pe ni kaka oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe atebo yin na la wa na lo iwa na wa janfa ni ewe atebo lodun emi babo oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 60 64 19 07 60 64 19 alafi ara wo ni bi fi abia odi
4: aje ki ama ki gbogbo eyin ololufe wa ni bikibi te wa te tin anfa ni ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyin bo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ijokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami ilowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wonu di en ti o ni awon dukia ta mo si properties daada lai se yipo lagun ile ise kan wa ti en pe ni CDK kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju CDK ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara ile
5: eku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbuaba yin ti a mo si CDK CDCARE application ni je pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
4: gas
5: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe dede mo sanwo die die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ki won lo wo pe elo ni won ta
4: kini o ko ma se pe fe gbe won mara o
5: ni ki won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati ma sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks ogoji ose lati ma sanwo
4: mo be bi n pe se won kokko so iye kan le ni won wa gbe oja won wa ma so yoku die die bawo won se se
5: e seun olotu se ri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la ma gbe oja yi fun won ti won si ma fi ni anfani lati ma san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wipe agbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a ma san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be lo bo se wa niyan sa
4: ikini idi ti e fi se ba n pe kawon yen kokko san wule múlẹ̀ díẹ̀ kí ẹ tó di pé ẹ gbé ọjà fún wọn.
5: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a rò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tí ó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
4: eléyìí
5: yóò lè mọ sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
4: Ẹ ṣé àwọn ni wọ́n lọ ná kinní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn.
5: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílàpẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fúnra yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá rárá.
4: Níbo ni ọ́fíìsì yín?
6: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station formerly Tota opposite Fectochi Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State.
5: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ni olóòtú.
7: Ẹ pè CDK sórí nọ́mbà yìí 070-7454-2995 lẹ́ẹ̀kan sí 070-7454-2995.
5: Ẹ ṣeun olóòtú.
4: Ọ̀rọ̀ lẹ́tígbọ́n láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola jẹ́ aṣojú CDK. Ìwọ náà mọ́gọ́rẹ́ lónìí kó lè bàdẹ́ tí ó ní dúkìá.
8: Ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
9: Wo ọ̀rẹ́ ó sún mi ó jẹ ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò gáà sìlíńdà wa náà ti fẹ́ jẹ tán gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
8: Ara ń tà ń wúnu ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
9: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
8: CDCare CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
9: Irọ́ ni o.
8: Òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti rà wọ́n kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
9: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
8: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
10: CDCare making life easier.
11: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
12: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
11: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
12: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
11: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
13: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀sìpẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
14: S-E-L-A-R-R-I-E sálárì
13: bọ̀dá mi ẹ̀sìpẹ́ sọ́sípẹ́ẹ̀lì náà di sálárì ọyà lọ́pìn ìgbìyànjú ẹ̀sìpẹ́ẹ̀lì turmeric
15: T-U-R-M-E-R-I-C turmeric.
13: Ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín.
16: Ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
17: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape out. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
18: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
19: Abba ayé òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọkùnrin àkòrìá bá dúró tọ́ tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 abamission. Gbogbo ìgbà ìjàwá ìjà òsì. Always guide me.
15: Hello, say better.
20: Ongbadu adava.
21: Ti daraba o kari aye o
22: daraba o gbono tun yo
23: iwo ni wa darapo pelu awon gbajumo ati celebrity ti won gbe jade won laruge latodo ni yesu gbo suit ati shirt ati trousers ati shoes ati bed ati sandals and slippers o get to talk italian tabi spain tokunrin ni tobirin lomode atagba oluwa n tise jinsanshino pantan yoga wristwatches awoka senator dressing resource control ni yesu otagbantagba to ta gbaragada se bi gbaragada nigbagede ogbagbabu yekete nibi tawon ogbagba ti ri gba oja pataki kale. Oh my God! Bi odin di oja iluko loke okuni. Military and paramilitary accessory. Awon officers boot. Ni ti civil defense, soldiers, police, peace corps, atamotekun. Ati bet, ati fila, ati layadi won ni nbe nbe. Gbogbo schools ni ko tete wa ma order for uniform container and sandals. All sales price de lawon oja wonyi. Ipe ise leyoleyo tabi dosi dosi. Eyi te fe kose lati di ase bata. Aye wa fun yin ati bi te ma gbe. Oya ni number 85 for Badeshida ni dojuko town hall Akure. Telephone 080-3452-0455. Ni Yesu. Abi bata koko ka.
24: Ọpẹ́ o bàbá, ọpẹ́ ló mọ̀ yẹ fún ẹran o.
25: Ìka tó tọ́ sí mu la fi ràn ó lápá gúúsù ìpínlẹ̀ Ondo. Ẹni tó tún ran níṣẹ́ ni. Ó tún ní kìmí ìgboyà. Ọ̀pọ̀lọ́ tó já fáfá. Òun òye tó gbòòrò. Ẹni tó ilé. Professor Francis Adédayò Fádúyìlé OON. Àkòrí sá. Ìyẹ́ta bá ṣe ni lóore ọpẹ́ làǹdà. Professor Dayo Fádúyìlé Sẹ́nẹ́tọ̀ gbogbo nípínlẹ̀ Ondo ìdí sẹ́nẹ́tọ̀ ilẹ̀ ìtìrì Professor Fádúyìlé tó ń dúpẹ́ fún gbogbo ọbalayé ìjòyè pẹ̀lú gbogbo ẹ̀yìn èèyàn pàtàkì jùlọ ẹ̀yin olùdìbò fún àǹfààní tẹ ju ẹtẹ fún mi ni láti lọ sojú yín ní ìgbìmọ̀ sẹ́nẹ́ẹ̀tì ẹ̀yin ọ̀dọ́ o lápá gúúsù ìpínlẹ̀ Ondo ẹ̀yin awakọ̀ àgbẹ̀ oníṣòwò ìyálọ́jà bàbá alájẹ ẹ̀yin àjọ òṣìṣẹ́ INEC dídí dọ́dọ̀ ẹ̀yin agbófinró àdákàtà yín mà rèé o ṣe pàtàkì kí tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àgbà òṣèlú ní pàtàkì jùlọ ẹgbẹ́ òṣèlú APC dídí dọ́dọ̀ ẹ̀yin náà àtìlẹ́yìn wa pẹ̀lú ẹ̀yin náà sì rìn láti dárúkọ ẹ̀mọ̀ dájú wípé mo mọrírì yín ìyá abájọ rèé tí mo forúkọ Olódùmarè ṣáájú ohun gbogbo mi ní dójú tì yín láéláé lórúkọ Jésù Professor Dayo Fádúyìlé OON Sẹ́nẹ́tọ̀ elect ló ń dúpẹ́ o.

0: data, nourishing minds, sharing happiness for 50 years.
1: Kí ló ń sún ọpọ́ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó kà màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì. Ṣe jọ̀lọ́fù fraise ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: Bàbá ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
4: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixo kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixo láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixo. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
5: Ìsojú ìta gbangba ti dájẹ́ ọdún yìí ló wọlé dé o. Nílé ìjọsìn Blood of Jesus Deliverance Church aka Land of Mercy. Gbogbo ènìyàn ní àbẹ̀.
6: Ibi ayé dé ni mọ́ o, ìwọ nìkan ló mọ̀ bẹ́ẹ̀. Kọjá lọ bẹ̀ tún fi sílẹ̀.
5: Ẹ jẹ́ ká dìde fúyà. Kájọ kó wọlé lọ síbi ìsọjí pẹ̀lú àdúrà ìdájẹ́ ọdún oṣù kẹfà yìí. Gbogbo wa la mọ bí àsìkò yìí ti ń rí. Àdúrà lọ̀rọ̀ wa ń fẹ́ o. Káwọn tí ó ṣubú ó lè dìde. Káwọn tó dúró má lè ṣubú. Èyí ni a fi ń gbé gbogbo ènìyàn síbi ìsọjí ìta gbangba pẹ̀lú àkànṣe àdúrà ìdájẹ́ ọdún ti ọdún yìí. Bẹ̀rẹ̀ ní Wednesday, ọjọ́ 24 sí Saturday, ọjọ́ 27 oṣù kẹfà 2026. Nígbà tí a ó ṣe Thanksgiving ní ọjọ́ 27 oṣù yìí kan náà. Ìyẹn ní ìta gbangba ilé ìjọsìn wa Blood of Jesus Deliverance Church aka Land of Mercy lójúkojú First Gate Ami Barakoke Sìkan Ondorodo Àkúrẹ́. Aago 4 sí 6 àbọ̀ ìrọ̀lẹ́ ojoojúmọ́ làkànṣe àdúrà yóò máa wáyé o. Ó dára làkọ̀rí ìsọjí yìí pẹ̀lú àdúrà ààbò fún orílẹ̀-èdè wa. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tá à ń retí níbẹ̀ ni Pastor Láyà Samson ti ìjọ CAC Theological Seminary Àkúrẹ́, Prophet Paul Olúyẹmí Body of Christ Ministry Ayédùn Quarters Àkúrẹ́. Ǹjẹ́ Prophet Abiodun Ọlọ́fẹ́ JP lọ́lọ́run ń lò lórí òkè yìí? Ìgbìmọ̀ ìjọ PJDC ló ń kéde.
7: Ọpẹ́ sí Ọlọ́run fún ìgbáyé rere ní gbogbo ẹbí ògèdèǹgbé. Kí ń kéde ikú àti ètò ìsìnkú màmá wa, màmá màmá wa àti màmá màmá màmá wa wọ́n. Late Mrs. Abigail Fatima Ògèdèǹgbé, ọmọ Yomade Akeredolu tí wọ́n jáde láyé lẹ́yìn tí wọ́n lo ọdún 98 years lókè èpẹ̀. Bí ayẹyẹ ìsìnkú wọn yóò ṣe lọ rèé o. Wednesday, ọjọ́ 14 oṣù kẹfà ọdún yìí, láwùjọjọ àjàbọ̀ ẹ̀ káàkiri ìlú Ọ̀wọ̀, bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀. Friday, ọjọ́ 14 oṣù kẹfà, ní ìsìn àṣálẹ̀ onígbàgbọ́ nílé rẹ̀ tó wà ládùúgbò Akinuwa, Ìṣẹ̀lú, Ọ̀wọ̀, lẹ́gbẹ̀ẹ́ Ìtẹ́, bẹ̀rẹ̀ láago 4 ìrọ̀lẹ́. Tó bá wá di Saturday, láwù ṣe ìsìn ìdágbére ní New Church Cathedral, òkè Ògún Ọ̀wọ̀, bẹ̀rẹ̀ láago 11 àárọ̀. Ẹ̀yìn èyí lára màmá yóò wọ́ka ilẹ̀ sinmi nílé rẹ̀. Ayẹyẹ ìgbàlejò, ẹni ọmọ sin ló bímọ yóò wá sọlẹ̀ ní Narins King Event Center, Housing Junction, Ọ̀tàpẹ̀tẹ́, Ọ̀wọ̀, màmá wa Ọ̀wọ́n. Late Mrs. Abigail Fatima Ògèdèǹgbé.
8: Aya Ògèdèǹgbé agbógunbóró, ọmọ ọlú lórí ẹ̀gọ́, ọmọ alùhàn àgbà wọ̀ sórìnà, ọmọ ọlọ́jà mẹ́ta yọ náà òjọ́, ọ̀bánárigidi tán, ọ̀yánáwátá, ọ̀yánámúchẹ́chú kẹta.
7: Máa sùn láyà olùgbàlà títí dọjọ́ àjíǹde.

0: àpapọ̀ ẹgbẹ́ ìdàgbàsókè ìlú Ekinyàde tí a mọ̀ sí EACDA ló ní kí á kéde Ekinyàde de ti ọdún yìí tí yóò wáyé ní ọjọ́ 27 oṣù kẹfà ọdún 2026 lórí pápá ìṣeré VHS Ekinyàde ní dédé aago 10 òwúrọ̀. Àwọn alága ọjọ́ náà ni Asíwájú Prince Dr. Ọlátúnjí Olúsọjí àti Dr. Hadiza Bala Usman. Ayẹyẹ Ekinyàde de 2026 yóò wáyé pẹ̀lú ètò ìkówójọ oní 750 million naira fún ìdàgbàsókè ìlú. Olùkówójọ àgbà ni Right Honourable Abdul Ibrahim Halima. Gómìnà ti a nípínlẹ̀ Kogi ni àlejò àgbà ọjọ́ náà, His Excellency Usman Ahmed Ododo. Àwọn olùgbàlejò ọjọ́ náà ni Principal Bajide Kọ́ládé Òsítọ́jú, Elder Dende Tóyìn Kọ́mọláfẹ́, EACDA National President àti Honourable James Abiodun Fálékè. Nígbàtí Kábíyèsí His Royal Majesty Olú Anthony Bámigbáyé Ìdòwú CON Olúwàdé ìlú Ekinyàde yóò máa gba àlejò lọ́balọ́ba. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08023429283 àti 08069749874. Pastor Emmanuel Ogunbuye, alukoro ẹgbẹ́ ìdàgbàsókè ìlú Ekinyàde EACDA ló ní kí á kéde.
1: Òṣùpá sì di kẹ̀ láyé ń lọ, sì di kẹ̀ láyé ń lọ. Sàndíyàdíẹ̀ làwọn máa tún ṣe, sì di kẹ̀ láyé ń lọ. Ogun máta lọ́gbọ̀ kó mára láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kẹ̀ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kẹ̀ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ta automobiles, oríṣiríṣi nǹkan náà ń tà, lọ bá sì di kẹ̀ wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọ lówó díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀, ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá Sunday dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, a máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ̀ o, zero interest ni, wọn kò kàn sí lórí. Ẹ lè download app yìí lórí App Store.
2: 15 coronation anniversary ló máa wọlé dé yìí o.
3: Ìyẹn ti Ìsáìlẹ̀.
2: Aṣáájì Subar Dan Musa.
3: Yóò jẹ́ Yinayi Anebira of Ondo State.
2: And Odeyi Ambassador to Yinayi Ebira Kingdom. Wednesday 24th of June.
3: Free medical treatment.
2: At the Civic Center Iwaro Kakuku by 9 a.m.
3: Saturday 27th ni anniversary gangan bẹ̀rẹ̀ ní 10 a.m.
2: Pẹ̀lú planning lórí ilé-ìwòsàn fẹ́tafẹ́ kọ́.
3: His Excellency
2: Govnor Lọ́kẹ́ Orímẹ́sà Ẹ̀dàtiwa.
3: Pẹ̀lú Gómìnà Kogi.
2: Ìyẹ́ Alhaji Usman Ododo.
3: The special guest of honor,
2: Ambassador Roland Obowa.
3: Guest of honor,
2: His Imperial Majesty
3: Oba Dr. Yusuf Adibori Adeleye Owoe.
2: Ìdọ̀nà kúùkú di Olúbàkà Ọ̀fọ̀kà Kingdom.
3: The Royal Father,
2: His Royal Majesty
3: Alhaji Dr. Ahmed Tijani Mohammed.
2: The Oyinoye of Ibira,
3: Atọba Stephen Ogunoye I.
2: Olúṣe Ọ̀fọ̀wálúṣe Ìwárò Ọ̀ka.
3: The Royal Host,
2: Honorable Ayọ̀ Ajá,
3: Alága Àkókò Southwest.
2: Honorable Alhaji Amedu Takuro,
3: Commissioner for Local Government and Chieftaincy Affairs.
2: Honorable Chief Abdullahi Bello,
3: Commissioner for Local Government and Chieftaincy Affairs, Kogi State.
2: Alhaji Engineer Adams Onota.
3: Pẹ̀lú Honorable Adéjọ Adéogun,
2: former member House of Reps,
3: to
2: Emama Gbagbe o.
3: Anniversary Dan Musa yóò mílẹ̀ títì ní Ìwárò Ọ̀ka.
4: Gbogbo ẹgbẹ́ Nọ́tà Àbátá nípínlẹ̀ Ondo fi tìfẹ́tìfẹ́ àti tọkàntọkàn wá kí gbogbo àwọn ọmọ olóògbé Special Superior Senior Evangelist Alfred Akinnawonu lẹ́ni tó sùn nínú Olúwa ní ọjọ́ 16 oṣù kẹrin ọdún 2026 lẹ́yìn ìgbà tí ó lo 78 years lókè èpẹ̀. Àwa ọmọ ẹgbẹ́ Nọ́tà lábẹ́ àkóso alága Ògúnyẹmí Àyàdì àti lábẹ́ àkóso akọ̀wé àgbà Comrade Olumide Akinṣiranju àti ẹgbẹ́ Nọ́tà àti Òdeayé pátá kí àwọn ọmọ olóògbé kú àsẹ̀yìndé ẹni rẹ tó lọ. Wọ́n rọ gbogbo ẹgbẹ́ Nọ́tà láti péjúpésẹ̀ síbi tí wọn yóò ti gbé ara bàbá kúrò ní Anthony Adeleke Memorial Hospital Òkìtìpupa lọ sí ilé rẹ̀ ní No. 10 Ọlọ́runkọ́lé Street Òdeayé Zion Area Ondo State níbi tí wọn yóò ti ṣe ayẹyẹ ìsìn alẹ́ onígbàgbọ́ ní dédé aago 5 ìrọ̀lẹ́ Friday 26 June ní dédé aago 10 àárọ̀ ní ayẹyẹ àdúrà ìkẹyìn yóò wáyé ní ibùgbé rẹ̀ níbi tí bàbá yóò ti wọ inú ìtẹ́ aago 12 ọ̀sán ní fàájì yóò bẹ̀rẹ̀ ní pẹrẹ ní pápá ìṣeré Danike High School Òdeayé Òkìtìpupa Nọ́tà Òdeayé ló ń kéde.
5: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the Close Up Red Hot 130 Grand promo pack. Open up. Set the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the Close Up Red Hot 130 Grand, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
6: So things don't easy for Nigeria now.

0: se be ti opin funamu marun wa kan nibi ti awon ade amara ogun ti won ko iban ko gugu nkan ja ogun korun ti won se yan fanda ni popona maruse leyi to si je wi pe awon eso alabo ti won ba ni ibi ti won ti nkoja lohun eni won ki won o ti o si se en to le ye won lowo wo abi ko da won duro pe ibo na nlo losan gan minister tele ri ohun won lo so yi di mimo loju funan ro kailu ja cha mo marun wa ti re nibi ti o ti gbe fọ́nrán amóhùnmáwòrán wa léyìí tí wọ́n ṣe àkásílẹ̀ rẹ̀ níbi àwọn agbésùnmọ̀ mìíràn ọ̀hún bọ́ ṣe ń rìn tán ya fanda tí wọ́n wà lórí alùpùpù tó sì ń lọ lọ́sàn-án gangan láàrin ìgboro èyí ló wáyé léyìí tó sọ wípé ọ̀rọ̀ nípa ètò ààbò lórílẹ̀‐èdè yìí ẹni wọn ò mọbi tó tiẹ̀ wá ó débi wípé wọ́n wà tàbí kán wò pé apá lókù ni tàbórí nìkan ó ní èèkan lára àwọn ohun tó banilọ́kàn jẹ́ tí ó sì gbomi lójú ẹni ni wípé wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ 39 wọ́n jí wọn gbé àti olùkọ́ 7 ní ilé ẹ̀kọ́ 3 níjọba ìbílẹ̀ Orire nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ 15 oṣù 5 ọdún tí a wà yìí débi wípé olùkọ́ ni kan pàdánù ẹ̀mí rẹ̀ ní ilé ẹ̀kọ́ ìmíì sì pàdánù ẹ̀mí rẹ̀ lákàtà àwọn ajínigbé ọ̀hún dàlọ́ǹgì wa kọ́ o ó ní orílẹ̀-èdè yìí ló ti wà ní ipò rú tí ó ti pòrúurú báyìí ìkórìta kò yé mi mọ́ ni orílẹ̀-èdè wà lórí ọ̀rọ̀ ètò ààbò nítorí àwọn agbésùnmọ̀mí wọ́n sì ń yan fanda láwọn tó jẹ́ wípé òru náà fi ń bojú láti ṣiṣẹ́ láabi tẹ́lẹ̀ báyìí ní pópónà márosẹ̀ níbi tí nílùú tó lọ́ba tó níjòyè iná sì bẹ̀rẹ̀ sí ní yan fanda tí wọ́n pọ̀ níye lórí alùpùpù tí wọ́n sì di ìhámọ́ra ogun lọ́sàn-án gangan nígbàtí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n wà ní ojú pópónà ọ̀hún tí wọ́n ṣe àyẹ̀wò ọkọ̀ tó sì jẹ́ wípé wọn ò tiẹ̀ lè ṣe ohunkóhun ṣùgbọ́n níṣe náà tún kí wọn tí wọ́n juwọ́ sí wọn àbí ṣé yóò jáni láyà kò bá lọ́kàn jẹ́ ó ní kò ṣe é gbàgbọ́ ṣùgbọ́n ẹni bá wo fúnran rẹ̀ yóò rí wípé òótọ́ ọ̀rọ̀ gbáà ni ó ní àbí kí ni wọ́n ti fẹ́ pe léyìí kí wọ́n fẹ́ pe àwọn ẹ̀ṣọ́ aláàbò báyìí ó ní wọ́n ń ṣe bẹ́ẹ̀ nítorí àti kọjú sí àwọn wọ̀nyí kí wọ́n kojú wọn nípa iṣẹ́ láabi nílẹ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ń gbìyànjú ṣùgbọ́n èyí tí wàá dọni lójú báyìí ó sì kọni lóminú o nítorí ọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí tó lọ lórílẹ̀‐èdè nàìjíríà kò yé bàbá ẹnìkan mọ́ o ó ní ìbéèrè tó ń wá bi ni pé kí ló kù tí àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà yìí tí wọ́n lè ṣe ẹ lọ kàyókù o nínú ìwé ìròyìn daily post àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé
0: bí ọdún
1: bí ọ̀rọ̀ ààbò tó sọ ní bó ṣe ń lọ ní orílẹ̀-èdè yìí tó sì jẹ́ pé ńṣe ni kálukú ńṣe ni wọ́n páyà lórí bí ọ̀rọ̀ ààbò náà bó ṣe ń lọ òun ló jẹ́ kí iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí kó sọ̀rọ̀ kan tó sọ pé ẹ wò ó ṣe rí gbogbo ogun ìjínigbé àti ìpànìyàn èyí tó ń ṣẹlẹ̀ káàkiri ni àwọn èèyàn gan-an àwọn gan-an ni ó yẹ kí wọ́n dálẹ́bi nítorí pé kò yẹ kí wọ́n máa rìnrìn àjò ní òru àbí kí ló mú wọn kí ni wọ́n ń wá káàkiri tó fi jẹ́ pé òru gan ni wọ́n lọ rìnrìn àjò èyí ló mọ̀ta sí etí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ ilẹ̀ yìí ìyẹn Atiku Abubakar tó fi wá sọ̀rọ̀ gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba rẹ̀ nínú o ní nítorí pé ọwọ́ tí wọ́n fi ń mú ọ̀rọ̀ ààbò ní orílẹ̀-èdè yìí ọwọ́ hẹ̀hẹ̀ ni àti pé kì í ṣe nǹkan tó yẹ kí ìjọba ó ṣe lórí ọ̀rọ̀ ààbò ni wọ́n ń ṣe oníbẹ̀ gẹ́gẹ́ ló jẹ́ pé gbogbo ìnira yìí tí wọ́n mú dé bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ò sí fẹnusọ mọ́ o ó ní etí wo ló ń gbọ́ kí ìjọba kó mọ̀ sọ pé ó ní iye àsìkò tí àwọn èèyàn tí wọ́n gbúdọ̀ rìn láì ṣe pé bóyá wọ́n ń jagun tàbí bóyá nǹkan kan ń ṣẹlẹ̀ ó ní ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ní ìlú tó lọ́ba tó níjòyè kó jẹ́ pé wákàtí mẹ́jọ péré làwọn èèyàn yóò láǹfààní láti pé kí wọ́n máa fi rìn ní ojú pópó ó ní ṣe gbogbo àwọn tí wọ́n ń ṣe ọrọ̀ ajé àbáwọn tí ń lọ sí iṣẹ́ alẹ́ àbáwọn tí ń ṣe iṣẹ́ alẹ́ àbáwọn tí ń bọ̀ láti ibi iṣẹ́ ó ní ṣé irú wọn ni wọ́n máa sọ pé kí wọ́n mọ́ rìn lóru ó ní èyí ti ń fi hàn pé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fìdí janlẹ̀ nínú gbogbo ojúṣe rẹ̀ tó yẹ kó ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní kí ló dé tó fi wá jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí tí orí ń ta ni wọ́n tún wá ń da ìbírú pé wọn à gbúdọ̀ rìn ní àwọn àsìkò kan àti pé bó ṣe tún da ìbírú àwọn tó jẹ́ iléeṣẹ́ ìròyìn ni ó jẹ́ pé kì í ṣe nǹkan tó dáa rárá àti rárá ni o ó ní nítorí pé níwọ̀nba ìgbà tó jẹ́ pé ojúṣe ìjọba ni láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń ṣe ìjọba lé lórí ó lóun ò mọ nǹkan tó fi mú ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ò fi lè ṣe nǹkan tó tó àti èyí tó yẹ lórí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ṣe ló yẹ kíjọba mọ̀ pé lóòótọ́ àti lódodo àwọn ti ní ìjákulẹ̀ lórí pé bóyá wọ́n fẹ́ yanjú ọ̀rọ̀ ààbò ní orílẹ̀-èdè yìí àti pé gbogbo ojúṣe tó yẹ kan ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti patì tí wọn ò ṣe o ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ tó sọ gan ẹ̀ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: foundation admission
3: or Waddell Sisan Anglican Grammar School.

0: ẹlẹ́wùkọ́ wá ń bí ọ̀rọ̀ mi.
1: Orí ara rẹ̀ ni ó fi rú ọ.
2: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín, àárẹ̀ ara ló ń ba yín jà. Ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
1: Ẹ̀gbọ́n ọ̀rọ̀ mọ sán mi, iṣu ara ń fà mí so, oríkèéríkèé ara ń dùn mí, ìbàdí tòun ìgbárùkù jẹ́ tèmi, ìlérí ògbóná kẹsẹ́kejì mọ́.
2: Àárẹ̀ ara ni, oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lòmíì bó ṣe dára tó ni Mustive Capsule. Egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ẹ lọ ra Mustive Capsule kẹ́ ẹ máa ta kébékébé padà.
3: Mustive Capsule, ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ Ondo. Mustive Capsule wà nílùú Àkúrẹ́, Ondo, ilẹ̀ Olújì, Ọ̀rẹ́, Òkìtì Pupa, Ìbọ́kọ̀dá. Mustive Capsule tún wà nílùú Ọ̀wọ́, Ìkàrẹ́ Àkókó, Ìṣù Àkókó, Ọkà Àkókó, Ifọ̀n àti nílùú Kàbà.
4: Iléeṣẹ́ Tèmítayọ̀ Trado Medical Nigeria Limited ló ń ṣe Mustive Capsule jáde. Láti mọ pharmacy tó súnmọ́ yín, ẹ pé 08103369434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.

0: pe ku dede asiko yi lai gbogbo ti ategun ikoni ti o nfe de iroyin ayo la moto yin wa papa julo gbogbo awon omo to fe wole iwe giga ati awo bi ta n sare pe ke awon omo wa na le wole iwe giga eni kan be nbi pelu mi e ba mi ka won to ngbo wa nle
1: aku dede asiko yi o gbogbo eyan ara le aku ojo meji meta oruko mi ni olori daniel lati lewe seda seductional consult ti akale si egbe kajola hotel ni edo loji loke jebu lakure
0: e seun opolopo awon eyan ti mo lewe yi kini nti eni fun awon to ngbo wa bayi
1: gege bi awon eyan se mo wa ni gbogbo pe ilewe seda seductional consult ti gbe kale lati ojo pipe lati ma ran awon omo lowo lati bo si ipele keji ni university ni orilede wa nbi bayi ti omo ba fe lo
0: kini awon ti omo gbodo ni lati kopa nibi eto yi
1: akeko to ba fe kopa o kere ton o gbodo ni credit marun ni neco tabi waec o ni se pelu eko ti omo ba fe loko ni ipele keji ni university to ba hun lorilede wa nigeria nibi
0: bo ni ti orowo san ati legbe nibo ni ilewe yi si wa kini awon ojo opo ti won ma ba yin soro
1: gege bi a se mo ilewe seda seductional consult pe awa ni egbe kajola hotel ni edo lodge ni okeje ni akure owo ilewe wa kogun parara o akini awon obi lara tori gege bi a se mo bi akoko yi bo se ri a fi ero awon obi lorun lati ma san nipele nipele owo hostel wa na ko de gun parara gege bi a se mo wa akin fi owo ilewe ati owo hostel akifin ni awon obi wa lara ero ibanisoro wa ni 08033312794 le kan si 08033312794 ilewe seda seductional consult o kale si egbe kajola hotel ni edo lodge ni okejebu ni akure
0: kini awon eto tuntun eleyi ti ilewe yi tun ni fun awon omo to fe lo kawe loke okun
1: a dupe lowo olorun fun aseyori ati aseyege eleyi ti olorun sese se fun wa ni dede asiko yi ni owo lowo lo bayi olorun ti ran wa lowo lati le ran omo lowo awon omo ti won ba ni ife lati lo kawe ni oke okun lowo lowo bayi ati ni university ni country merin ni europe adeti ni university ni country merin ni uk omo to ba fe se foundation program ni europe ani omo to ba fe se first degree adeni master's degree fun anybody ti o ba fe se owo ti won fin se kini kogun para tori ipele ni ipele ni owo won won kin san ni ekan tori won ti mo bi gbogbo e se ri so won fi ni anybody lara ni pele bi o ba de se ntese waju ni admission process yen iwo furare wa ma ri gbogbo e ninu mail ye bi gbogbo e ba se nlo ilewe seda seductional consult olorun ti ran wa lowo de bi a le seju country merin lo awo kin se oni jibiti ati no itese waju awon mo wa ohun lo je wa logun nitori e la se tugbiyanju lati tesiwaju nkan ti ilewe wa le se lati ran awon omo lowo ni asiko yi gege bi orilede wa se ri lowo lowo bayi olorun de ti ran wa lowo lati le ri ile iwe merin ni country merin ni europe country merin ni united kingdom lowo lowo bayi
0: awon to ba fe kopa kini igbese ti won ma gbe bayi bayi
1: igbesi akoko ton ma koko gbe na ni pe won wa si ilewe wa ni seda sectional consult ibe lati ma salaye fun won ni ekunre ni ipele ni ipele tori ipele meta ni eto yi ni ipele eja si so one step after another bo se wa niyan ti olorun se ma ran wa lowo tun wa fi release iwe teni yen fi ma lo si ilu bi ti won ba ta ba se admission e si o ilu bi to ba fe ninu awon country merin ni europe tabi ni uk yi
0: awon ojo opo wo ni won le lo lati mo ba yin soro bere bere kan tabi keji
1: le kan si ero ibanisoro wa ohun ni 08033312794 le kan si 08033312794
0: imoran yin ni soki fun awon obi atalagbato
1: imoran mi fun awon obi ni akoko yi ni pe ohun gbogbo ni akoko wa fun anfani ta ri gba ni owo awon university ti a ri ni oke okun e je ka lo anfani yi awa ta ba de ti ni agbara lati le lo awon eto to wa nle ta n se si ipele keji ni university fun omo to ba ni ife lati lo gbogbo e lo wa e je ka make use of this opportunity to wa nle lati le tete lo tori atumo nkan to tun ma sele ni awon odun to nbo ni waju
0: to won ni ke dun ko po soki bayi lo bi oge titi igba mi mu kiyin ire o
2: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
3: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
4: Eh.
3: Mm-hmm.
4: You people could have just asked. Eh? I would have been happy to tell you my secret.
5: Enjoy instant goodness with John Venn's 3-in-1 chocolate. The quickest start to your morning.
6: Kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ ìjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́tù ti sún, yíyálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kinní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
7: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábá yín tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀díẹ̀ gbogbo nǹkan èlò nulé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kẹ́tù pot ni o,
6: gáàsì
7: ni
6: o.
7: Bẹ́ẹ̀ fẹ́ ra àga, ó wà nbẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà nbẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wọn nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èló ni wọ́n ń ta.
6: Kí ni
7: o, kọ́ má se pé ẹ fẹ́ gbé wọn mára o. Láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tari pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
6: Ogójì ọ̀sẹ̀.
7: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
6: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ̀kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀díẹ̀ báwo wọlé ṣe.
7: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀. Tí wọ́n bá ti ń rà, tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láà máa gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa san yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì, tó bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó yòókù ní oṣù míì táàbọ̀ sí. Tó bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì. Tó bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á máa san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
6: Kí ni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ló tó di pé ẹ gbé ọjà fún wọn?
7: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tí ó sì lè máa sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
6: eléyìí
7: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
6: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn?
7: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé, a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ orú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú, a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yín, a jẹ́ pé mọ́tò tẹ́ ẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dà yín láàmú rárá rárá.
6: Níbo ni ọ́fíìsì yín? Ọ́fíìsì nọ́mbà tí a lè pè yín sí?
8: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State.
7: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
9: Nọ́mbà wa tí ẹ lè pè sí ni 0707-484-3351. Lẹ́ẹ̀kan sí 0707-484-3351.
6: Ẹ ṣeun olóòtú. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tí ẹ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ́ tí ó ní dúkìá.
2: ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
10: Wo ọ̀rẹ́ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni nínú gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò gáàsì sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
2: Ara ń tà wúnu ṣọ́pọ̀ ọ̀bọ nípa CDCare ni.
10: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
2: CDCare CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rira gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
10: Irọ́ ni o.
2: Òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti ra wọn kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
10: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
2: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ̀kọ́ sí wẹ́bsáìtì wa CD.

0: gbìyànjú sapa tí a lè mọ kan ṣara sóhun náà lẹ́yìn ìgbà náà ńgbà tí gómìnà wa jkf káyọ̀dé fayemi tán wá ọlọ́run tó ràn mí lọ́wọ́ èmi ni alága àkọ́kọ́ ní ẹ̀ka tí a gbé kalẹ̀ fún àwọn àkàndá ẹ̀dá agency for person with disability the first chairman of that agency dúrin gọ́vnà fayemi so ó jẹ́ kí n mọ ìyàtọ̀ ìbáṣepọ̀ ní onírúurú tí a ní pẹ̀lú àwọn ìjọba nígbàtí bí ọdún àbáwọ̀ mi òye bá ń jíde orí àlẹ́fà tí n bá sọ fún yín pé employment tán kọ́kọ́ ṣe ẹni tán kọ́kọ́ gbà síṣẹ́ the first person so far àkàndá ẹ̀dá ni
1: lẹni àkọ́kọ́
0: ẹni àkọ́kọ́
1: tí
0: tán kọ́kọ́ máa sáyìn ìwé iṣẹ́ ẹ̀
1: ta lẹ sọ ìròyìn báyìí
0: arákùnrin yẹn à ń pè ní Adedara Latif
1: ta ló sáyìn yẹn
0: gọvnà bí ọdún àbáwọ̀ mi ìbànjí
1: ẹni àkọ́kọ́ tó
0: kọ́kọ́ ẹni àkọ́kọ́ oríṣiríṣi alárákùnrin yẹn wà ẹ jẹ́ wọn sọ bó ṣe ṣẹlẹ̀ fún yín kí wọ́n tó dé orí àlẹ́fà àti ẹ̀ nífẹ̀ẹ́ wọn torí bí wọ́n ti ṣiṣẹ́ nígbà tí wọ́n jẹ́ akọ̀wé ní ìpínlẹ̀ Èkìtì sí gómìnà ńgbà yẹn nítorí pé a fi gbogbo ara ní orí ọ̀fẹ́ ńgbà yẹn láti máa rí gómìnà àwọn ló dúró fún wa so ìfẹ́ yẹn ru wa lọ́kàn pé òkè ńgbà tá a rí pé àwọn náà ló tún jáde láti ra gómìnà ìpínlẹ̀ Èkìtì ẹ jẹ́ ká gbìyànjú ká bá wọn ṣiṣẹ́ papọ̀ nípa ìgbésẹ̀ bí a ṣe ń gbé ìgbésẹ̀ iná bá ọmọkùnrin pàdé wọ́n ti ẹ̀bẹ̀rẹ̀ pé iṣẹ́ wo ló kọ́ àní ó lọ skul kí ló ṣe ẹni ẹni kọ̀mpútà science ló ń ṣe ní federal polytechnic wọ́n ní okay no problem wọ́n dẹ̀ sọ mr banise please remind me later mi ò remind wọn later o and that was after 6 months tán ṣe election tán wọlé I didn't even remind ẹ̀mí ò èmi gan ò ti ẹ̀ rántí the next time a rí ni pé wọ́n ti ẹ̀ pè mí lọ́jọ́ kan èèyàn kan pè mí pé kí n pàdé wọn pé gómìnà ní ká lọ fún ẹni ẹ ní lẹ́tà inú ilé la lọ fún ní lẹ́tà yẹn.
1: láti ẹ̀jẹ̀ pé òǹgàn fúnra ẹ mọ̀.
0: òǹgàn ò ti ẹ̀ retí ẹ̀ because surprise ló jẹ́ fún gbàtà kanlẹ̀kù ẹ̀ tá à ń fún ní lẹ́tà ẹ wo period yẹn síra why ẹ wá rí aláìsí pé ẹni tó lè ṣe yẹn kì í ṣe ẹni tó ń ṣe nǹkan ti torí pé kí èèyàn kan lè ṣe nǹkan fóun. I said something yesterday èèyàn mẹ́ta ló wà ẹni tó lọ́n fi rán. ẹni tó ń ṣe tó ń wo àwòkọ́ṣe ẹni tó lọ́n fi rán. then ìkẹta lẹni tó ń ṣe àwòkọ́ṣe yẹn torí bóyá ó ní àwọn ìdojúkọ kan àbí ìmí tó délé wòlíì délé aláfa àbí nǹkan tán ni kò ló máa ṣe dáadáa. nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni tó dẹ̀ lè ṣe jù òun lẹni tó lọ́n fi rán. so jẹ́ kí n mọ̀ dájú pé ọlọ́run rí lè fi rán bí ọdún àbáyọ̀ òye bá ń jí láti lè máa ṣe nǹkan tí wọ́n ṣe nípínlẹ̀ Èkìtì. nǹkan tí wọ́n ṣe kì í ṣe pé wọ́n ṣe tìtorí pé bóyá kí èèyàn kan lè dìbò fún wọn àbí kí èèyàn kan lè nífẹ̀ẹ́ wọn. má tún fi àpẹẹrẹ kan tí mo fẹ́ fi ìdí yẹn múlẹ̀. ibì kan wà ní òkè orí omi à ń pè ní therapy center. àwọn ọmọ tó wà ń bẹ̀ àwọn ọmọ ọwọ́ ni tó nípèníjà. ṣẹ̀rí bí yìí ká ní pé a ti ní orí ọ̀fẹ́ yìí ní ìgbà tí ruwa ṣì ń gbà ní ọmọ ọwọ́. ó ṣeéṣe kán mọ̀ pé ruwa yìí ní àkàndá.
1: therapy center
0: wà ní òkè orí omi ní old governor's office.
1: kí ni wọ́n ṣe síbẹ̀.
0: ṣẹ̀rí bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn ọmọ kéékèèké ọmọ ọwọ́ tó nípèníjà ẹsẹ̀ tó jẹ́ àkàndá ẹ̀dá náà àtẹ̀lì sí bẹ́ẹ̀ yẹn. ṣẹ̀rí wọn rí ọmọ tó ń gbédè bẹ́ẹ̀ tí ò lè jókòó tí ò lè rìn tó ń wọ́nlẹ̀ láàrin oṣù mẹ́ta oṣù mẹ́rin tó ti ń dìde rìn. torí pé àwọn tó ń gbà síbẹ̀ yẹn àwọn expert náà gbà síbẹ̀ yẹn láti máa ṣe àwọn iṣẹ́ yẹn tẹ bá débi ẹ̀rọ ọmọ mi tán tiẹ̀ togi sí ẹsẹ̀ tán bandage ẹ̀ tán dẹ̀ ń mọ̀ ṣàṣàrà ẹ̀. now ẹ wá kí iná rò débẹ̀ ṣé àwọn ọmọ yẹn fẹ́ dìbò fún wọn ni àmọ́ fẹ́ tẹ̀ka fún wọn. àwọn ọmọ kéékèèké
1: àbí ìyàwó ló fẹ́ gbé ṣùgbẹ́ ọ̀gẹ̀dẹ̀
0: wá fún wọn. wọ́n wá tún ṣe nǹkan kan ṣe ara ọmọ wọn tó ń gbé wá yìí. wọ́n tún wá wò pé most of àwọn òbí tó ní àwọn ọmọ wọ̀nyí wọ́n jẹ́ àwọn òbí tó jẹ́ pé àti gbé ọwọ́ lọ sẹ́nu jẹ́ ìṣòro fún wọn. wọ́n tún gbé bọ́ọ̀ sílẹ̀ pé ẹ lọ́ máa gbé àwọn ọmọ wọn inú ilé fúnra wọn. bẹ́ẹ̀ ni sà àwọn ojúlé léyìí tó yẹ pé whoever is hearing me now wọ́n lè lọ́kàn lọ confirm.
1: lórí àwọn àkàndá
0: yẹn
1: ni wọn
0: so nípa ìyẹn kí n tún gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ tó ń bá kí n máa sọ̀rọ̀ lórí yẹn àkókò máa lọ ẹ tún wá lọ sí àwọn ilé ẹ̀kọ́ tí a ní káàkiri ìpínlẹ̀ Èkìtì tó jẹ́ ilé ẹ̀kọ́ àwọn àkàndá ẹ̀dá a ní mẹ́ta ní ìdó a ní ilé ẹ̀kọ́ àwọn àkàndá ẹ̀dá tó nípèníjà owó àti ẹsẹ̀ ní ìkẹrẹ a ní ilé ẹ̀kọ́ àwọn tó nípèníjà ojú ní ìpèníjà rírí

0: tẹ fẹ sáré tó ń gbé yín lọkàn bóyá kẹkẹ tó gbàgbé káwọn èèyàn tó tún yín já sórí ìlà.
1: Gbogbo ìgbà àwọn èèyàn wa níyànjú gbogbo àwọn tó ń gbọ́ wa káàkiri wípé tí ọmọ ẹni bá dára ò yẹ ká wí. Lóòótọ́ ọlọ́run ti ṣe ọlọ́run dẹ̀ ti ràn wá lọ́wọ́ láti pé kí èròǹgbà wa wá sí ìmúṣẹ nípa ìṣèjọba ìkejì
0: ìwọlé
1: báwọlé kejì. Nǹkan tí mo fẹ́ sọ fún wa náà ni pé gbogbo wa náà ni ìjọba ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká ràn wà nínú ahọ́n.
0: Kẹ́ tó tẹ̀síwájú nígbà gbàrà tí gómìnà wọlé ó tiẹ̀ tún ṣàbẹ̀wò sí àwọn tí wọ́n yọjọ díje kí lè lè ṣe rí lójú
1: yín. Lóòótọ́ tí a bá wò tó bá ṣe ẹlòmíì ni a máa wò pé àwọn tó jẹ́ pé a parí ìbò tẹ bá wo gbogbo tẹ bá wo májì tó wà láàrin méjì ẹni tó tẹ̀lé wọn ẹni pé ó lágbára ó hẹ̀mí gan síbẹ̀ wọ́n ní ìgboyà pé ẹ jẹ́ kí n lọ bẹ̀ẹ́ wò
0: kí n lọ kí
1: ìdí ẹ̀ ni bíbélì fi múlẹ̀ yìí pé olódodo ó máa ń ní àyà bíi kìnìún.
0: Mo tiẹ̀ foyà bóyá
1: bẹ́ẹ̀ni títorí pé àwọn tí wọ́n jọ díje wọ́n rí wọn gẹ́gẹ́ bíi ti ara wọn tí ẹ bá dà wò nígbà àkọ́kọ́ náà nǹkan tó ṣe nìyẹn. Lára àwọn nǹkan tí àwọn àfojúrí wa nípa ìpínlẹ̀ Èkìtì tí a bá wo àwọn ìjọba tó ti lọ ìjọba mi wà tó yẹ pé ọdún mẹ́ta àbọ̀ àbí ọdún mẹ́rin tó lò lórí àlééfà ẹjọ́ náà fi ṣe bẹ́ẹ̀ni gbogbo wa lórí ẹ̀mọ̀ ṣùgbọ́n tí a bá wò lẹ́nu ìgbà tí ọmọkùnrin yìí ti dé orí àlééfà gbogbo àwọn èèyàn ló mú lọ rẹ̀ àwọn míì gan wà tán rò pé kò tẹ̀ lè wẹ́kọ̀mù wọn tó yẹ pé òun fúnra ẹ̀ látún físìtì wọn tádẹ̀ tún kó wọn mọ́ra. So ìyẹn gangan nìkan ìwà kan nìyẹn bíkọ́ kì í ṣe wọn kì í yarú wọn kì í ya irú ìwà yẹn lò. Thank you, sir.
0: Ayọ̀dé Amalele.
2: Well, it's been a swell time with you, senior special assistant to the governor on disability matters, Mr. Obanishi Akinolugbenga. Thank you very much indeed for your time on the show today. Well, until next week, when we come your way again with another episode of Ekiti Today, Ekiti Loni, Ayo. How you doing? Is my name. Bye for now.
0: So, eyin wa opopo ni jijijiji ko mo ni pekun ibi na ni a ti adagba eto na ti si lose yi ko lohun so wa jo se to nbo lo gbogbo le se radio ta jo pawo po sise imu ma ki yi o eku oginitin eku bo se nlo gbogbo awon lowo bossin mi high shift lo di keji e ba ku se sa bakana ìyàjọ iléeṣẹ ministry of information mo kì í pápá àwọn bàbá wa right honourable high chief taiwo olatukọ commissioner for information àwọn ps wa ń bẹ mo kì í o dis àjọjọ wà ń bí ni 24/7 bọ̀dá wa tọ́pẹ́ yọ̀ọ̀dà fún yín o adúpẹ́dúpẹ́ bí ọdún adéyanjú ni mò ń jẹ́ àwòyẹ oòdùà ẹ bá gbà pé gbangba ò ṣe tilẹ̀kùn mọ́ ẹ̀pà púpọ̀ borí burúkú kì í ṣe tèmi ọmọ aṣẹ́jà ń padà rí ìgbàlẹ̀ ọmọ òkè Èkìtì.

wọ́n gbé ètò yìí kalẹ̀. Wọ́n wà ní nọmba 40 Danjuma Street off Ondo Road ní Àkúrẹ́ ń bí. Ọlábísí Ọláníyí Olúwaṣẹ́gun lorúkọ mi. Lọ́sẹ̀ tó ń bọ̀ ni a ti pàdé lórí ètò mi lórí àkọ̀tun ètò yìí. Dìgbà yẹn ń kọ́, ẹ jẹ́ kí a máa tọ́jú ara wa torí pé ìlera náà ni ọ̀rọ̀.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: 101.9 FM. Peace of a dove.
1: On your track, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà. 88.9 FM. O ti gba ko kini. O si waju awon egbe n tele leyin.

0: of the gospel.
1: Wakati rere oni eto pataki.
0: To kufu imisi oluwa.
1: Ori kani Adaba FM 88.9.
0: Akure.
2: Yi to ti nwaye lojo Sunday tele.
0: Ji ojo Thursday bayi.
2: La go kan kusheju me. Dokun sa go kan fa.
1: Eti ma agba oro lorun to jile.
0: Ati rere ni eto ti ijo gospel apostolic church. Se onigba we.
1: Bi wa se ma agba lose yi.
0: Jesu Christi. Onise yanu yo shise yanu pataki ninu aye re.
1: Gbogbo eyan omo Olorun pata e ma sala igbo.
0: Ibi ti awon eka ijo Gospel Apostolic Church wa ni o.
1: District Headquarters,
0: Number 2,
1: Peter Eke Street,
0: Shijo Ade,
1: Akure,
0: Akure Branch 2,
1: Number 67,
0: Odo Ikoyi Street,
1: Akure,
0: Akure Branch 3,
1: beside Sunshine Estate,
0: Oda Road,
1: Akure,
0: Ifon Branch 1,
1: Number 42,
0: Bini Owo Road,
1: Ifon Ondo State,
0: Arimogija Branch,
1: Number 1,
0: GSC Street,
1: Arimogija,
0: Bini Branch,
1: Number 12,
0: Uwale,
1: Off TV Road,
0: Bini City,
1: Edo,
0: Idanre Branch 1,
1: Number 159,
0: Odowa Idanri,
1: Idanri Branch 2,
0: beside Akpe for Market,
1: Idanri,
0: Idogun Branch 1,
1: Number 1B,
0: opposite Idogun High School,
1: Uba,
0: Idogun Branch 2,
1: Surulere Street,
0: Isara,
1: Idogun,
0: Ifon Branch 2,
1: Number 2,
0: Obanigba Street,
1: Ifon,
0: Igotako Branch,
1: Number 62,
0: Idebi Street,
1: Igotako,
0: Imoru Branch,
1: Number 18 and 20,
0: Ifon Road,
1: Imoru,
0: Ijagba Branch,
1: Osuta Quarters,
0: Sobe Road,
1: Ijagba,
0: Okitipupa Branch,
1: Greater Tomorrow,
0: Oluwaseyi Street,
1: Apata,
0: Site B,
1: Okitipupa,
0: Ondo Branch,
1: Road 1,
0: Number 2,
1: Isale Ilela,
0: Oketura,
1: Yaba,
0: Ondo Town,
2: 26, Araromi Street, Okeluse, Ondo State,
0: Owo Branch,
1: Ogedengbe Sawmi,
0: opposite Idasin Primary School,
1: Owo,
0: Ore Branch,
1: behind Adesupa,
0: Lagos Bini Expressway,
1: Ore,
0: Iduani Branch,
1: Post Office Road,
0: opposite Amateko Office,
1: Iduani,
0: Akuba Branch,
1: Number 61,
0: Okele Quarters,
1: Akuba,
0: Owo 2,
1: Uwoye,
0: Eleweku Street,
1: Enete Sawmi,
0: Owo,
1: Igbokoda Branch,
0: Number 18,
1: Ifesuwapo Street,
0: NGDC GRA, Igbokoda,
1: Gbogbo Ibi ti Eka GAC wa,
0: ni Ondo ati Edo le ti gbo yi o,
1: Jesu Christi,
0: Loluwa.
3: Praise the Lord. Oba Iraye Olorun Mole Olorun Baba wa, Oluwa gba ope wa. Dupe fun anfani ati ore ofe lati ari yi, lati ti wa sese agbelebu gba iyen wa. Bi a se ntesiwaju ki imole ki o wa. Le oruko Jesu Christi Oluwa ati Olubalawa. Ha me ki emi ki o le mo ati agbara jinde re ati alabapin ninu iya re nigba ti mo ba faramo iku re a ife gboro iku a ki si fe lati gboro iya pelu bi enikeni oba de jinde yo la iku koja nje gbogbo olugbo oro mi ohun to gbe wa denu oro ini lati ni imo olorun enikeni ti o ba ni imo olorun ikan ninu nkan pataki ti o la koja oni nigbati o ba faramo iya re to ba se alabapin pelu iya Kristi lona wo leyin gba to ba ti fi aye re fun Jesu Kristi leyin gba ti o ti ntele ase ati ilana re o di dandan ki a farada awon kankan kan koja ti ara le pe ni iya tabi iponju eyin ara iwe Peteru kini ori keji ese ikokanlelogun First Peter Chapter 2, verse 21. On ti oro Olorun so fun wa ninu re o wi pe nitori ninu eyi le a pe yin si nitori Kristi pelu jiya fun yin o fi apere sile fun yin ki eyin ki o le ma to ipase re o ti fi apere lele fun wa ka le ma to ipase re a o ni sa ila ìpọnjú tàbí ìyàkọjá bí àbántọ Jésù lẹ́yìn èyí kò sọ wá di aláìní ayé ọkàn lè tẹ́wọ́gbà wá bí àwọn ara wọn ni a ò ní ṣàìlà ìkọ̀sílẹ̀ kọjá a ò ní ṣàìlà ìgbógun ti ìdókòókò ìhalẹ̀ mọ́ a ò ní ṣàìlà kọjá bí a bá gba Jésù ní tòótọ́ tó túmọ̀ sí pé tá a bá gba ìyè rere tòótọ́ gbọ́ a ò ní sa ìlàkọjá ó lè yàtọ̀ síra wọn torí Kristi fúnra ara rẹ sọ nínú ìwé Matthew orí kẹrìndín ní ogún ẹsẹ̀ ìkẹrìnlé ní ogún Matthew chapter 16 verse 24 ohun tí Kristi fúnra rẹ̀ sọ nípa ọ̀rọ̀ yìí òun ni wípé nígbà náà Jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé bí ẹnikẹ́ni bá ń fẹ́ láti tọ̀ mí lẹ́yìn kí ó sẹ́ ara rẹ̀ kí ó sì gbé àgbélébùú rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Ìjíjìyà túmọ̀ sí ohun tí a ní orí ọ̀fẹ́ láti gbádùn rẹ̀ láti jẹ́ kí ẹran ara gbádùn rẹ̀ ṣùgbọ́n tá a sẹ́ ara wa fún bí ìjẹkújẹ ìmukúmu ìṣekúṣe ìwòkuwò ọ̀rọ̀kọrọ̀ àwọn ọ̀rọ̀ tí ò fi ògo fún ọlọ́run tí ò mú orí ọ̀fẹ́ dání ní gbogbo ìgbà tí a ò ṣe àwọn nǹkan wọ̀nyí tá a yẹra fún ní gbogbo ìgbà tí a fi fún Jésù ẹni tó kú fún wa ní káfárì ohun tí a bá máa gbádùn rẹ̀ nígbà náà ni à ń la ìyá kọjá nígbà náà ni à ń la ìpọ́njú kọjá nǹkan yìí kì í wá sí àfipáṣe gbogbo kìrìsìtẹ́nì tó bá fẹ́ jẹ́ ọmọlẹ́yìn ní tòótọ́ òun fúnra rẹ̀ ni ó pinnu nínú ara rẹ̀ òun fúnra rẹ̀ ni ó sẹ́ ara rẹ̀ ẹnikẹ́ni tó bá sẹ́ ara rẹ̀ òun ni àwọn tí wọ́n ń sẹ́ ara wọn ẹnikẹ́ni tó bá sẹ́ ara rẹ̀ ó ń sẹ́ ara rẹ̀ pẹ̀lú ara wa yìí sì ṣe ohun tí a lè máa pọ́n a gbọ́dọ̀ fi ìpọ́njú nípa ìrírí ikú ti ìṣẹ́gun ti ara yìí a gbọ́dọ̀ fi pọ́n ara yìí lójú ka lè máa tọ́jú nǹkan tí í ṣe ti ẹ̀mí a ṣẹ́ ara wa ìyẹn ni pé gbogbo tó yẹ ká gbádùn a ó fi sílẹ̀ a ó kọ̀ sílẹ̀ gbogbo tí ìbá máa jẹ́ kí ara wa ó máa sọjí kọ́mọ la ikú kọjá torí nígbà tí a bá ṣẹ́gun ẹra ara nígbà náà ni ẹ̀mí ọlọ́run yóò di iyì yóò sì gba agbára nínú wa èyí ni ọlọ́run retí lọ́dọ̀ wa ẹnikẹ́ni tó bá ṣe ara rẹ̀ tó sì gbé àgbélébùú rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn ẹnikẹ́ni ìbá ṣàlùfà ìbá ṣọmọ ọjọ́ ìbá ṣòṣìṣẹ́ náà lé ọlọ́run ìbá ṣolówó ìbá ṣe aláìlówó ẹnikẹ́ni tí ò bá tí ì lè pọ́n ara rẹ̀ lójú tí ò lè ṣe ara rẹ̀ tí ò lè kọ ìgbádùn ayé sílẹ̀ ẹnikẹ́ni tí ó ń pọ́n àgọ́ ara rẹ̀ lé débi wípé ó kọ ìfẹ́ ọlọ́run sílẹ̀ irú ènìyàn bẹ́ẹ̀ wọn ò la ìpọ́njú bẹ́ẹ̀ sì ni wọn ò fara da ìyá rẹ̀ kí wọn ó lè mọ̀ ọ́n kò lè rọrùn fún wa láti máa jayé gbádùn ayé ṣèṣekúṣe rìnrìnkúrìn ṣe bí a ṣe fẹ́ ká la fẹ́ mọ̀ ọ́n ẹran ara yóò lè ṣe méjèèjì papọ̀ bí a bá fẹ́ mọ̀ ọ́n ọ̀nà àti mọ̀ ọ́n òun ni wípé a ó fún ẹran ara yìí ní ìpọ́njú ìjìyà tó yẹ nípa ìtọ́ni àti ìdarí ẹ̀mí ọlọ́run ògo ni fún ọlọ́run lókè ọ̀run eléyìí ni ọ̀nà àbáyọ tí a ó fi lè yẹ eléyìí ni ọ̀nà àbáyọ tá ó fi lè mọ̀ ọ́n ẹni tí ò fẹ́ fún ara rẹ̀ ní ìṣẹ́ra ẹni bí àwẹ̀ gbígbà bí pípa ojú ẹni mọ́ kó nínú tí ojú fẹ́ láti máa wò èyí tí ó máa ba ọkàn jẹ́ ẹni tí ò fẹ́ láti pẹ́kún rẹ̀hún jẹ tí ò lè pa ẹnu rẹ̀ mọ́ nígbà tí àwọn èèyàn bù tó náà fẹ́ bù wọn tàbí fẹ́ ṣépè padà ẹni tí kò ṣetán láti kó ẹsẹ̀ ọwọ́ àti ẹ̀yà ara rẹ̀ gbogbo ní ìjánu wípé rárá mo ti wà fún olúwa ẹni tó fẹ́ lo gbogbo nǹkan yìí tó sì fẹ́ gbádùn nǹkan yìí bí ẹran ara rẹ̀ ṣe fẹ́ kò lè mọ olúwa ṣùgbọ́n bí o bá fẹ́ mọ olúwa o ní láti fara mọ́ ìyá rẹ̀ o ní láti fara mọ́ ìpọ́njú rẹ̀ bí o náà ṣe wá sínú ayé ó ṣe gbogbo ohun tó lè ṣe lati pa gbogbo mora ko gbadun pupo to ye ko gbadun ko rin si opo bi to ye ko rin si ko pa ara yi le debi wi pe ara yi yo mu lodi si ife olorun gbogbo igba ki gba to ba ti fun ara ni ohun gbogbo to fe o fun gbogbo e yara ni gbogbo nkan to fe o ni le mo olorun o to se pataki si wa ni wi pe bi o ba fe mo olorun oni lati fun eya ara re ni oni lati ni isere ni oni lati tele ipinu olorun nipa onko eyi ti o ba nse ni ti emi lai si be koni si afani lati mo olorun agbara ati oro fe ti a fi mo olorun nipa lila iya re koja nipa kiko ara awa ni janu nipa lila iponju re koja agbara ti ro fe ti a o fi le mo ta o fi le si awon kan won yi olorun yo fi fun enikokan wa you will know him by denying yourself you can know Christ by following his footsteps you can know Christ by taking up your cross and following him daily. When you experience his death, then you will be able to know him more and more. The power and the grace to know him, the Lord will release it to us in the name of Jesus Christ. Olorun seun, Jesu Kristi, Oluwa wa, Imalere, Otoyiwaka, Li, Oruko, Jesu Kristi, Oluwa Tinubala wa. Ha.

0: tẹ́ rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro isara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbóyin ìṣe ló sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ń sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo nìwọ náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà a máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí pé òun fi atarara. Bẹ́lòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wọra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì wọ́n síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹ wà àwọn bàbá wa, ẹ wà àwọn bàbá wa. Ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún, wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa. Bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ní bí fi àbí ojú.
4: Iléeṣẹ́ tó ṣẹ́ ó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
5: On your track, set.
6: sáré ìjẹyìn lọ àdàbà sì múra lọwọ eré ìjẹyìn kìí ṣe ti alágbára àdàbà gbéra ó fò bá wọn lọnà ó tún fi wọn sílẹ àdàbà 88.9 FM ó ti gbà pò kíní ó síwájú àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

0: àti ẹ̀yẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbórin ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbòó ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460649. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ́rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn lọ́ máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́. Àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lé náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07064606419. 07064606419.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rin oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ẹ̀ ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419.

0: 64 60 64 19. Ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade kan mo se ma fa jade elomi ati soro re isoro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni taitai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma kan ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba de le elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbiyanju so toto gbiyanju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile o ni bi kan gbe si ngba ti won na ba le gbiyanju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbiyanju si wa to ti gbiyanju sawo yen o ri pe lagbara olohun won lo dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lase o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
1: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
0: o se atokun ibere to bere yin ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo bere si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero ba ni soro mi yi 0704 60 64 19 ẹlòmí àti ẹ máa sọ pé òun ò ní nígbàgbọ́ nínú ẹwẹ́ àtẹgbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tọ́jọ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹgbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹgbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn bá wá sọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹgbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 60 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ̀ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹgbò yìí náà làwa náà jẹ nítorí àmọ́fin ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtẹgbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà àní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 0704 60 64 19 0704 60 64 19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nàmbà 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 0704 60 64 19 0704 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rìgbà.
2: Ọ̀rẹ́ a ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsanra iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú ògbólùgbò ọdẹ tó ń fi wí àtẹgbò ń sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460649 0706460649 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ń ṣèwòsàn.
3: On your track, set.
4: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM ó ti gbapò kínní. Ó síwájú àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.
5: Iṣẹ́ tó ṣẹ́, tó kí, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
6: gbadun adaba.
7: Mo n gbadun adaba.
8: Mo n gbadun adaba.
9: Mo n gbadun adaba.

0: ọ̀yẹ́ kẹsàn-án níbi tẹ́ ti ń láǹfààní láti máa gbọ́ wa lọ́sàn-án tù ní.
1: ẹni bá gbòòrè kudò lọ́kùnrin àti ìṣẹ́sọ.
0: ìbí bá jábá ti gbọ́ ajá gbọ́ torítorí ni. bá gbò bá kan àgbọ́ àsì kan tí wọ́ ẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n.
1: oṣù pàbòrè ta ṣe fẹ́ nìkan.
0: ayé ni gbọ́n mi nítorí àti dẹ́jà lóró. ayé ni fọyín nítorí àti dayé ìpẹ̀sọ́bẹ̀. ayé ò ní dayé ìpẹ̀sí gàrí wa. ẹ̀ka ọ̀sán bíi tẹ́ ti ń láǹfààní àti máa gbọ́ wa lọ́sàn-án tù ní. a tún ti balẹ̀ sórí ètò. ayédúrí lóde níkànnì àdàbà fm 88.9 àkúrá ìlú ìlàrámọ̀ kí n la wà tá a ti ń gbóhùn sátẹ́gùn.
1: òṣùpá tó bá ń bẹ ní ipò ẹni tí ayé yẹ.
0: iléeṣẹ́ tó ń ṣègbògi 24/7 bá mẹ́jọ.
1: àjẹsọ́ra.
0: àwọn gangan náà náso nígbà owó ètò yìí.
1: má fi ìwà bàjẹ́ bá ń tó dájẹ́ ṣọ́ra.
0: wọ́n ní ká máa fi dáná ara wa dùn.
1: ẹ bá tó dájẹ́ ni.
0: láàsì tó máa kọ́ra wa ní àṣà àti ìṣe.
1: torí wà bàjẹ́ bá tó dájẹ́
0: ni. torí pé àṣà wa ò gbọ́dọ̀ sọnù. tiwantiwa. ẹ mọ̀ pé tẹnitẹni báyìí tèkísà náà níta àtàn.

0: the station. Wọ́n sì ń parí ẹ̀ wọ́n àti ìrí parí báyìí. Wọ́n àti ìrí yanjú báyìí. Ẹgbẹ́ wọn kí ló ṣẹlẹ̀? Ṣé káwọn ará ilé kọ́kú gbà pé kọ́ gba kádàrá ni?
1: Kí la fi mọ bá?
0: Àbí kí onílé?
1: Ilẹ̀kẹ̀ ọrùn la fi mọ.
0: Èyí tó ṣeun sẹ́tọ̀ ẹ̀ ni só ṣe dáadáa. Ọjẹ́ ń tá a dà sí lọ́sàn-án òní. Ní pápá. 08162519991. 08162519991. Ọ̀rọ̀ ti di hùn báyìí o. Ẹ̀lọ́ ẹ̀ káàsán.
2: Ẹ̀ káàsán wọ̀
0: pẹ̀lú. Ẹ ṣeun, ó kọ yín bẹ tí ń pè mí.
2: Báwo ṣí tó kọ fáàmù láti ìlú Ìfira?
0: Ó yà ń gbọ́ yín.
2: À láńlọ́ọ̀dù yẹn máa ṣe dáa ni o. Ó ṣe dáa ni o.
0: Ó ṣe rẹ̀.
2: Àwọn tó yálé yẹn kọ́ gba kámú ni o.
0: Kọ́ gba kámú kẹ̀.
2: Àwọn kọ́ gba kámú, àwọn kọ́ kúrò lẹ́ láńlọ́ọ̀dù yẹn ṣe dáa ni o.
0: Ó ti sanwó, wọ́n ti sanwó ilé fún.
2: Kò ń ṣojú kọ́ mójú kúrò bẹ́ẹ̀.
0: Owó ilé wọn ò sì tí ì dí ù.
2: Wá fi sílẹ̀ fún.
0: Kọ́ wá fi ilẹ̀ fún.
2: Lójú tèmi ó ṣe dáa láńlọ́ọ̀dù yẹn gbogbo ló ṣe
0: dáa. Ọ̀tàn.
2: Ó kọ́ fáwọn láti ìlú Ìfira.
0: Ọ̀dà ẹ ṣeun.
3: Kò sẹ́ni mọ̀
0: ọkọ̀. Ẹ gbọ́n táwọn wí ń ti hàn. Láńlọ́ọ̀dù ń lo mi, ó ń lo náǹtì ẹ̀. Ọ sọ àwọn tó jẹ́ ayálégbé, ọ sọ wọ́n nú òkùn, ó tún kò tún fún ọ lómi. Torí pé pọ́ńpé máṣíìn bàjẹ́, wọ́n sì dáwó ṣùgbọ́n owó tán dá, ó ní òtó. Lọ́ba bínú lọ́ba kọ owó lẹ̀ fún wọn. Ó bá fi bínú lọ ṣe, ọ̀dẹ̀ mú omi wọn, ọba já. Ẹ̀lọ́ ẹ̀ káàsán.
4: Ẹ wà ní wálẹ̀.
0: Àmì o.
4: Ẹ̀yẹ́jọ la gbọ́ náà.
0: Ẹ ṣeun.
4: Ìjẹ̀ ló fẹ́ra ti dàbò lábẹ́ ìjà.
0: Jókè ọ̀rọ̀ rèé, ọ yẹ dá sí.
4: Ọ̀rọ̀ ńlá ni o. Onílé láfẹ̀ kí jàmí lónílé o. O lè jàmí ni.
0: Ọlágbára kò mí kankan.
4: Nígbà tó pé wọ́n dáwó owó pé. Dáwó padà fún wọn lọ sí fọ́ọ̀mù màṣí yẹn. Owó náà tún san kò tún kájú tó mú owó náà wọ́n tún bọ̀ tún náà tún yọ. Ẹ tó mi kò lè bi àwọn tó ń gbé nìyẹn ni pé kọ́ ní ìṣòro ọjọ́ tó rí owó máa pé kọ́ lè kúrò mẹ́.
0: Ọ̀dà
4: ọjọ́ tó owó máa ti pé o kárígò torí bàbá yóò lè bọ́.
0: Ọ̀làgbàrá ẹ ṣeun. Wọ́n ti fọ̀rọ̀ lọ station báyìí. Ibi tẹ́yìn rò sínú. Hello, ẹ káàsán.
4: Ẹ káàsán.
0: Yes, sir.
4: Orúkọ mi sáré láti Jẹ́bú Ìdèṣà.
0: Láti Jẹ́bú Ìdèṣà.
4: Ìpẹ́tù Ìdèṣà.
0: Ìpẹ́tù Ìdèṣà. Ẹ dákun tó bá jẹ́ ìyìnlá ayálégbé kí lẹ́ ṣe.
4: Sọ àgọ́lọ́pàá tó lọ sí yẹn, ó yẹ kí n gbọ́lẹ̀ kóòtù mi bá bàbá yẹn ò kì í ṣe yẹn dáadáa. Kì í ṣe yẹn gidi torí pé ìgbà tó gbọ́ ìgbà tó ń gbayé lọ́wọ́ ẹ̀ṣẹ̀ bí wọ́n sanwó omi fún wọn san gbogbo ẹ̀ fún.
0: Bẹ́ẹ̀ni.
4: Ìgbà tó ti gbà tó ti bàjẹ́ tó tún dáwó tó tún fún jẹ́ ó yẹ kó ní kẹlọ́run kò ní kẹlọ́run mo ṣe wà yẹn. Àpà yẹn ni máa yẹn. Nítorí ọ̀rẹ́ tó gbọ́dọ̀ kóòtù ni mo ṣe wà yẹn.
0: Ọ̀dà ẹ ṣeun. Ẹ ṣeun ẹ ṣeun. 08162519991. Ẹ̀lọ́ ẹ káàsán o.
5: Ẹ̀lọ́ ẹ káàsán o.
0: Ẹ káàsán sà.
5: Olóyè Bafan ló pè láti ju odò.
0: Ó yà ń gbọ́ yín.
5: Nǹkan tí mo kàn advice àwọn ayálégbé yẹn ni pé kó ń bá bàbá sọ̀rọ̀ ní ìtòbí ìnàbí kó má fi ṣe ìjà. Torí ẹni tó nìkan ju ni lọ ẹ kó ètò.
0: Ọ̀làgbàrà ẹ ṣeun. Ó dí lọ́sàn yìí. 08162519991. Ẹjẹ́ ń tó ẹrù ẹjẹ́ ń gbèrú ẹlòmíì. Ẹ̀lọ́ ẹ káàsán o.
6: Ọ̀pẹyẹmí Jọ̀dá.
0: Yes, sir.
6: Ẹ kó ètò.
0: Ẹ má ṣeun.
6: Ẹ̀sán ẹlẹ́rọ ló ń sọ̀rọ̀ láti ra àkókò.
0: Ẹ̀sán ẹlẹ́rọ.
6: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀rọ̀ mọ̀ rèé. Tọ́ bá jẹ́ ìyìnì kí lẹ́ ṣe o.
6: Bọ́n ṣe gbé lọ sí station yẹn náà òun ni normal thing. Kì í ṣe duty ayálégbé láti lè máa tún nǹkan tó bá bàjẹ́ léṣe. Rárá. Nígbà tí onílé òun ló ní ilé tó ń gbowó lé, àwọn yẹn ò lólé ọ̀fẹ́. So tó bá jẹ́ pé lé ọ̀fẹ́ ìgbà yẹn lọ́lẹ̀ lè máa dáwó fún. But ìgbà táwọn yẹn wá ń dáwó fún. So pé.
0: Olówó kéré.
6: Tí wọ́n ti ṣe pé wọ́n jìjọ ń lò ó. Ó yẹ kó gba iye tán fún. Kò yẹ kó máa fọ́ọ̀sì wọn pé iye báyìí ló yẹ kán san. So nǹkan tó ṣẹlẹ̀ ní station tó ń kó lọ. Torí àwọn station náà wọ́n á try láti gbìyànjú ni. Tọ́ bá gbìyànjú tí wọ́n tó ṣe kán ṣàìjẹ́ sí kóòtù kó dáwó lé wọn fún akókó wọn padà.
0: Ọ̀tàn.
6: So káwọn kan lè lọ kán lọ wálé mi.
0: Ẹ ṣeun ẹ ṣeun. Wọ́n bá jẹ́yìn lálẹ́ alégbé kí lẹ́ ṣe. Wọ́n bá jẹ́yìn láńlọ́ọ̀dù. Ṣé ẹ lè wúrù wà bẹ́ẹ̀? Ẹjẹ́ tó wẹ nìkan sí àbẹ̀yàn méjì. Lábala yìí ní pápá. Ẹ̀lọ́ ẹ káàsán. Yes, sir.
7: Ìbànújẹ́ ayé onígbà lórúkọ
0: Jésù. Àmì.
7: Orúkọ mi ni Wòlíì David Solomon. Ẹ̀mí ń bẹ láti ìlú Ọkà Kókó.
0: Ó yà ń gbọ́ yín.
7: seri awon ayalegbe fun ara e won mistake eni to de kole fun ara won gan won to lo ase won na pe lase lo agbara igba to kiri beyen bi tele won lo jare court fun direct ni ile jora golopa tori won san owo pe pe won wa so pe ile ofe ni won gbe ohun ni pe bi but en san owo ile
0: won san owo won san owo
7: e de se oju se yi la lo duwa so pe ba pe o de pass omi sojo ti e ko de fun yin o de ton punish yin ah owo na ga won bodo san mo ko ni ka ma san ko ni ka ma run
0: o lagbara e seun e je won ni gan si labala yi hello e ka san o
3: e ka san
0: e ma seun
3: olawale lo soro
0: olawale lati bo
3: lati lu akure
0: o ya ngbo yin ogbe ni olawale
3: se do baba onile yen
0: ronupo
3: ma koronupo ma ku laye o ti gba pe ile aye pe ile aye ko o ti gba pe ko mo pe ale jo lohun awon tela ti ejo da ko para kokon charge se court so ton ba gbe de court a le mo pe kiki ohun ibi ti tani kan de ibe ti tani kan ti bere
0: so
3: ti gba pe awon yen na o le kole money
0: o lagbara
3: se won la to ati ba dawo nkan to ba je nile e se bo lo ni ile je bi ti do ri pe o gbo mi wole lowo e ti to ye to ye
0: abi o
3: so won ko ye o lu agbara ṣugbọn ko ran ti pe nikan wa na so tun agbara jo hun la o
0: oda
3: ti se olorun oba
0: olorun
3: ara wa lowo
0: e seun o lagbara elin gbe le gan si o da na e ja wo nikan si ngba na labala iko to di pa bo si abala yin hello e ka san
8: e ma pe to
0: e seun o
8: abi mo fa fala bi le bullet lati ore
0: bullet lati ore
8: be ti soro yen nu run mi
0: e ra pa la wole
8: inu run mi be ti soro yen sa
0: eh
8: gbogbo ra mo lowo moto
0: eh
8: mo lo seko
0: eh
8: mo wa de jebu ode
0: eh
8: lakoko wa fo
0: abi potan
8: abi potan
0: eh
8: po de ta wo oko ka kin to ko lo re
0: eh
8: defa wa so mi pe kin sanwo
0: e da wo e ja lo re po
8: e ja lo re pa ele de so ke so ri e da mi a ko si ere bawo ni ko se ba jan lo ti de en wa la do we expect tin fo kin fun lowo e wo ti mo sa bo lo ko si po gba sa lo tele ni o da be pe mo o so ji ti aba soji lo ya wo ma o bi re gun ma so ti a fe se
0: oda
8: e o fe mo lo le ni e wo oro yen run mi ninu
0: e seun e seun o lagara ba se n so lowo e o sele e se nikan ba se n so lowo e o sele si awon kan o lagara olorun ba wu ku saanu wa e je n sare doke lohun ka bo si abala tokan abala ayan o ti wa nle agbara mo n pada bo e ku kale
9: baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kan sun lo ni
10: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koronjo gogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka wo eyin didun ara riro apo gedegede do ti ara danu logan lo mo kuri agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nadaki fonte gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide me
0: Ijawa ija osi always guide ni. Ayan mi ti wa nle agbara gbogbo eyin te fe ja lagbata e je n to fun number nle kan si 091 60 62 62 53 091 60 62 62 53 awa ti so ti a o awon to ba se wo mo la ki won tun be se ni ati so ti a losan ni ayan
11: nitori
0: bo ni kilo tun mo wa loni bullets ni omo daluru o woli ni ko omo daluru o
11: nitori ni mo fi ra
0: oya olohun daluru te ti gbo ayan bi odun o ni omo daluru oya oya onda kilo ni fun aloni

0: a dove.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
2: Mama fi wa rara me.

0: ọgbọ́n ọ̀nà tuntun lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọgbọ́n ọ̀nà tuntun lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Bẹ̀m̀bẹ́ ìròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ìròyìn nìkànnì Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlaramọ̀ kí n lọ wà tá a ti ń gbọ́ ṣátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ìròyìn ọláyẹlé o ìbò sí o. Ayédorí kodo èmàmà yémi tó. Ibi ayé mi lọ o èmàmà yémi o. Bẹ̀m̀bẹ́ ìròyìn ó níbi ayé lóní òkúkú yẹ nìkan. Bàbá ń fọmọ gọṣẹ̀, aya ń ṣekú pọkọ. Bẹ̀m̀bẹ́ ìròyìn ó ní sé kìí ṣe páyé tí ń lọ sópinrè. Bẹ̀m̀bẹ́ ìròyìn ó ní ẹjẹ́ àwùwárí, ẹjẹ́ àṣìṣeré. Bẹ̀m̀bẹ́ ìròyìn ó ní torí ènìkọ́ torí ọ̀la ni. Bẹ̀m̀bẹ́ ìròyìn ó ní ń tọ́ ọba ṣe é lẹ̀, òun náà kúkú làbò wá bá. Bẹ̀m̀bẹ́ ìròyìn ó ní ń tọ́ ọba sì ṣe, òun lọ lọ jíyìn fẹ́lẹ́dùmarè tó rán wá sílé ayé. Bẹ̀m̀bẹ́ ìròyìn ó ní gbélé ayé kó ṣerere. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ́mì jẹ́ o. Àtún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa nù. Lórí bẹ̀m̀bẹ́ ìròyìn á tún máa jálẹ̀ bí àpò òyèrè. Àwọn ìròyìn àgbọ̀ sí fìlà, àgbọ̀ sọ gèlè kalẹ̀ pẹ́rú kí a wá tún leléyìí náà. Àkùkù fi dẹ́rù bara wa, ṣùgbọ́n a fi ń kọ́ra wa lọ́gbọ́n ni. Ká má bà á ṣe jìn kóòtù ayé, ká sì má bà á ṣe bókọ ara ẹni jẹ́ ni. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ́mì jẹ́ o. A ti dé lọ́sàn-án tò nínú. Ẹja máa máwọn kókó ẹ̀ wá lọ́kọ̀ kéjèèjì bó ṣe ti ń jáde. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi rí ọyẹ ẹgbọ́. Iléeṣẹ́ ìfọpo Dangote ó tún ti má dínkù dé bá owó epo. Bẹ̀m̀bẹ́ ìròyìn ọlá ń dúpẹ́ bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọwọ́ ba obìnrin kan tó díbọ́n gẹ́gẹ́ bí nọ́ọ̀sì. Ó wùwà bí nọ́ọ̀sì, ó ṣèṣe bí nọ́ọ̀sì. Ọ fẹ́ gbìyànjú láti lọ jí ọmọ tuntun jòjòló. Nílé ìwòsàn ọwọ́ bàbà. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn ilé náà tọ́wọ́ tí ó tó wà lọ́wọ́ mi rí. Wọ́n ní ẹgbẹ́ àwọn tó jẹ́ akọ̀ròyìn lóbìnrin. Wọ́n bẹnu àtẹ́lu ìkọlù kan bí wọ́n ṣe na obìnrin kan pa. Eléyìí tí wọ́n ní ó jí ọmọ. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀dà náà mo tún kó ń bẹ̀. Ìròyìn eléyìí ó ní fọ́nrán kan ló ti jáde. Wọ́n ká òṣìṣẹ́ elétò ààbò níbi tó ti ń mọtí lásìkò tí wọ́n ń ṣe àyẹ̀wò ọkọ̀. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn ilé tó tún wà lọ́wọ́ mi rí ọyẹ́ ẹgbọ́ láti ìpínlẹ̀ Kánò. Ilé ẹjọ́ ń lò ti dájọ́. Ẹ̀wọ̀n 20 ọdún ó ti dá fún ọkùnrin kan. Èyí tán ló kí ìyá àgbàlagbà mọ́lẹ̀. Ìyá 85 lọ́ba báyà lùyẹ oníyà ọba lájọṣepọ̀. Ilé ẹjọ́ bá ní ìwọ náà kúkú mọ́ ọlẹ̀ ẹ̀wọ̀n 20 ọdún o pẹ̀lú iṣẹ́ àṣekára. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Èèyàn 10 ni wọ́n ti yọ jáde báyìí nínú ilé tó dàwó lulẹ̀ nípínlẹ̀ Èkó. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀dà ìròyìn rèé. Ẹ tún gbọ́ eléyìí kọjá ìdùnnú fún àwọn òṣìṣẹ́ ọba nílẹ̀ Nàìjíríà. Ààrẹ Tinubu ti fẹ́ ṣe àgbéyẹ̀wò lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ. Eléyìí tó jẹ́ ti 1,70,000 naira ọ̀hún 70,000. Wọ́n fẹ́ tún ṣe àgbéyẹ̀wò lórí ẹ̀. Gbàjàbíàmílà òun lọ sọ́ta. o gbona nu otutu leyin bembe royin awon iko eleto abo won bi kele ofin gbe won afrasi ajinigbe merin atawon adigun jale ni ipinle delta o gbona nu otutu leyin bembe royin iroyin eleyi lati ipinle ogun owo ti ba awon afrasi meta kan ti won na lowo ninu iku osise ile ise igbohun safefe kan nipinle ogun o gbona nu otutu leyin bembe royin nipinle ekiti ile ejo lo tun ti dajo oku fun awon ajinigbe ti owo ba eye tajo dss to je pe won mu tan wodi won lo ile ejo o gbona nu otutu leyin bembe royin eyi atawon koko royin mi legbo losan tuni lori bembe royin oye mo kale towo ton ma ta eku bale oro eje atun joje gbadun ina o gbona nu otutu leyin bembe royin
1: yiga o sele oke bembe royin le gbo lowo ni ile ise adaba efe walai ogbonanu fun kede tabi polowo oja yin lori eto yi ekan se ka ipolowo oja ile ise adaba efe to wa ni fegbekegbe a division loba deshida road akure tabi ke pe jo oda sori ero ibanisoro yi 0806 904 6714 bembe royin eje ajomo gbo lo
2: for this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape out. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
0: Ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi láti ìpínlẹ̀ Ondo ni ẹjẹ́ ń ti mú. Àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn wọ́n dọ̀lẹ̀ mí olùkọ́ àti pásítọ̀ kan tó fi máwọn mẹ́fà tí wọ́n jí gbé. Àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo ló ti dọ̀la ẹ̀mí àwọn èèyàn mẹ́jọ kan tó fi mọ́ pásítọ̀ àti olùkọ́ kan tí wọ́n jí àwọn afurasí ajínigbé tí wọ́n jí gbé. Káàkiri ìpínlẹ̀ yìí yìí ṣe ni àwọn tí wọ́n jí gbé ọ̀hún ìní wọ́n jí gbé ní ìlàdó ní ìjọba ìbílẹ̀ àríwá àkúrẹ́ nípínlẹ̀ yìí níbi tí wọ́n ti ní àwọn atiláwí náà ya lu agbègbè náà tí wọ́n sì jí àwọn èèyàn náà tí wọ́n jí gbé lọ. Lára àwọn tí wọ́n jí gbé ní olùkọ́ kan tí wọ́n jí gbé ní Àkúrẹ́ North àti Mohammed tí wọ́n jí gbé ní ọ̀gbẹ̀sẹ̀ tó fi mọ́ Moses Okeke eléyìí tó jẹ́ pé òun náà ó ti gba ìdáǹdè lọ́wọ́ àwọn ajínigbé. Àwọn mẹ́ta míì òun náà ni ìròyìn fi ni pé wọ́n tún jí gbé tí ó sì jẹ́ pé wọ́n ti dọ́là ẹ̀mí wọn báyìí. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.

Iléeṣẹ́ ọlọ́pàá ó ti fi kélé òfin gbé àwọn afurasí mẹ́ta kan tí wọ́n lọ́wọ́ nínú ikú òṣìṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ kan nípínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti fìdí ẹ̀ múlẹ̀ pé ọwọ́ ti ba àwọn afurasí mẹ́ta kan tó fi mọ òṣìṣẹ́ asọ́gbà tẹ́lẹ̀ èyí ti pé wọ́n ní wọ́n lọ́wọ́ nínú ikú ẹni tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ móhùnmáwòrán nípínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ yìí ni Ọlákìtàn Oyèsíkù àti àti elétò ààbò rẹ̀ kan yìí ni pẹ̀lú mi Adétayọ̀ ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Bọ̀dé Ọ̀jájù ni ìyẹn ló fi ìdí eléyìí múlẹ̀ pé ọwọ́ ti bà wọ́n lásìkò tí ó ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú àwọn oníròyìn ní olú iléeṣẹ́ elétò ààbò nílùú Abẹ́òkúta. Ọ̀jájù ní ọ̀hún ó ní ọwọ́ bà wọ́n látàrí olóbó àti àyẹ̀wò fínífíní eléyìí tó jẹ́ pé wọ́n ṣe pẹ̀lú bí wọ́n tọpasẹ̀ wọn lọ sí ibi tí wọ́n wà lórí ikú ẹni tí wọ́n ṣekú pa tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ògùn. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án òní. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn lórí ilé tó dàwó lulẹ̀ nípínlẹ̀ Èkó. Àwọn mẹ́wàá ni wọ́n ní wọ́n ti dóòlẹ̀ mí wọn báyìí nínú ilé tó dàwó lulẹ̀. Ó kéré tán èèyàn mẹ́wàá ni wọ́n ti fà jáde lẹ́yìn tí ilé kan tó dàwó lulẹ̀ ní Satellite Town ní ìpínlẹ̀ Èkó nínú àtẹ̀jáde tí àjọ panápaná tí wọ́n fi ta ni wọ́n ti fi léde wípé àwọn gbọ́ ìpè ohun tí wọ́n tètè lọ sí agbègbè náà ní Old Ojo Road eléyìí tó wà ní Alákìjà Bus Stop lójú ọ̀nà Èkó sí Badagiri nípínlẹ̀ Èkó. Wọ́n ní ńṣe ni àwọn tètè débẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dóòlà ẹ̀mí àwọn èèyàn eléyìí tó wà nínú ilé ọ̀hún ni èèyàn bíi mẹ́wàá òun jẹ́ pé wọ́n ti fà jáde nínú ilé náà tí wọ́n ti gbé wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Àwọn lakitiyan tó ń lọ lọ́wọ́ láti dóòlà ẹ̀mí àwọn yòókù tó wà ń bẹ̀. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án òní. Mo kó ń bẹ̀ ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi rí ó yẹ gbọ́. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Obi kan ni wọ́n ní ó dìbọn bíi nọ́ọ̀sì láti jí ọmọ gbé ọmọ tuntun jòjòló ní ibo ní ilé ìwòsàn ìpínlẹ̀ Anambra òun lélẹ̀ ti ṣẹlẹ̀. Ìṣe lọ̀rọ̀ dàbí nǹkan ní ìpínlẹ̀ Anambra gẹ́gẹ́ bí wọ́n ṣe ní obi kan ló dìbọn bíi òun nọ́ọ̀sì tó sì fẹ́ jí ọmọ tuntun jòjòló tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ní ilé ìwòsàn tó fẹ́ jí gbé. Ìròyìn fi ẹnu pé ilé ìwòsàn wọn dákọ rẹ̀ èyí tí ó jẹ́ pé ó wà ní ìjọba ìbílẹ̀ àríwá ìdèmilì nípínlẹ̀ Anambra. Ìròyìn fi ẹnu pé ńṣe ni obìnrin náà ná lọ́ra pálawọ̀ ilé ìwòsàn ọ̀hún tó sì gbìyànjú láti ó ṣe bíi nọ́ọ̀sì eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà. Ìròyìn wá fi ẹnu pé obìnrin náà ni wọ́n ní ó gbé báàgì lọ́wọ́ eléyìí tó jẹ́ pé bíi nọ́ọ̀sì tó sì lọ sí tààràtà ibi wọ́ọ̀dù àwọn ọmọ kéékèèké òun lọ láti lọ gbìyànjú àti fẹ́ jí ọmọ tuntun náà tó fẹ́ jí gbé. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìwé ìròyìn Premium Times ló gbé jáde lọ́sàn-án tòní lórí ìròyìn eléyìí tó tún farapẹ́ náà rí láti ìpínlẹ̀ Kaduna lélẹ́yìí. Àwọn ní ṣe ni àwọn oníròyìn ẹgbẹ́ oníròyìn lóbìnrin náà ti bẹnu àtẹ́lu ìkọlù kan eléyìí tí wọ́n ní wọ́n ṣe sí obìnrin kan tí wọ́n ṣekú pa lórí ẹ̀sùn pé wọ́n ní ó jí ọmọ gbé. Látàrí bí àwọn èrò bí wọ́n ti ya lu obìnrin kan tí wọ́n ṣekú pa lórí pé wọ́n fi ẹ̀sùn kan wípé ó jí ọmọ kan ó jí gbé. Ìṣe ni ẹgbẹ́ àwọn tó jẹ́ akọ̀ròyìn lóbìnrin nípínlẹ̀ Kaduna lọ́jọ́ pé wọ́n ti bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ọ̀hún tó wáyé ní Maraban Jos nípínlẹ̀ Kaduna. Ìṣe ni ẹgbẹ́ àwọn obìnrin ọ̀hún ní ìṣe ni ìmú òfin lọ́wọ́ ara ẹni ọ̀hún òun náà lọ́jọ́ pé kò bójúmu rárá nínú àtẹ̀jáde tí wọ́n fi tọ̀ ọ̀hún ni wọ́n ti fi léde pé ìṣe ni wọ́n ti fi kélé òfin gbé àwọn afurasí 24 tí wọ́n ti káwọ́ pọ̀yìn rojọ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún báyìí. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Ẹni kan tó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò òun ló jẹ́ pé ọwọ́ bá tí wọ́n ní ó ń mu ọtí lásìkò tí wọ́n ṣe iṣẹ́ eléyìí tó yẹ kán ṣe lójú pópó. Ìyíṣe ni ọkùnrin kan eléyìí tí wọ́n ní wọn ò bọ̀ tó jẹ́ ọlọ́pàá
ti won o daruko ni iroyin fi oni pe won ni won tin ile ise olopa gan na tin se ayewo e won leyin ti fanran kan to jade lori wi pe o mu oti lasiko ti won wa ni ibudo ti won tin se ayewo loju popo yin fi oni pe igbese yi lo je pe o ti wa lori itakun ayelujara ti onikaluku ti won si ni won soro lori bi fanran ohun bo se ti mu okunrin ohun to je oiseleto abo olopa ti won ni ise ni o nda oti mu gorogo ise ni fanran na no je pe won gbe jade to je pe awon iko ileto abo won ni won tin se ayewo lori e ti won tin fi oro wa ise ileto abo ohun ti won tin foro wa lenu wo iwe iroyin Nigerian Tribune lo gbe jade losan ni mo ko nbe iroyin eleyi to ti wa lowo mi ri oye gbo o gbona no tutu leyin be nbe iroyin lati ipinle Ekiti ile ejo o lo je pe o tun ti dajo ku bayi fun awon to je ajinigbe yi ti ajo eleto abo DSS ti won mu ile ejo ni ipinle Ekiti to je ile ejo giga yi to wa nilo Adu Ekiti lo ti dajo iku fun awon to je afrasi ajinigbe kan eyi ti awon iko eleto abo DSS to ye pe won mu ni se ni ajo eleto abo DSS ohun lowo di won lo si ile ejo na lori wi pe esun ijinigbe eleyi ti won fi kan ti won si ni won mu awon eri eye to daju wa nbe ni adajo ile ejo na lo ti ni ki won lo yegi fun awon na titi tami yo fi bo lenu won o gbona nu otutu leyin be nbe royin oya mo tu

0: ní ọdún márùn lé ní ọgọ́rin tó bá lájọṣepọ̀ ìṣe ni ọkùnrin ọ̀hún ni wọ́n ní ó ń gbé ní agbègbè kan tí wọ́n pè ní Dangoro ní ìjọba ìbílẹ̀ Ekuru ní ìpínlẹ̀ náà tí wọ́n sì ní ẹ̀sùn mẹ́sàn-án ó ní wọ́n fi kàn án pọ̀ ọba ìyá àgbàlagbà ọba lájọṣepọ̀ tó sì fọ́lé ẹ̀ adájọ́ ilé ẹjọ́ náà onídàájọ́ Aisha Mohammed iná jẹ́ pé ó gbé ìdájọ́ náà kalẹ̀ tó sì ní wọ́n mú ẹ̀rí tó dájú wa èyí tí ó jẹ́ pé ó bá ní kọ́ mọ́ lọ sí ẹ̀wọ̀n ogún ọdún ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìwé ìròyìn leadership ló gbé jáde lọ́sàn òní ọ̀yá mo tó sáré kó ń bẹ̀ ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ fún ààrẹ Bola Ahmed Tinubu ti ṣe Fẹ́mi Gbàjàbíà Milan ló ti sọ di mímọ̀ báyìí pé ìjọba àpapọ̀ ìnó ti ń ṣiṣẹ́ báyìí o láti ṣe àgbéyẹ̀wò lórí owó oṣù àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tó jẹ́ abẹnugan ilé asojúṣòfin àpapọ̀ ilẹ̀ Ìtálíà ọ̀hún iná sọ̀rọ̀ ìdí mọ̀ lónìí nílùú Àbújá níbi ètò kan eléyìí tó wáyé oníṣẹ́rí ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà 70,000 naira eléyìí tó jẹ́ pé ààrẹ tó fọwọ́ sí ní ààrẹ ní ọdún 2024 òun jẹ́ pé wọ́n tún ti ń bójú wò báyìí láti ṣe àgbéyẹ̀wò rẹ̀ kan tún fi kún ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn tòní iléeṣẹ́ ìfọpo Dangote ó tún ti má dínkù dé bá owó epo pẹtiró iléeṣẹ́ ìfọpo Dangote ló ti mú àdínkù dé bá owó epo pẹtiró báyìí sí ẹgbẹ̀rún kan àti ọgọ́fà náírà ó lé márùn-ún èyí ni 1,125 naira òun náà ni wọ́n mú àdínkù dé bá báyìí ẹ̀yìn tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ìfọpo Dangote ọ̀hún Anthony Chijena ló fi ìdí eléyìí ló fi múlẹ̀ wọn ni wọ́n ti yọ Better Life 50 naira nu wọ́n ti yọ kúrò nu epo ọ̀hún báyìí ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní 08162549991 08162549991 ó gbóná nú. Bẹ̀m̀bẹ́ ìròyìn.
1: Ẹ máa kú ètò bàbá mi.
0: Ẹ ṣeun.
1: Ọlá ni pẹkun láti Arigidi Àkókó.
0: Ọyà ń gbọ́ yín.
1: Nípa ilé tó dàwó lẹ́kọ̀ọ́ yẹn. Ẹ jọ abẹ gbogbo àwọn kọ́líkọ́lí kọ́ máa gbélé wọn fún kọ̀ntátọ̀ tó gba ààyè tó mọṣẹ́ dáadáa. Ẹ má jẹ́ a máa fẹ̀mí wa wéwu o.
0: Ẹ ṣeun.
1: A ní ṣọ̀fọ̀ ẹ̀mí o.
0: Àmì ẹ ṣeun.
1: Ẹ ṣe ẹkú ètò.
0: Ẹ ṣeun. 08162549991. Ó gbóná nú. Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
2: Ebenezer ni ẹ láti Àpò.
0: Ọyà ń gbọ́ yín.
2: Ọlọ́pàá tí ó ń mú tí níbi iṣẹ́ yẹn ó yẹ kí wọ́n ní kó máa lọ lẹ́ẹ̀kọ́ mo lọ máa ti lé ẹ̀ mú tí torí pé àsìkò tó wà lẹ́nu iṣẹ́ tó yẹ kó ṣe iṣẹ́ ọ̀ka lára ni tó kó padà sílé.
0: Dọ́dà ẹ ṣeun. Ẹ ṣeun. 08162549991. Ẹjẹ́ àtún wẹlú mi. Ó gbóná nú.
2: Ó tutù lẹ́yìn bẹ̀bẹ́ ìròyìn.
0: Bẹ̀bẹ́ ìròyìn ẹ ṣeun.
2: Ẹ kásán. Ẹjọ ẹni kí Dangote epo yẹn kọ́ tún bá wa reduce ẹ sí ẹjọ́ o lẹ́yìn yẹn àwọn agbẹnipa wọ̀nyí tọ́wọ́ bá ti tẹ̀ wọ́n àwọn ọmọ kékèké wọn ẹjẹ́ ká dábàá kọ́ máa pa wọ́n kọ́ máa fi wọ́n lẹ̀ ilẹ̀ látẹ̀lẹ́ sọ̀ láti pe o.
0: Ẹ ṣeun. 08162549991. Ó gbóná nú.
3: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ìròyìn.
3: Ọ̀gá mi ọ̀gbẹ́yìn mi ẹkú ètò.
0: Ẹ ṣeun bàbá.
3: Alhaji Asiwaju. Ọlọ́pàá ẹlẹ́ran látòkè ti pupa.
0: Ọyà ń gbọ́ yín.
3: Adúpẹ́ lọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo àtàwọn ọlọ́pàá. Wọ́n lọ́wọ́ ó jẹ́ wọ́n máa ṣàṣeyọrí ni ọlọ́wọ́ dẹ̀ bá wà fún wọn nísìnyí.
0: Àmì ẹ̀ ṣeun.
3: Wọn ò ní jí wa gbé o.
0: Àmì o.
3: Ẹ pé tó.
0: Ẹ ṣeun o. 08162549991. Ó gbóná nú.
2: Hello.
0: Ó gbóná nú.
2: Ó gbóná nú.
0: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
2: Bẹ̀bẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun.
2: Ẹjọ́ o, àwọn tó lọ kó aṣọ ọlọ́pàá yẹn kò dáa o. Wọ́n kò lọ sí ilẹ̀ East yẹn kò dáa rárá àtọ́ ẹ bá mú wọn kalẹ̀ o kẹfìyà tó tọ́ jẹ wọ́n o.
0: Ẹ ṣeun. 08162549991. Ó gbóná nú.
4: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun.
4: Ìmọ̀ náà láti Ìdànrè ló ń sọ.
0: Ọyà ń gbọ́ yín.
4: Ilé ìtẹ́mi fẹ́ sọ wọ́n bẹ̀ ni

0: ọkùnrin tó lọ ọdọkùnrin tó lọ bá bàbá ìyá àgbàlagbà tó lọ bá lájọṣepọ̀ nǹkan tó ṣe yẹn ò dá àgbàlagbà ṣé kò lè níyàwó tí ẹ ní
1: kò
0: yẹ kó rí bẹ́ẹ̀ o. ìkejì tí mo fẹ́ dá sí ni three story building tó ta ló wó ní Lagos State gbogbo àwọn tó kú sínú ẹ̀ mo bá wọn kẹ́dùn o. Ogun ọ̀run àwà pẹ̀lú ilé àwọn yẹn o.
1: Àmì ẹ̀ ṣeun. 0816 254 9991. Ògbóná ná.
2: Ó tòtò lẹ́yìn.
1: Bẹ̀m̀bẹ́ ròyìn.
2: Ọmọ tó ọmọ dè ló ń sọ̀rọ̀ láti ìlú Etíwó.
1: Ó yà ń gbọ́ yín.
2: Ẹjọ́ ibi tí ó gé fẹ̀yìn sí yẹn àtúnbẹ ni àtúbá wa bẹ Dangote kó tó bá mú kó ní ẹ̀. Àná ọmọ Nàìjíríà sí mí.
1: Ẹ ṣeun. Ẹ jẹ́ mọ́ lọ. Ìyókù yóò di ọ̀la táàtúmọ̀pàdé àbọ̀jọ́ ajéjà yìí. Táàtúmọ̀pàdé lórí bẹ̀m̀bẹ́rù yìí. Ọ̀pẹ́yẹmí jọ ọ̀dà náà ló kọ́ tẹ̀mí jẹ́ o. Òun abáṣelé ní ká mọ rántí pé yóò dìtàn bọ́ bá dẹ̀yìn wá ọ̀la. Ẹ jẹ́ agbélé ayé ká ṣerere o. Ògbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́rù yìí.
3: Yìí ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ìròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sẹ́ẹ̀ka ìpolówó ọjà ilé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́. Tàbí kẹ́ ẹ pé jọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806 904 6714. Bẹ̀m̀bẹ́ ìròyìn ẹ̀jẹ̀ àjọmọ̀ gbọ́ lọ.

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnrọ ẹnìkan ò kí rí fairly used ìràwọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yìí máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan nìyí láwùjọ ìdí nìyẹn tí iléeṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí iléeṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product tí wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: ẹ máa kú lé o a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: ẹ bá wa kí gbogbo àwọn customers yìí àwọn tó ti ra ọjà yín àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ wo ìdọ̀bálẹ̀ rẹ mo tún fìkúlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá ṣàlàyé ẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa a ní ìpa ojú a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product tí ẹbí wọn pé kí ni 3D face cream wọn máa sọ fún yín pé ajẹbí iná ni kó o wọ àwùjọ kíni ẹ máa confuse àwọn èèyàn face repair face mask skin unifier flawless lotion whitening lotion brightening lotion kidneys lotion face and body scrub magic oil shower gel whitening face cream àti hand cream àti oríṣiríṣi míì tó yẹ pé mi ò ti ẹ̀rán ti dárúkọ.
0: ẹ ṣe fi àwọn kankun bíi face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti tà testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wò ó pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa máa dán tó máa máa wò pé èyí ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ni.
0: ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í fẹ́ dédé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kí òun kàn máa dédé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí lámì ìdánilójú wípé ìjọba fi òǹtẹ̀lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: ṣeré top touch natural skin care product is NAFDAC approved yàtọ̀ sí pé dẹ̀ tún wà NAFDAC approved à ń ṣiṣẹ́ in such a way tó yẹ pé you can buy our product you can trust it for longevity a dẹ̀ care about your skin kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan we care about your skin we care about safety we care about the environment we care about everything that concern your skin so be rest assured ipe top touch natural skin care product is safe is effective that is what you get.
0: nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀lé fẹ́ kí àwọn èèyàn gbọ́ ń pa wọn àtàwọn ìlú tí wọ́n wà lóríṣiríṣi ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn.
1: bẹ́ẹ̀ ni ṣẹ́ri ní ìrèlè a ní Mrs. Adeyaba wọ́n wà níbi ojú ọjà ní ìrèlè ní ọ̀rẹ́ Avila Gold a ní wọn ní ìdojúkọ First Bank àti ìyá Wow ní ọ̀rẹ́ ní Òṣogba ní Orísùbára ní Marembo àti Umu a ní Akitope Stores ní Okini Road ní Òṣogbo ní Ado Ekiti Fat Fire Enterprise ní ìdojúkọ Gate Ẹrẹ̀kẹ́ Sun New Modern Market ní Èkó Empress Beauty World ní ìyànà Èkóró off Mẹ́rán Abuja ni ní Dutse Beauty Solution Cosmetic àmọ́ tó bá jẹ́ pé bá ṣe pé tètè capture location titi yín you can reach out to us via the number we call a máa sọ fún yín níbi tí alágbàtà wa wà then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa tẹ fẹ́ bá wa ta ọjà tẹ fẹ́ bá top touch dòwòpọ̀ káyé yín lè máa lọ straight top bẹ́ẹ̀ ni you can reach out to us and we'll supply whatever product you want. A wà ní Fani B ní ìdojúkọ Winners College Lákùrẹ́ and they reach us on 08143992792.
0: Lẹ́ẹ̀kan sí
1: 08143992792. Ẹ má gbàgbé ṣé ẹ rí àwọ̀ yín it is something very important that you should not joke with kò ṣe pé kò wọ ibìkan kọ́ máa wò pé ta lóde àmọ́ kò wọ ibìkan kíski ni ẹ ti kọ́kọ́ máa pariwo top touch nìkan ló lè ṣe irú ẹ̀.
0: ìyẹn lọ ti gbọ́ o láti ilé iṣẹ́ top touch natural skin care.
2: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the Close Up Red Hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the Close Up Red Hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
3: Iṣẹ́ tó ṣẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá ṣẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
4: Ṣé ìgbádùn
5: Àdàbà?
6: Olúwọ́n máa gba ohun rẹ̀ o.
7: Ó bá sábẹ̀bẹ̀ sókè gbàrẹ̀ dógún.
6: Ibo pẹlẹbẹ agbélálẹ̀ orí ọba mútọ́ máa ń bèrè égún o.
7: Ẹjọ́ Yadé Tùmí nínú Orímọládé pè fi ìjẹ̀bú talẹ̀ ń
6: pè. Ebi Aládéjọ Bólú Ọ̀ṣùnrán náà yé ọmọ lọ́wọ́ sí High Court.
7: Ilé-ẹjọ́ High Court tó máa ti dá o fọ ẹjọ́ yìí Supreme Court tó dá àwọn dúró lórí ẹ̀ o. 2022.
6: Yóò wá láti gbóró
7: ọ̀nà kàrẹ́
6: títí kan Benin Express Road.
7: Ìdákẹ́ta lẹ̀ yìí.
6: Ó wá láti omi Òwèrè.
7: Títí kan omi Ògbẹ́jì.
6: Ọ̀nà kẹrin lẹ̀ yìí.
7: Ọmọ Lọ́gọ̀rọ̀.
6: Lẹ́yìn alẹ́.
7: Ebi Aláàyè.
6: Ìlọ́jọ́ Òyà Pàṣẹ.
7: Ìdí olùpẹ̀jọ́ yìí kà á san.
6: 1,000,000.
7: Mẹ́nẹ́ yóò pẹ́jọ́.
6: Ebi Adéjọ Bólú
7: Ọ̀ṣùnrán
6: ayé.
7: Gẹ́gẹ́ bí ewó.
6: Ewó
7: bà ń
6: jẹun.
7: Ohun gẹ́gẹ́gẹ́ bá dé jọbó lú ọ̀ṣùnrán náyé.
6: Ọ̀wọ́n máa ti gba lẹ́wọ̀n dẹ̀yìn o.
8: Looking for a place to build your future bright, where knowledge meets purpose and dreams take flight? Come to Wesley University, Ondo, today, where excellence lead the way. We've got the right path for you. From College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food Science and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, so the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, sub-degree and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo. Knowledge and character for development. Apply now and secure your future today. Management Announcer.

kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fòǹtẹ̀lú, Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

tuntun arere ìròyìn rere ni mo mú tọ̀ yín wá o pàápàá jùlọ fún gbogbo ẹni tó ti ní lọ́kàn láti lọ rí kàwé tàbí ṣiṣẹ́ lókè òkun àbí gbogbo èèyàn tó ti kó sówó àwọn atúrò tàbí èlùbọ́ tí wọ́n wá jẹ́ kí ìrìn àjò àti lọ sókè òkun wá pakasọ ẹ wò ó ilé iṣẹ́ kan rèé tí wọ́n fi òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ṣiṣẹ́ wọn Arise Travels and Tours ní Arise Travels and Tours gbogbo àláàrẹ láti lọ rí kàwé tàbí orílẹ̀-èdè míì ni yóò di mímúṣẹ torí òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run tó ń ti ìrírí la fi ṣiṣẹ́ wa a wà ní number 5 Ondo Avenue Ijapo Estate Akure ẹ̀lú ẹ̀lú wa tún ni 08034752735 08034752735 Arise Travels and Tours, your gateway to the world.

0: gbádùn dídùn ní ìrántí olódodo èyí ni a fi ń ṣèrántí àwọn òbí wa olólùfẹ́ olóògbé chief gabriel kòkúmọ́ adọ́láwọ̀ adélaì olówó òkéré mayégun àná ti ìgbẹ̀yìn adùn cutters àkúrẹ́ tó jáde láyé lọ́jọ́ 22 oṣù kẹfà ọdún 2011 bákan náà la ń ṣèrántí màmá wa olóògbé ọmọ babirin bọ́lájí adéoyè olówó òkéré ọmọ adéṣidà tí wọ́n jáde láyé lọ sinmi láyà olùgbàlà lọ́jọ́ 25 oṣù kẹfà ọdún 1995 bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ tóṣù ń gorí oṣù tọdún sì ń kọjá lọ ìfẹ́ ìtọ́sọ́nà àti àpẹrẹrẹ tẹ fi sílẹ̀ kò ní parẹ́ nínú ọkàn wa ó ń jẹ́ ìsinmi àti ìtọ́sọ́nà fún wa lójoojúmọ́ lónìí à ń bu ọlá fún ìgbésí ayé yín à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ipa rere tí ẹ kó nínú ìdílé àdúgbò àti ìlú kí ọlọ́run tẹ̀síwájú láti máa fún yín ní ìsinmi ayérayé ẹ̀sùn re o bàbá àti ìyá wa wọ́n títí láé la ó máa ṣèrántí yín o
1: dikine bọ́ládé ẹ̀yìn musan ló ń kéde lórúkọ gbogbo ẹbí
2: The Senator Ondo South Senatorial District, Professor Dayo Faduile, OON, and the APC family extend our deepest appreciation to His Excellency Governor Lakiorimi Soyedatua. Thank you for your leadership, support, and commitment to the progress of Ondo State. To the APC Chairman Ondo State, Honorable Babatunde Kolawole, aka Amechi, thank you for your commitment and dedication to the progress of the party. To our revered traditional rulers, Awobalayewa, we thank you for your prayers, wisdom, and fatherly guidance. To the good people of Ilaje, Ese Odo, Uleolijo Kegbo Irele, Okitipupa Anudipo, Eshe Pupo, your love and support made this victory possible. To all APC leaders, youth groups, women groups, community leaders, campaign teams, and volunteers, Akwaririo, Professor Dayo Faduile, OON, assures you that your trust will not be taken for granted. Together, we shall build a brighter future for Ondo South. Ondo South, Adukpeo, Amoloreo, Eshe Tedibo Fuwao, Orowati Dayo.

0: Creamer.
1: Odjajamore is back with another juicy offer. 25% may sound small until it's taken off everything in your cart. Groceries, household supplies, bakery items, personal care products, and everything else. Every Friday from now to the end of July at Odjajamore Akure, get 25% off all products. Shop more, spend less. Shop and save Fridays every Friday at Odjaja Park, opposite Fidelity Bank, Alagbaka, Akure, Ondo State. And while you're here, enjoy everything else Odjaja Park offers. The cinema, the kiddies park, and a relaxing hotel. This is your chance. Don't miss out.
2: The Akinabe Community Development Association, EACBA, in collaboration with the National Tourism Development Authority, NTDA Abuja, presents Akinade Day 2026. Akinade Day 2026 and launching of 750 million Naira Infrastructural and Community Development Fund. Date, Saturday, 27th June 2026. Time, 10 a.m. prompt. Venue, DH Westfield. Akinade Day 2026. Chairman, Prince Dr. Olatunji Olusoji and the chairperson, Dr. Hadiza Bala Usman, Chief Launcher, Right Honorable Abdul Ibrahim Halim, Deputy House Leader, House of Representatives. Chief Guest of Honor, His Excellency Usman Ahmed Odudu, the Executive Governor of Kogi State. Chief Hosts, Elder Dende Komolafe, EACDA National President, Prince Babajide Kolade Ostoju. For more information, contact 002-342-9283 and 006-974-9874. Akinade Day 2026. Don't miss it. Pastor Emmanuel Ogunbuyi, EACDA National Publicity Secretary, announced.
3: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
4: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
5: Hey.
4: Mm-hmm. You people could have just asked.
5: I would have been happy to tell you my secret.
6: Enjoy instant goodness with John Ben's 3-in-1 chocolate. The quickest start to your morning.
7: Anniversary, no man wanted you.
8: Yet he decided.
7: Asaji Subar, Dan Musa.
8: You know, he's a neighbor of Fundo State.
7: And today, ambassador to Uino Ebira Kingdom.
8: Wednesday, 24th of June.
7: Free medical outreach.
8: At the Civic Center, Iwaroka, Kuku by Naye.
7: Saturday, 27th, the anniversary, Gagagabere, Nitene.
8: Pelu plani, Lori Lewu, Sofeta Feko.
7: His Excellency.
8: Governor Loki, Uribe Saedatiwa.
7: Pelu Gomina Kogi.
8: Yala, Aji Usman Ododo.
7: His special guest of honor.
8: Ambassador Roland Obawa.
7: Guest of honor.
8: His Imperial Majesty
7: Oba Dr. Yusuf Adipuri Adileye Owoe
8: Inono Kuku Di Olubaka of Oka Kingdom
7: The Royal Father
8: His Royal Majesty
7: Alhaji Dr. Ahmed Jani Mohammed
8: Di Oino Eofibira
7: Atoba Stephen Ogoye Wan
8: Olushi of Owalushi Waru Oka
7: The Royal Host
8: Honorable Ayuaja
7: Laga Kuku Southwest
8: Honorable Alhaji Ahmedu Takuro
7: Commissioner for Local Government and Shift and Say Affairs
8: Honorable Chief Abdullahi Belo
7: Commissioner for Local Government and Shift and Say Affairs Kogi State
8: Alhaji Engineer Adams Onota
7: Belu Honorable Adejoro Adeogun
8: Former member House of Reps,
7: too.
8: A mama Bagio,
7: and the Vashi Dan Musa Humility, Ni Waroka.
9: Osubasi dike la yelo, si dike la yelo. Sandi adie la wama tunse, si dike la yelo. Ogo mata lobo, gomara la win, opada ti dope. Santa bara kason yoku leta, si dike la yelo. Santa bara kason yoku leta, si dike la yelo. Kotubati vera, tubaje, electrical appliances. Computer at the computer accessories, one ta automobiles, which is going on ta, lo basi di kiye. Wahara lo do on, ama fon lo di ye. Osho shu, ni foni she osho. Ose, ose, folo ja ose. Eli, sandu shu meji, osho meri, osho mefa, osho mejo, abodu konto di osho meji la. Te ba ti wa sonde da ji, 50%. Wa boja yin fonye, wama so yoku di ye di ye. Osi, owo ele lori ye o, zero interest ni. Wa hoko wansi lori, eli le download app yi. Lori
10: Afro.
11: Emi Femi Alagbo lo nsoro ti office mi wa ni Solo Junction Legbe Democracy Park.
10: A ma balẹ si ilu Ikare ni on the 21st di on the 26th July osu keje ni 77 Hotel ni ilu Ikare.
12: Ewo obirin to ti wa nile oko latojo pipe to je pe ore ni pe ran nise ma bo lojo Femi Alagbo to je pe osoosu ninu re baje to wa ni pa kini tun ti wa ma bo kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín àárú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ ọkàn máa bọ lọdọ wa nọmbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo kí ni ọjọ́ orí rẹ 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá kí ló dé àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tán dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ìwọ tí ò mọ̀ ń gbá bí Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà orílẹ̀ yóò da fún àgọ́ ara wa ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843 ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára kí ló dé mo kọ́lé mo ra mọ́tò inú rẹ̀ sì pàpà dùn sí mi orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí ò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn inú rẹ̀ lòdì sú ọ rárá ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé wo mo tún fẹ́ yàgbẹ́ báyìí kí ni ìyẹn tún jáde kí ló jáde kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́ àbà ọlọ́run ní pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ ṣe kí ni ká sì yàgbẹ́ ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tàbí wọn tó jẹ́ pé wọ́n sọ pé kí ni yóò ṣe é ṣe kí ló dé kí ló ṣe é ṣe lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ṣàbàbọ̀ lágbára ọlọ́run ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o ìyá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀ tó ń ṣe ọlágbó ara rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo lágbára ọlọ́run ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn o àti gbéra wo ẹranro bí àwọ ẹyin mi kí ló ṣe é lẹyìn máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nípasẹ̀ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn nọmbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843 ọ́fíìsì wa wà ní ìsọlọ̀ road níwájú democracy park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí central mosque.
0: Àwọn kan á ní pé kan rùn lágọ̀ọ́ ara wọn. Àwọn kan á ní pé ọkàn já wọn jẹ lára. Àwọn kan á ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa àṣẹ Elédùmarè máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
13: Ẹ kú dédé ìwòyí o èmi aya Fẹ́mi Alágbo ló ń kín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
14: A máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st títí di on the 26th ní oṣù July oṣù keje ní 77 Hotel.
13: Tabọ́rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó ò réyàn pè rọníṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbo. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbo dì sín máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọ́kọ mi ní iléeṣẹ́, à ń retí yín.
12: Bí ìyàwó mi ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí o bẹ́ẹ̀ ló ṣe rí ẹ ò pé ẹ̀yin obìnrin ló mọ̀kan tó ń ṣe obìnrin o àwa ọkùnrin náà ló mọ̀kan tó ń ṣe ọkùnrin so ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní iléeṣẹ́ wa ẹ ò rí mi ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
10: Ní on the 21st di on the 26th July oṣù keje ní 77 Hotel nílùú Ìkàrẹ́.
12: A ní ọ́fíìsì ilẹ̀ Haúsá níbo nílẹ̀ Haúsá mo ní sí Jẹ̀mẹ́ta ní Yọ́là ibẹ̀ ní ọ́fíìsì mi wà mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́yìn náà wá jàǹfààní Fẹ́mi Alágbo. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ dúpọ̀ lọ́kàn tẹ́ni pé Fẹ́mi Alágbo aṣẹ́ o oògùn tẹ fún wa ó ń bá wa lára mu ọlọ́run ló ṣe o Fẹ́mi Alágbo kan ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà gbogbo nǹkan tó bá ṣe yín máa ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Elédùmarè gbogbo ohun tó ń jẹ́sòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ èmi Fẹ́mi Alágbo àlàáfíà yín kò máa ní di fíáfíá o àmì o.
15: So things don't easy for Niger now.

0: kẹ́ o ti ń pọ̀ ń gbẹ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tí ó ní agbára ọ̀rọ̀ ọlọ́run tí ń sàn àlà èyí tí ń pa igi kédàrí ya pàdé prophet dr Tunde Fayeun ti ìjọ godly Hepzibah Abiola global ministry behind comprehensive health center ìsàkúnmí kàrí àkókò lórí àdàbà 88.9 FM lọ́jọ́jọ́ thursday laago márùn-ún rọ̀lẹ́ pé 08062436989 08062436989 jésù ni olúwa.
1: Go ni fun baba ati fun omo ati fun olorun mimo aye aye olorun aipiwo lagbega to pe ko so ba to dabi re alagbawe eda ogo ni foruko mimo re fun ati leyin fun iranlowo fun oju re ti ari latodo re wa awa ibani egberun ahan ko to lati fi yan fun ore to se gbogbo irun ori wa ibaje kikida ahan so to lati so wipe o se ni eleda ba opo e wa
2: amen
1: oníṣàrà gba ẹ̀yẹ wa
2: amen
1: lazunde halifa olúwa gba ọpẹ wa
2: amen
1: torí ìwọ ni ọlọ́run wa tó ṣohun tí ẹnìkan ò lè ṣe ìwọ ló ń lànà níbi tí ọ̀nà ò gbé sí ìwọ ló ń ṣílẹ̀kùn níbi tí ẹ̀dá ò lérò kábíọ́ọ̀sì ọba ìrùjẹ̀jẹ̀ létí òkun gba ọpẹ wa
2: amen
1: dúpẹ́ fún àṣeyọrí 48 hours tí ó kọjá a dúpẹ́ fún àwọn tó wá àdúgbò ẹ̀tọ́ ipò oníkálukú padà sí ibùjókòó wọn láyọ̀ àti àlàáfíà àdúgbò ẹ̀ fún àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ṣó èyí tó farahàn ẹlẹ́dà gba ọpẹ́ wa ọba ìyanu gba ẹ̀yin wa torí wípé kò sẹ́ni tó tó ọ ìwọ nìkan ló lè ṣe ohun ìyanu tí ẹnìkan ò lè ṣe ìwọ nìkan ló lè ṣe ohun ńlá tó kọjá agbára ẹ̀dá láyé a sọ wípé ó ṣe gba ọpẹ́ wa bàbá wa ara oníṣẹ́ ìyanu adúgbò fún àwọn ọmọ rẹ tó lo gbogbo bá ọpẹ wa lónìí ọlọ́run ọ̀rọ̀ bá wa sọ bá wa pàdé ká lè yàn jésù olúwa wa gbogbo ọmọ ọlọ́run pátápátá ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a sì dúpẹ́ fún àṣeyọrí 48 hours tí a ṣe ní ọjọ́ ọ̀sẹ̀ tí ó kọjá ní 19-21 pẹ ọlọrun fi ọwọ agbára ìwàláyé rẹ hàn adúgbò fún àwọn tó wá gbogbo àti àwọn ẹrí tó tẹlé adúgbò pé títí nísinsìnyí ẹrí náà sì fọ síbẹ dúpẹ àwa wá dúpẹ lọwọ wọn tí ọlọrun lò láti mú kó di ṣíṣe màmá wá gbọ mi ǹjẹ ìwọ mọ bí a ti ń yin ọlọrun ǹjẹ ìwọ mọ bí a ti dúpẹ yorùbá ń bọ̀ wọ́n ní yinini kẹ́ni ṣe míì bíbélì sọ pé bẹ́ẹ̀ ni kẹ́yìn kí ó mọ̀ ṣe kùn nínú ìwé kọ́rìntì kìíní orí kẹwàá ẹsẹ̀ kẹwàá gẹ́gẹ́ bí àwọn kan ti kùn tí a ti ọwọ́ olùpàrọ̀ wọn ǹjẹ́ ìwọ mọ bí a ti dúpẹ́ èyí tí ọlọ́run ṣe fún ọjọ́ ti dúpẹ́ èyí tó fi ṣèkẹ́ rẹ ìjọ ti dúpẹ́ ìwọ̀nba tó ti rí gbà lọ́wọ́ olódùmarè yìí bàbá màmá ṣó ti dúpẹ́ ọlọ́run wù ọ́ sùnsùnsùn ó dá ọ lọ́la ìmọ̀lò dúpẹ́ dé eléyìí tí ò ti ṣe ló kùn sí eléyìí tó ti ṣe ìjó dúpẹ́ bàbá ó yẹ kí a máa dúpẹ́ ẹnikẹ́ni tó máa rí àánú ọlọ́run gbà láyé amọ̀pẹ́ dú bíbélì jẹ́ kó yọ apá ọkàn ìmoore ni ìwọ ọlọ́run yóò mú sanra bàbá àìmoore yorùbá tiẹ̀ wá parí ẹ̀ wọ́n ní ẹni àṣelóore tí ò dúpẹ́ àwọn yẹn dàbí ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ́nì dádì ìjọ dúpẹ́ mọ́mì ìjọ dúpẹ́ ǹjẹ́ ìwọ kọ́ bí a ti yin ọlọ́run ní ìgbà tí olúwa fi ilẹ̀ rẹ nítorí ènìyàn lẹ́yìn kún omi noah pinnu láti ru ẹbọ ọpẹ́ sí ọlọ́run ní kété tó ru ẹbọ ọpẹ́ yìí ọba àwọn bá bójú wọlẹ̀ ó lòun ò tún ní fi ilẹ̀ rẹ nítorí ènìyàn mọ́ ègún tó fi sórí ilẹ̀ yóò dẹ̀ parẹ́ èpè tó fi sórí ilẹ̀ yóò yẹ dẹ̀ parẹ́ mẹ́jì ẹ̀mú tó lòdì tó fi sórí ilẹ̀ ó dẹ̀ parẹ́ gbọ́ mi bàbá gbọ́ mi màmá a pe ayé rẹ dìde kúrò ní ipò olóòṣì sí ipò ọlá ìjọ dúpẹ́ ọpẹ́ ló ń jẹ olódùmarè ìjẹ́ ìwọ kọ́ bí a ti dúpẹ́ èyí tó ti ṣe yìí 99 tó ti ṣe òríro ẹyọ kan ṣoṣo tí ò ti ṣe ló ń kùn sí bàbá ronú jinlẹ̀ níbi tó wà lọ́wọ́lọ́wọ́ yìí wàá mọ̀ wípé ìwọ náà yẹ ṣe ọpẹ́ wàá mọ̀ pé ìwọ náà yẹ ṣe yìn kí ló sọ ni Psalm 67 verse 5 to 7 ki lo so
2: je ki awon eniyan ki o ni
1: o daddy egbo to so sa baba egbo mi mama egbo mi o ni je ki awon eniyan eyi ti emi ati re je kan nibe ki ayin olorun mami iyo wu ko ma bi onu si omo re lowo o se dupe si olowo olorun o yo wu ko ma sele lowo lowo lori ise lori owo re o se yin olorun je ki awon eniyan koni fi se boya amode koni fi se boya oga koni fi se boya okuru koni fi se dohun ko sele je ki awon eniyan ki o yin o yes
2: olorun
1: egbo to so olorun je ki awon eniyan ki o yin o olorun je ki okunrin ki o yin o olorun je ki obirin ko yin o je ki omode ki o yin o je ki agba ki o yin o oni je ki awon eniyan ki o yin o olorun yes
2: je ki gbogbo eniyan ki o yin o
1: egbo to so ki gbogbo eniyan atokunrin atomode ati agba ati onile ati alejo gbogbo eniyan lo pe ko ni fi se to nla koja mama ko so wipe awon ti nu won dun nikan ni ko yin ko so wipe awon to ja oyo nikan ni ko yin ko so wipe olola nikan ni ko yin baba ko re so pe talaka ko mo yin olorun o ni ki gbogbo eniyan oro yi waye lati Godly FC Babeola Global Ministry ti olu ijo wa kale se yin Comprehensive Health Center ni Isakumi ni Ikaria Koko bo ba ko mo kiyesi oro to gbo yi gbogbo eniyan na ni ko yin ko ni fi se ipo to ba ra loni tori pe kini olorun da bi oro baba kan ni o wa gbadura gbogbo oluwa ise to n se yo jo gboro ro ama laisi mo wipe ota ti mura wipe iye ta won lo se to do ba ti le kan ise na ni ise ma baje ni wahala so o se to fa gbese baba o tun gbadura kojo moro ti gba tojo wa lo ro o wa loluwa ogbo to e kiyesi sa oto ni bi ta mo koju adura si oto ni bi to luwa ma gbe si adura gba besi re bo ti wo olorun ni sola eda kan o le bere lowo re asoro mu ni asoro kolu ni baba to koja ibawi ni egbo sa je ki gbogbo eniyan ko se kini ki o yin olorun yes
2: nigba na ni ile yo to ma mu asunkun re wa
1: daddy to ba wa ibisi to wa ilosiwaju ninu ise to nse lo ko ba ti yin olorun nigba na ni ile ile lo pe o yo mu asunkun re wa bo ba wa ibisi to po loni to wa ilosiwaju ni di ise re so wa imu gboro ni di owo re to fe ra o to fe ra re mo loko ba ti yin olorun o ti wo aye awon omo re pe enu mi o ti edun si gbe si aye ta awon omo won gbe e o ti gbadura adura ran lo be si yin olorun bayi ani eyin lo ku bayi ke se adura mo lo yin olorun baba lo yin olorun ipele to wa ipele giga ni lo yin olorun nitori pe o daju pe o ga ju tatayin wa lo lo yin olorun yes
2: olorun wa ti ka yo bu si fun wa
1: egbo to so yi olorun wa olorun re olorun me ti ka lara re yo wa bu si fun wa all right baba yi yo bu si fun me baba yi ti bere ise lanu aye re o ti wo ti fojuri ki lo de to le wa yin olorun ka bẹ̀rẹ̀ láti rin orí bí èka ẹsẹ̀ kò bẹ̀rẹ̀ sí dúpẹ́ wo lórí àwọn ọmọ wọ̀nyí wọ́n ní Jóòbù sọ wípé bóyá àwọn ọmọ mi ti ṣẹ̀ tí wọn kò sì ṣọpẹ́ fún ọlọ́run ní ọkàn wọn bàbá oníṣẹ́ ń bèrè ọpẹ́ àrúgbó ọjọ́ ń bèrè ẹ̀yìn lórí ayé rẹ̀ ọba àwọn ọba fẹ́ kó yin hùn ìgbà tí ìbísí bá máa wá ó wà lọ́wọ́ ìgbà tí ìwọ gan bá yin ọlọ́run níbo lo yin ọlọrun dé níbo lo dúpẹ dé bàbá yìí fẹ kó dúpẹ o fe ko ni o igbara ni re yo mu ibisi re wa yes
2: olorun yo busi fun wa
1: se gbo bayi daddy gbogbo to fa ko si ko si ko ka ko mu ko ju pe o mo pe du ko to ko to to pa iwo ina ko ju pe o mo pe du eni to ba yin na na ma fi kun towo e gba to ko to yin olorun ele to ye ko to ko ti e wa seku ko ba ti yin olodumare loni ko ba ti dupe iwo na lo ni waju olorun pe oluwa mo mo pe kemi wa emi na fe wa dupe gbogbo wa lo pe to si o ye mi o ye gbogbo wa ka le dupe baba abara more je da oni ki le dupe ala ede eniyan to ya hun ni ki le dupe ala ni te lorun eda laye ni ki le dupe nitori pe kini ele tan se fun ko ni te lorun ele tan ti se la ma bere fun do ko bi ati dupe baba mama ijo ko ba ati dupe oku ijo ko ba ati dupe oluwa fe ko ni won fe ko dupe ni pele to ba ra re loni emi ba yan gba oni yanju baba o ti gba wo ti gbadura ti e wa dawo duro bayi pare ta pa ni ose to koja ose meje la fi yin olorun pelu awe wa lo ni waju olodumare ko lo yira po olorun mo ma lore abe gboloyan o ni emi ma lore emi ma lore ani ti o ma lo ni ki lo se o emi ma lore ije iwo ma lore bayi ele to se fun o nje iwo na dupe fun oni keyin ki o ma dupe fun tori pe ti re ni awa awa ni eniyan re ati agutan papa re to ba ni ko mo si ki lo fe se se bo ji saye lo se ro pe oni soro awon ti o to ti ku ki lo fe so ko si baba yi yin olorun olorun fe yin lori aye e o da wa gbe isoro to ni igbese gbe kan wa yin olorun daada lori e gbo oba Jehoshaphat ninu bibeli ni koniku kejo ori ogun nigba to gburo wipe awon oba meta bi merin pe won dide ogun kon ko gun bo o ti wo pe ko ti e sogbon ta fe da soro iku loku ko so na bayo ki loku ti mo fe se ki ni mo fe wi agba awon ni mo ni mo fe fi koju won o ti wo pe awon to fe doju ko mi won ju mi lo daddy nigba te yan ba kiyesi pe ogun koja ori ojo ori hun ori ogun ese kini ki lo ko
2: o si se lẹyìn èyí ni àwọn ọmọ Moabu.
1: Lẹ́yìn èyí ni àwọn ọba Moabu.
2: Àti àwọn ọmọ Amoni.
1: Amoni.
2: Àti nínú àwọn Edomu pẹ̀lú.
1: Edomu pẹ̀lú ẹ máa gbọ́ o.
2: Gbé ogun tọjú asáfọ Jọ́ṣọ́fọ̀
1: ìgbà. Ayé gan kọjú ogun sí ẹ ogun náà ẹ máa dídá ayé ṣe kọjú ogun sí ẹ wọn fẹ́ kọ́ kọjú sóògùn ni. Distraction náà máa fogun ṣe wọn wá kọjú ogun sí ẹ kó lè kẹyìn sí ògo wọn ti mọ pé ní kéde bá ti kọjú ogun sí ẹ ìwọ náà ó dọta ògo láti bẹ lọ o wá nílé dá tó fẹ dà láyé àmọ bí wọn bá ti wá gbọn jù wọn lọ bá bá ti kọjú ogun sí ẹ ó wá kọjú ìyìn sí wọn yínníyínní sí rèé ọba àwọn ọba ni ó dìde láti wá gba ẹyìn ó ní ìwọ tó tẹ ẹyìn sí ó ní ìdó yóò wá sọkalẹ yóò di ọta àwọn ọta rẹ bàbá tó ń gbọ́ mi yìí gbogbo bí ó gbìyànjú dé láyé tán ní òṣánà arúgbó ọjọ́ rẹ̀ ó yá kó bẹ̀rẹ̀ sí ní jà fún ọ.
2: Àmì Jésù.
1: Mama, mo fẹ́ kó wọ yàrá rẹ lọ bó ti ń gbọ́ mi yìí. Kó kàn bẹ̀rẹ̀ sí ní wá ọrin ẹ̀yìn kó o yin ọlọ́run ní gbogbo òru òní mọ́jú. Lórí ọmọ yẹn tó ń ṣàìsàn yin ọlọ́run. Lórí iṣẹ́ tí ò lọ dédé yin ọlọ́run. Ìbá àwọn ọmọ tó gbàgbé ẹ tí ò rántí ẹ yẹn torí ẹ kọ orúkọ ẹ sílẹ̀ kó wá bẹ̀rẹ̀ sí kọ ẹ pé o ṣe olúwa o ṣe olúwa ìfẹ́ rẹ̀ sí mi ò pọ̀ o ṣe olúwa. Kó wá bẹ̀rẹ̀ sí ní kọrin yí orúkọ ọmọ náà ká kó wo bóyá àyípadà ò ní tẹ̀lé. Gbọ́mi dáadáa sà dókítà ló ní wàá kú ó ṣe lọ yin ọlọ́run. Olúwa mo mọ̀ pé èrò rẹ sí mi èrò rere ni kì í ṣe ti bì. Kò yin ọlọ́run dádì kí wọn náà dúpẹ́ nígbà tí wọ́n sọ fún Jehoshaphat. Jehoshaphat gbọ́ ọ̀rọ̀ yìí kí ló ṣe ó kéde ààwẹ̀ àbí kí ló ṣe.
2: Nígbà náà ni àwọn kan wá. Wọ́n sì wí Jehoshaphat pé.
1: Wọ́n wí fún Jehoshaphat pé.
2: Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń bọ̀ wá bá
1: ọ. Ẹ mọ ṣẹrùbà wọn làwọn eléyìí o wọn dáyà jà pátápátá ni won la popolopo eniyan boya won na won so popolopo ogunlobo wa koju e awon wo pe ta ni mo se o se ni kankan gbogbo ba se tori tobi to be na logun se tobi to daddy igi ti o ba leso ki pokuta aye so ko si igi ti o leso eh nigba ti mo go ba so laye ma so gi la ma so kuta si ti o ba se so lori ko se tori ti eru mo e gbo mi dada sa in to je lo attract in to nja logun ama lo ko bo se ma yin olorun ipo to nla koja iwo na lo fi dupe je ki oni se omo o wa nbe yes
2: lati apa keji okun lati syria
1: lati apa keji okun lati syria won ko gun bo wa ja o bo ya so tele ti iwo na gbo na o je ko le yin olorun ekun lo wa su eh wo o wo iwa ni o ye ku ko le gba ni bi mo ti le fe ku weju ko le mu edun mi lo esa ko le mu banu je aye tan fi ekun sile lo yin olorun o ni jesus su oku fun mi o ji ya lori igi lati so mi domira ekun ko le gba mi bo mi sa in to le gba gangan o na ni ko yin olorun bo ba je tekun ekun o le re bo ba je tekun ko si tekun le se yes
2: sikiyesi
1: wa gbo to so sa o ni sikiyesi
2: o wa ni asa som samari ti se dedi
1: o te tu so mi tan duro si di e dedi enikan so pe to ba si wa l'office e po le raye se o lo wa fa ekun asunda anti lo yin olorun loni

0: ma jo di gba to kada ba gbe esubu ko to dupe pe mo te dupe pe mi o ti e sese iwo lo fi yi awaju olohun ko ba awon ba ma po rere ai sile lo dupe lowo olodun me ko ba awon ba le ri ogo ninu aye e ani se lori o to nla koja e lo yin olohun iyan kon bele ni baba en bere lowo re arugbo ojo to joko lori obiri aye oji ko to daso gbon bora en to bere lowo eni yin o bo ba le yin iwo gan o dupe yes
1: Jerusalem ti si beru
0: o beru
1: o si fi ara esi ati wa oluwa
0: esa e gbon ni won ni bo made ba debi ero ero aba o fi ara esi ati wa oluwa
1: o si kede awe ja gbogbo juda
0: se gbo o kede awe nigba to kede awe to wa ni bayi oro yi o oro awe atadura ni dadi won na ti gba awe o ti gbadura mami olori eni ori kilo ku loro aye mi o anu lo ku loro mi mo ti gbadura o mo ti gba awe mo ti gori oke o baba o anu lo ku loro mi e to ku loro aye e na laanu ona to de le gba re anu gba ni ko yin olohun o ti gba awe gba awe egun egan ti bere si ni se lori ike gbogbo oju ti ko sinu anu nikan lo ku lo bere fun anu olohun yes
1: juda si ko ara won jo
0: juda ko ara won jo
1: lati wa iranlowo lowo oluwa
0: e ma gbo o e tun be yen ka
1: juda si ko ara won jo
0: juda ko ara won jo
1: lati wa iranlowo lowo oluwa
0: wa iranlowo lodo eyan iye pada leyin eniyan ko si deyan le se won wa iranlowo lodo oluwa ona ton si le gbara wole ni onike yi ko wa si odo re ti eyin ti ope ati si agbala re ti eyin ti yin ki eyin ki o ma dupe fun ni sa 100 lo ti so be gbo mi dada sa juda ko ara won jo juda ma gbagbe itumo juda gangan ni eyin Jehoshaphat fe jagun gbe eyin dani to wa ri bayi eyin gangan lo wa fi se kokoro to fi se kini o to fi si ilekun oko eyin jo afigba ti oluwa so kale wa pe ija to wa le si lo bayin leru e ke soro yin emi ni mo ni ja mo ma ja beyan ba ti yin mi mo ri mi mo wu ni won ja yes
1: pelupelu won wa lati inu gbogbo ilu juda
0: yes
1: lati wa oluwa
0: eh o
1: Jehoshaphat ti si duro ninu apejo eniyan juda
0: o duro laarin apejo eniyan juda
1: ati Jerusalem
0: eh o
1: ni ile oluwa
0: yes
1: iwaju agbala titun o si wi pe
0: eh
1: oluwa olorun
0: ba mi lo si ese ogun ese kokandini ogun kilo wa nbe
1: awon omo lefi
0: awon omo lefi
1: ninu awon omo kohati
0: eh o
1: ati ninu awon omo kori
0: eh o
1: si dide duro
0: won dide duro wa
1: lo fa lati fi ohun rara kori ni soke si oluwa
0: lo fi fẹ ni kina na se kina na fi kori ohun rara
1: ohun rara
0: won fi kori eyin nigba ti ogun doju ko won bo ba je oluwa nbe won ni se o so fun pe se gbadun se oro eyin le abi ka mo wa ba se ma ra ban iro eyin a ma se ogun to soro se eyin a ma so isoro di petele eyin a ma fopin si wahala eyin a ma so ohun to koro laye eda di ohun to dun laye eda mo yo fun e baba tori asiko eyin re ti to oku mo yo fun e loni tori pe itan aye re ti bere si yi pada gbo mi dada sa o fi orara ko eyin si olorun ki lo tele
1: wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀.
0: dìde ní kùtùkùtù òwúrọ̀.
1: wọ́n sì jáde lọ sí aginjù Tekoa.
0: wọ́n lọ sí aginjù lẹ́yìn tí wọ́n ti yin ọlọ́run tán wọ́n wá gbé ìgbésẹ̀ wípé mo mọ̀ pé o tún lè ṣe ju ti ìgbani lọ. dádì ọlọ́run tó ṣe nígbà yí àwọn bàbá wa ṣì wà láàyè síbẹ̀ bàbá yìí ń gbọ́ àdúà ó sì ṣe ju ti ìgbani lọ. dádì wọ́n gbé ìgbésẹ̀ wọ́n lọ sí aginjù Tekoa. nígbà tí wọ́n débẹ̀ kíná bá pàdé.
1: bí wọ́n sì ti jáde lọ.
0: bí wọ́n ti jáde lọ.
1: Jehoshaphat ti dúró.
0: ó dúró.
1: ó sì wí pé.
0: ó wí pé.
1: ẹ gbọ́ tèmi
0: o.
1: ẹ̀yin ará Júdà.
0: ẹ̀yin ará Júdà wọ̀nyí.
1: àti ẹ̀yin olùgbé Jerusalemu.
0: olùgbé Jerusalemu.
1: ẹ gba olúwa ọlọ́run yín gbọ́.
0: ẹ mọ gbọ́ sà.
1: bẹ́ẹ̀ ni a fi ẹsẹ̀ yín múlẹ̀.
0: a ó fi ẹsẹ̀ yín múlẹ̀.
1: ẹ gbá àwọn
0: wòlíì rẹ̀ gbọ́. kí wá lọ́nà àbáyọ ẹni bá máa ṣe é láyé ó gbọ́dọ̀ kíyèsí òwò olúwa gbọ́dọ̀ kọ bí a ti bọ́ lọ́run dọ́gba ó gbọ́dọ̀ kọ bí a ti yin ọlọ́run dádì ẹ gbọ́ àwọn wòlíì rẹ gbọ́ bó ti ń gbọ́ lọ́wọ́ ìwọ náà gbàgbọ́ ó dẹrẹ kó dáa fún ẹ nígbà tó bá yin ọlọ́run yes.
1: ó sì bá àwọn ènìyàn náà gbèrò.
0: ó bá wọn gbèrò.
1: ó yan àwọn akọrin sí olúwa.
0: ṣẹ̀gbọ́n tó ṣe lẹ́yìn táwọn ọmọlẹ́fì ti yin ọlọ́run tán òun tún wá yan àwọn akọrin tí yóò yin ọlọ́run nínú ẹwà ìwà mímọ́ rẹ̀ yóò ó yan àwọn akọrin tí yóò máa yin ọlọ́run yẹn.
1: tí yóò máa yin ẹwà ìwà mímọ́.
0: ẹ o.
1: bí wọ́n ti ń jáde lọ níwájú òkúrọ̀.
0: bí wọ́n ti ń jáde lọ.

0: níwájú
1: omi. Àti láti máa wípé.
0: Láti máa wípé.
1: Ẹ̀yin Olúwa.
0: Ẹ̀yin Olúwa. Ẹ̀yin Olúwa. Arúgbó ọjọ́ Olódùmarè. Ẹ̀yin Olúwa. Ẹ má bẹ̀rẹ̀ sí pariwo pé ẹ̀yin Olúwa. Àfi t'Olúwa dìde tó yan ogun ẹ̀yìn ti àwọn ọ̀tá wọn. Bàbá gbọ́, ogun tó dó ti ayé rẹ tó lò ní sinmi. Lọ́yìn Ọlọ́run lónìí, yí ọjọ́ méje sọ́tọ̀ tàbí ọjọ́ mẹ́sàn-án, pé kìkì yìn ni o, kó wá máa yin Ọlọ́run, pé Olúwa mo mọ̀ pé o lè ṣojú ti gbà ni lọ. Kó yin bàbá yìí dáadáa, kí ó dá mi lójú pé ó mú ẹ̀rí ńlá jáde nínú ìyìn yìí. Dádì kí ló ń là kọjá, màmá kí ló ń là kọjá, kí ló ka aláyà bí òkè, kí ló gbé ẹlẹ́mì gbóná, ta ló sọ fún ẹ pé ò lè rọ́nà lọ, ta ló wọ ẹ̀sùn tó ní bó ṣe mọ́ ba kú leléyìí, lọ yin Ọlọ́run dáadáa. Bàbá ìgbà tó bá yin Ọlọ́run yìí, ní ìgbà náà ni Ọlọ́run yóò bẹ̀rẹ̀ iṣẹ́ agbára tí ìrandíran rẹ ò tí pàdé irú ẹ̀rí. Ẹ̀sà Jehoṣafati kò ní ọwọ́ ní ogun jíjà, ó kàn lọ kó ìkógun ni. Béèyàn bá ti yin Ọlọ́run dáadáa, ìkógun ni máa ní. Béèyàn bá ti yin Ọlọ́run dáadáa, ẹ̀rí ló máa ní. Béèyàn bá ti yin Ọlọ́run dáadáa, ọ̀nà máa ń là á fún ni. Béèyàn bá ti yin Ọlọ́run dáadáa, ìdùnnú tí ò lérò ló máa tẹ̀ lọ́wọ́. Béèyàn bá ti yin Ọlọ́run dáadáa, ayọ̀ rẹ̀ máa kún ni. Yóò bó dá mi lójú bàbá, bí wọn náà bá gbọ́ràn ní wákàtí tó bá yin Ọlọ́run, ilẹ̀ yóò mú àsunkún rẹ̀ wá, ìbísí yóò wá sórí iṣẹ́ rẹ̀. Ṣọ́ọ̀bù ẹyẹ tó dàbá ipò ti dòkú yẹn bọ́ sínú ṣọ́ọ̀bù lónìí, wọ́n yin Ọlọ́run dáadáa. Fi ọjọ́ méje yin Ọlọ́run nínú ṣọ́ọ̀bù náà. Gbọ́ mi dáadáa, sàtúkìtì ẹ tó dàbá ipò kò gbàṣẹ yìí, gbé kalẹ̀ níwájú Ọlọ́run, ẹ̀sìn yin Ọlọ́run lórí ẹ̀. Máa dúpẹ́ pé Olúwa mọ̀ pé o tún lè ṣe. Máa yin dáadáa, kò yin dáadáa. Mi ò ní kọrin dí lẹ́nu tàbí dá létí o, rárá o. Orin ẹ̀yìn ni mo ní kó kọ. Yin Ọlọ́run. Ó dájú pé olóyin ni ó ní yin Ọlọ́run Abraham. Tí ó ń jọba lókè ẹni tó wá tó sì tún wá. Wo ó wà Ọlọ́run ìfẹ́ ni. Ó fẹ́ ṣoun lánú ayé ẹ̀. Ó fẹ́ gbé ayé rẹ̀ dìde. Ó fẹ́ tún ìtàn ayé rẹ̀ kọ. Ó dẹ̀ fẹ́ kí gbogbo ayé mọ̀ wípé kò sọ́ba bí òun. Mo yọ̀ fún ẹ lónìí bàbá. Nítorí pé ọ̀rọ̀ rẹ ti dayọ̀. Lọ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìwọ náà lọ yin Ọlọ́run lónìí. Ayé yóò bá ẹ dúpẹ́. Ó dẹ̀ di dandan kó kọrin ọpẹ́. Gbọ́ mi lẹ́ẹ̀kan sí dádì, àǹtí, gbogbo tó ti gbàdúrà gbàwẹ̀ sí tí ò lọ yẹn. Mú ìyìn yẹn ọjọ́ méje, ọjọ́ mẹ́sàn-án tàbí ọjọ́ mẹ́rìnlá. Mo fẹ́ fi yin Ọlọ́run kó wá wo tó máa tẹ̀lé. Ó kájọ àdúrà, gbogbo èèyàn yóò sì ti ara rẹ yin Ọlọ́run lógo, nítorí pé ìpele tó ga nínú ògo ló ń lọ yìí. Ilẹ̀kùn náà ti ṣí fún ọ lónìí, ó sì dá mi lójú pé ó rí àánú gbà. Mo gbàgbé ọ̀rọ̀ yìí wáyé láti ilé ìjọ Godly Hephzibah Baylor Global Ministry ti olú ìjọ Wakàlẹ̀ sí ẹ̀yìn Comprehensive Health Center ní Ṣàkúmì ní Ìkàrẹ́ Àkókó. Orúkọ tèmi ni Prophet Dr. Tunde Fayeun. 08062436989 08062436989. Àánú rẹ kò ní gbàgbé rẹ, ọ̀rọ̀ rẹ yóò sì dayọ̀. Bó ti yin Ọlọ́run yìí, ó yá lọ rí ìyanu, ẹ̀rí ńlá kó tẹ̀lé, ayọ̀ rẹ kó kún. Bàbá màmá a ò ní ṣe lásán, bẹ́ẹ̀ ló sì ti rí. Jésù Olúwa wa.
2: Adaba FM 88.9 Akuru.
3: The God of all flesh. Ọlọ́run gbogbo ẹran ńlá kòrí àgbàyanu àdúrà lágbára ńlá lọ́jọ́ mẹ́ta. Tí mo ní bọ́ lọ́wọ́ gbogbo ogun aborí kankan kì í gbọ́ kì í gbà. 3 days of operation dealing with stubborn problems and medical outreach. If you are facing stubborn challenges that refuse to go. If your health, your peace, or your progress is under pressure. This is your moment. Ilé ìjọsìn Divine Life Prayer Gathering Ministry. Tẹ́pẹ́pẹ́ àgbàyanu àdúrà tí ó wáyé ní June 30 sí July 2, 2026. Medical outreach yóò wáyé láago méje sí mẹ́sàn-án àárọ̀. Ìsọjí alágbára máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ sí méje àṣálẹ́. Ministering is Prophet CO Prayer. Come and experience healing, restoration, and divine intervention. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ látọwọ́ Ọlọ́run gbogbo ẹran ara. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ìpàdé di Gadsden Junction along Ado Road, Àkúrẹ́. Ìforúkọsílẹ̀ fẹ́ Olera ọ̀fẹ́ yóò wáyé June 30. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 0705-898-8508. Títí ayé Jésù ń lolúwa.
4: keep it locked on Adaba FM.
5: Big bag.
6: Gaining velocity on Adaba FM.
7: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
8: SELERIE salary
7: boda mi espelli so espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
9: TURMERIC turmeric
7: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
10: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo.
11: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
12: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
13: You people could have just asked. I would have been happy to tell you my secret.
14: Enjoy instant goodness with John Venn's 3-in-1 chocolate. The quickest start to your morning.
15: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
16: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
15: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
16: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
15: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
17: Offer valid while stocks last.
15: Me and Maggi, so good together.
18: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.

0: ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà mi ìró orun sùn déédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Àgbọn yìí ṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfíà lọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kọ́lé náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19. 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lèèyàn ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19. 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe kagun eju kadide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baboko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni won o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo yi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lase o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene nile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o 7 64 60 64 19 o 7 64 60 64 19
3: eso baba mo fe bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebekebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma gbogbo gbara ni won Balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo yi pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wole ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lá wọn bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 ba la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi amata elomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
1: awon ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o ro na ba yo je aye ohun ti e wa su mi
2: agbo yi ise lo si je lobe se wo ko ni pa baba oke ogun ni ogulu gode to fi wi ategbo so mo ara aye lore lori eyike yi isoro to yo mo idalenu ibo na gbianju ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode to fi wi ategbo sewosan
0: Keep it locked on Adaba FM.
5: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
6: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
5: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
6: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
5: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
7: Offer valid while stocks last.
5: Me and Maggi, so good together.
8: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
9: s e l e r r I e salary
8: ah boda mi espesso espelli no di salary oya lokun igbiyanju espelli turmeric
10: t u r m e r I c turmeric
8: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
11: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
0: Keep it locked on Adaba FM.
12: Oro Olorun te fe gbo lakoko yin la pin ni oro otito látẹnu baba wa olùṣọ àgùntàn aishaya ogunbomehi.
13: Àkòrí ọ̀rọ̀ tí ò ní ni ìjẹ́ ìwọ ní láti máa yọ̀ nínú ìpọ́njú.
12: Àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí baba wa olùṣọ àgùntàn aishaya olúfayọ bí ogunbomehi fi sílẹ̀ fún ìran yìí fún wọn tó wọnú ògo ní ọjọ́ 21 oṣù keje ọdún 2019 lẹ́ni ọdún 82. Gbogbo ayé wọn náà fi gbọ́ tolúwa àti ìtọ́jú ọmọ ènìyàn. Ní ọdún 1989, ẹ̀mí mímọ́ darí wọn láti kó gbogbo ìjọ wọn láti ìlú Èkó lọ kọ́ àgọ́ ńlá síbi pé apọ́sẹ̀lì Joseph Ayọ̀ Babalọ́lá lódò àìràn ìkejì arákejì nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n kọ́ àwọn ilé sórí ilẹ̀ tí ó lé ní éka 44, wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ apọ́sẹ̀lì ti Kristi lọ́fẹ̀ẹ́. Gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University, Jabul àti ibi àdúrà. Ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa.
14: Nínú Habakkuk 3:17.
15: Dé ìparí. Habakkuk 3:17 títí dé ìparí. Kí ni wọ́n wí?
16: Bí igi ọ̀pọ̀tọ́ kì í yóò tilẹ̀ tanná.
14: Bí igi ọ̀pọ̀tọ́ ò bá tanná.
16: Tí èso kò sí nínú àjàrà.
14: Bí èso kò bá sínú àjàrà.
16: Tí ìmúwá igi ólífì yóò jẹ́ ìkùnà.
14: Tí ìmúwá igi ólífì bá jẹ́ ìkùnà.
16: Tí àwọn oko kì yóò sì mú oúnjẹ wá.
14: Tí oko ò mú oúnjẹ wá.
16: Tí a ó gé agbo ẹran kúrò nínú agbo.
14: Bí a bá gé ẹran kúrò nínú agbo.
16: Tí ọ̀wọ́ ẹran kì yóò sì sí níbùsọ mọ́.
14: Tí ò sí ọ̀wọ́ ẹran ní ìbùsọ mọ́.
16: Síbẹ̀síbẹ̀.
14: Síbẹ̀síbẹ̀.
16: Èmi ò máa yọ̀ nínú Olúwa.
14: Èmi ò máa yọ̀ nínú Olúwa.
16: Èmi ò máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà
14: mi. Èmi ò máa yọ̀ nínú Ọlọ́run olùgbàlà mi.
16: Olúwa Ọlọ́run ni agbára mi.
14: Olúwa Ọlọ́run lágbára mi.
16: Òun ó sì ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín.
14: Yóò ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín.
16: Lórí ibi gíga mi ni yóò sì mú mi.
14: Lórí ibi gíga mi ni yóò mú mi.
16: Sí olórí akọrin lára àwọn ọ̀nà orin olókun mi.
15: Bẹ́ẹ̀ni. A tún bẹ̀rẹ̀.
14: Bí igi ọ̀pọ̀tọ́ ò bá tanná.
16: Tí èso kò sí nínú àjàrà.
14: Tí èso ò bá sínú àjàrà.
16: Tí ìmúwá igi ólífì yóò jẹ́ ìkùnà.
14: Tí ìmúwá igi ólífì bá jẹ́ ìkùnà.
16: Tí àwọn oko kì yóò sì mú oúnjẹ wá.
14: Tí oko ò bá mú oúnjẹ wá.
16: Tí a ó gé agbo ẹran kúrò nínú agbo.
14: Tí a bá gé agbo ẹran kúrò nínú agbo.
16: Tí
14: ọ̀wọ́ ẹran ò sí.
16: Níbùsọ mọ́.
15: Bẹ́ẹ̀ni.
16: Síbẹ̀síbẹ̀. Èmi ò máa yọ̀ nínú Olúwa.
15: Òtítọ́.
14: Kí ni wọ́n ń wí ń bẹ̀ yẹn?
17: What is the meaning of that text you have just read?
14: Kí ni wọ́n ń sọ ń bẹ̀ yẹn? Èso ò sí.
17: There are no fruits on the tree.
14: Tó bá mi kà lẹ́ẹ̀kan sí.
17: Habakkuk 3:17-18.
14: Bí igi ọ̀pọ̀tọ́ ò bá tan iná.
16: Tí èso kò sí nínú àjàrà.
14: Ọ̀rọ̀ kan ni wọ́n ń sọ.
17: That is a message.
14: Bí igi ọ̀pọ̀tọ́ ò bá tanná.
17: If the fig trees fails to bring light.
16: Tí èso kò sí nínú àjàrà.
14: Tí èso ò bá sínú àjàrà. Èso dẹ̀ gbọ́dọ̀ wà ní àjàrà.
17: And naturally when you have orange trees.
14: Ṣùgbọ́n tí igi ọ̀pọ̀tọ́ tó bá yẹ kó tanná tí ò dẹ̀ tanná.
17: But when there is no light on this fig tree.
16: Tí ìmúwá igi.
14: Tí èso àjàrà dẹ̀ rí. Tí àjàrà tó yẹ kó sèso. Tí yẹn ò sòso.
17: And when the tree bears no fruit.
16: Tí ìmúwá igi ni yóò jẹ́ ìkùnà.
14: Igi olífì dípò kárí olífọ̀ ẹ̀.
17: Rather than having olive.
14: Nothing.
17: Kò so ohun tó ti di ibẹ̀ jáde. Nothing out of the olive tree.
16: Tí àwọn oko kì yóò sì mú oúnjẹ wá.
14: Oko tó yẹ kó máa mú oúnjẹ wá kò mú oúnjẹ wá.
17: After farming no harvest.
16: Nínú agbo.
14: Agbo ẹran tó yẹ ká ti máa mú nǹkan jáde àárín kankan mú jáde.
17: The stores of ships where we ought to have
16: it.
17: Having a lot of meat to eat.
14: Ibùsọ a ò rí ẹran kankan bẹ̀.
17: Even in the stores there are no ships there.
16: Síbẹ̀síbẹ̀.
14: Síbẹ̀síbẹ̀.
17: Despite this situation.
14: Èmi ò máa
17: yọ. I will rejoice in the Lord.
16: Èmi ò máa yọ nínú Ọlọ́run ìgbàlà.
17: I will remain ever joyous.
14: Kí ni wọ́n wí? Kí ni ọ̀rọ̀ yẹn ń sọ?
17: What is the meaning of this text we have just read?
14: Kí ló wí? Tòró sọ̀rọ̀.
17: There is a message there. That is an
14: underline.
17: That is an underlying message there. The silent point. The summary of that text.
14: In any circumstances.
17: Gbogbo ìpọ́njú yòówù kò rí láyé yìí.
14: In any circumstances.
17: Ibi yòówù kò bára rẹ.
14: ohunkóhun yóò kó lè dé.
17: Whatever you might be going through as
14: time is going on,
17: either you are hungry.
14: Oro n jẹjẹ ni o.
17: You have no food to eat.
14: O lọmọ.
17: You don't have a
14: child. O lọkọ.
17: You don't have a husband.
14: O láyà.
17: You don't have a wife.
14: Ohunkóhun tó ṣe iwọ gẹ́gẹ́ bí onígbàgbọ́.
17: You as a believer.
14: Ohunkóhun yóò kó jẹ.
17: No matter your predicament or situation.
15: Ọgbà ohun tó sọ, ọlẹ́mi ó máa yọ.
17: You shall rejoice.
14: Gbogbo ohunkóhun tó ń kó dé fún ọmọ ìgbàlà.
17: As a believer and as a savior.
14: O gbọ́dọ̀ lè fàyè.
17: As somebody that will go through Salvation, you must bear it and be joyous.
14: You just have to.
17: O pọn dandan, it's a must for you.
14: O di dandan na, o gbọ́dọ̀ fàyè ọgbà
17: ni. He with force.
14: Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn bí Job ṣe sọ pé bó tilẹ̀ pa mí.
17: Even though he slays me.
14: Exactly bó ṣe rí
17: ni. That is the exact word to describe it.
14: Bó tilẹ̀ pa mí.
17: Even though he slays me.
14: Ohunkóhun yóò kó jẹ.
17: No matter how my predicament on earth.
14: Fẹ́ni ní Abu tó sọ pé o fẹ́ para ẹ nítorí ẹ.
17: Ìyẹn ni pé tó o gbèrò láti para
14: ẹ. Tàbí kẹ̀.
17: Ọ̀ọ́.
15: Kò sẹ́ Jésù nítorí
17: ẹ. You deny Christ because of your predicament
15: or situation. You will have yourself to be blamed.
17: O kábàámọ̀ ìgbésẹ̀ tó o gbé o.
15: Kò sí tàbí tàbí.
17: There are no other two ways about it.
15: Bíbélì sọ pé.
17: The Bible says.
15: Bí a bá tiẹ̀ sọ pé.
17: If we say.
15: Ọ̀pọ̀tọ̀ yóò sọ tí ó sọ.
17: The fig tree shall bear fruit and that did not.
15: Taba ni olive ma moro ro wa te omu wa.
17: And there will be olive, I mean there will be oil from the olive.
15: Taba ro pa ma reran ni ogba ta reran.
17: And you get to the ostrich.
14: Oh ni mama yo.
17: You get to the cattle ranch, there are no cattle there.
15: Abi ye nkan to wini.
17: Come on, rejoice brethren.
15: Abi ye nkan to so ni.
17: That's the meaning.
14: Oni si be si be.
17: Despite all situations.
14: Emi o ma yo.
17: I shall remain joyous. I'll be joyful.
14: Bi mo se fe kori kori be.
17: My expectations are not met.
14: Ohunkóhun yóò kó lè dé, that is normal.
17: Whatever you go through is a normal mistake.
15: Ẹ̀tàn kẹ́kẹ́rẹ́ báyìí náà kàn máa sọ fún ẹ báyìí.
17: Slight problem and miss it.
15: Ọlọ́ Adé sọ ògùn ayérayé nù.
17: And you lose eternal glory.
15: Kò tọ́kọ̀ wà báyìí.
17: You are not supposed to live under this situation you are.
15: Ó ní nǹkan tó ń ṣe.
17: My friend, there is always a way out of any problem.
15: Ayé ọ̀ dẹ̀rí bó ṣe ń ṣe yẹn. Ó ní bó ṣe ń ṣe.
17: You are too rigid as a believer. Be flexible. Come on, let's do it.
15: Jesus, Jesus, Jesus, Jesus, Jesus.
17: Jesus, Jesus, Jesus.
15: Wọ́n máa ń gbọ́dọ̀ àwọn pásítọ̀ ṣe.
17: Do you know what your pastor does behind the scene?
15: Àkọ́lọ́ dẹ̀rí yẹn sọ.
17: And I want to agree with your view.
15: Dẹ̀rí yẹn sọ.
17: Your view was correct.
15: Ẹmi náà ti ń rò pé.
17: I've been thinking about it that.
15: Ẹ̀yin lè forí ti.
14: Ìjọba lo ma fo orí àkànfọ̀.
17: If you bear it, you might.
14: Wọ́n máa ma fo orí titikuti, orí àfọ̀.
17: You want to bear poverty, you might die along the road.
15: Orí yẹn sọ.
17: That was the statement of
15: fact. Ọlá ni ẹ o.
17: Gradually.
15: Àwọn ti lọ.
17: Gradually.
15: You don't go for it.
17: You are going off the track.
15: You don't go for it.
17: You might be a gunner.
14: Gbogbo àwọn tó ń dá fún yẹn kò kàn ń dá fún ọlá sàn.
17: For any prosperity that must be
14: a way out. Ó ní mo ti ń ṣe.
17: There is always a way out.
14: Ìwọ ọmọ yẹn ni.
17: Don't you know the way out?
15: Àwọn ìjọ wa àwa òṣè yẹn dádì wa dádì rẹ wọ.
17: Our pastor will not.
14: Ayé ìsinyìí kò sọ̀rọ̀ dádì.
17: This is a modern way of.
14: Bó bá dá fún ẹ.
15: Ìwọ sọ 10 million ìdá mẹ́wàá. Bí dádì ò bá ní yí padà ṣe ẹ.
17: If you pay 10 million tithe to your pastor, he will sing a new tone.
15: Àwọn agbọ̀rọ̀ dádì kìíní kan.
17: Always believing in your father in the Lord.
15: Kò dẹ̀rí yẹn sọ.
17: I want to agree with your view.
15: Ó sọ sọ kú sọ. Ìwà wa tó wá jẹ́ kí sàtánì kan wá fi ìgbàkúgbà kankan gba ẹ̀ka
17: sí.
15: Lọ́hun tọ́lá òun ti fẹ́ kankan lẹ̀.
17: Can you be sweet talked by Satan again to be deceived?
15: Habakkuk sọ pé.
17: Habakkuk said.
14: Òun ṣẹ́gun owó ṣẹ́gun.
17: Either I'm a victor or not.
14: Igi so ko so.
17: Tree bearing fruit or not.
14: Orí ẹran lórí ibùsùn àbórí.
17: If you have sheep in the flock or not.
15: Sama dupẹ.
17: Just be joyous.
15: Sama yọ.
17: Be happy.
15: Nǹkan tó ń sọ fún ẹni.
17: That's the instruction of God in Habakkuk.
15: Ẹyẹ gbẹ ní tí igi ò bá dẹ̀ ti so ká bẹ sọ.
17: And once you can't pluck fruit from the tree, then you abandon God.
15: Rárá o.
17: You can't abandon the race.
15: Kọ́ni bí o tilẹ̀ pa mi.
17: Even though he slay so says Job.
15: Ìpọ́njú ẹ̀ ò tí ì dàbí ti Job.
17: You can't compare your tribulation with what Job went through.
15: Síbẹ̀, ó ní bọ́ pa mi.
17: Job said, despite my tribulation, I shall cast my hope.
15: Iná ń kọ́n láyé.
17: Under any circumstances or situation.
15: Tó bá ti rí pa Ọlọ́run ti tọ́ lọ sí o.
17: Once you are convinced you are serving a good and genuine God, then you must be steady.
15: Order am be.
17: Either you prosper there or not, you
15: still remain.
17: Tribulation or suffering, you remain there.
15: Ile babala o won ri poju.
17: Even under oracle.
15: Ile alafa won ri poju. Habakkuk ori kata seketa di logo kodoma ka.
17: Habakkuk 3:17. If things are not going on smoothly,
15: maduropa.
17: I will be steadfast. I will remain steadfast.
15: Mama yon.
17: I will be happy in the Lord. Those are the true child of God. After any temptation, you fall.
15: Cannot any temptation.
17: Tanyo shanyo
15: kishuru.
17: The Bible says
15: that is any temptation lower issue.
17: Even the Creator had temptation from what He created, Satan. Talk less or will less mortal. We conquer through the blood of the Lamb. I prophesy you will be a conqueror. I'm
15: going
17: to pray for the congregation.
15: Lord God Jesus. Amen. Amen. Ayo. Kolon jo wanu. Amen. Amen. Ronu arokon. Arobanoje. Lato ni ko jade ninu.
14: Esuno loko e ko jade me. E si ton gbero na leko re be ko pare.
15: Emi ayo wonu e. Ko ma layo. Ayo pe ti e ma da ko wonu e. Ayo pe ojo laye ma da ko wonu e. Ayo pe ayi pada re ma baye ko wonu e. Olorun ton gbogbo ega lara awon ti e. A gbogbo ega lara. A faro e se yanu. Àwọn ẹ̀gùn àbùkù ayé ọlọ́run amukuro ẹni iwájú ni ẹ ọ̀ní dèrò ẹ ọ̀ní dèrò ẹ hallelujah hallelujah hallelujah lórúkọ Jésù wọn máa fi rẹ ká ẹ mọ́lẹ̀ ni wọn máa fi rẹ ká ẹ mọ́lẹ̀ lórúkọ Jésù wọn máa fi rẹ ká ẹ mọ́lẹ̀ ni. Bẹ́ẹ̀ ló máa rí ní ìgbà ìyànyọ ọlọ́run àtẹ ẹlọ́run ní ìgbà ìyànyọ ọlọ́run máa tẹ ẹlọ́run
14: ojú òní tiọ̀
15: wà jẹ wà mú wà yọ àṣẹkù Jésù olúwa wa.
18: Tẹ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí WhatsApp ẹ send yes sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08096781135 Kúrò àbísí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Àmín.
19: Life is exciting on Adaba FM.

0: kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
2: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
3: Eh.
4: Mm-hmm.
3: You people could have just asked. Eh? I would have been happy to tell you my secret.
5: Enjoy instant goodness with John Venn's 3-in-1 chocolate. The quickest start to your morning.
6: Da Ọlọ́run rẹ mọ̀ ní ètò ìwàásù tó fi Ọlọ́run hàn fún gbogbo ènìyàn láti ẹnu ìránṣẹ́ Olúwa ajíhìnrere Matthew ìgbẹ́kẹ̀lé Olúwa Mọ́ṣẹ́bí olùṣọ́ àgùntàn ti ìjọ Nọ́ìyọ̀gọ́ Chapel. A wà ní +7 & 8 Àyọ̀ká layout ní ilé funfun Báláú ẹgbẹ́ Algon Hospital òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School Malete Ìbàdàn. Àkókò tún ti tó láti gbọ́ ètò Da Ọlọ́run rẹ mọ̀, ọ̀rọ̀ fún gbogbo ènìyàn láti mọ Ọlọ́run. Láti ẹnu bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew ìgbẹ́kẹ̀lé Olúwa Mọ́ṣẹ́bí, kí Ọlọ́run kí ó bùkún yín bí ẹ ṣe ń tẹ́tí sí ọ̀rọ̀ náà.
7: Kí ni ìrẹ́pọ̀ rẹ? Kí ni ìgbàyànjú rẹ? Ìrẹ́pọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run olóyorí sí. Ìrẹ́pọ̀ rẹ, akitiyan rẹ pẹ̀lú Ọlọ́run olóyorí sí. Ṣé lóòótọ́ ló fi tọkàntọkàn sí Ọlọ́run? Ṣé lóòótọ́ ló fi tọkàntọkàn gbàgbọ́? Ṣé lóòótọ́ ṣó mẹ́rin tó kígbe pè? Ṣé lóòótọ́ ṣó bẹ̀rù rẹ̀? Ṣé lóòótọ́ mo gbà pé ẹ tó dànù àtayé ló bá sọ̀rọ̀ pé ọba níròde onímọ̀ràn ọkàn ní Ọlọ́run? Nígbà tí bá sọ pé ọba Ọlọ́run sọ̀rọ̀, kí ló tó fọwọ́ lé? Kí ló tó bẹnú ọkàn rẹ? Bí ohun tó bẹnú ọkàn rẹ bá mọ́, tí ó bá jẹ́ aláìlábàwọ́n, tí ò lábùkù, wàá rí àánú Ọlọ́run gbà. Ó bá jẹ́ pé o gbàgbọ́ pé ẹni tí o farajì sí, tí o ronú púpọ̀dà pé ẹ̀ṣẹ̀ ló mú ìjìyà dé bọ́, àfọwọ́pọ̀ ló jẹ́ bọ́, o ní ìrẹ́pọ̀ tún pẹ̀lú rẹ̀. Ọlọ́run kì í ṣe alágàbàgebè. Olóòótọ́ ni Ọlọ́run yóò jẹ́wọ́ agbára ẹ̀ kúrò ní Ọlọ́run fún wọn. Ẹni fẹ́ mọ̀ wọ́n, a gbàdúrà bí èròǹgbà wa, bí àníyàn wa bó bá lábàwọ́n níwájú Ọlọ́run, kò ní ṣe ìtọwọ́gbà. Bí ò bá ní ẹ̀mí ìdájì sọ́mọdé kejì, kò ní ṣe ìtọwọ́gbà. Bí ò bá ní fọmọdé kejì, kò ní ṣe ìtọwọ́gbà. Bó bá ní gbólóhàn sọ, kò ní ṣe ìtọwọ́gbà. Torí pé ìfẹ́ ni Ọlọ́run. Olúwa fẹ́ kó fẹ́ràn mi kejì gẹ́gẹ́ bí ara rẹ ni. Ẹ̀kọ́ tí a ti kọ́, okun fún ìmọ́lẹ̀, okun fún òtítọ́, okun fún ìfẹ́ ni ó fi ọmọdé kejì. Yóò jẹ́wọ́ Ọlọ́run fún ọmọdé kejì rẹ. Yóò fa àánú hàn fún ọmọdé kejì rẹ. Ìṣíní ètò ti gbọ́ tó ràn á padà, tó gbọ́ ògbólógbò wà ní sílẹ̀, ìjọ kíyèsí, ìjọ náání rẹ̀. Pé Olúwa yìí Ọlọ́run ìyanu ni. Olúwa yìí ọba bíbà ṣe bẹ́ẹ̀ ni. Tẹ bá wo àwọn tó ṣèrúbọ níwèé májẹ̀mílálẹ́, wọ́n mú ẹran aláìlábùkù aláìlábàwọ́n náà fi ṣètì fún Ọlọ́run. Aláìlábùkù aláìlábàwọ́n, bó bá lábàwọ́n kò ní ṣe ìtọwọ́gbà, bó bá lábùkù kò ní ṣe ìtọwọ́gbà. Ẹ̀rọ bọ sísun ìgbà tó bá lọ sọ̀rọ̀ sí ọkàn rẹ mọ́, ṣe o lérò mí mọ́? Wọ́n gbọ́wọ́ lé ẹ̀rọ bọ tó mọ́ tó ṣe ìtọwọ́gbà. Ṣùgbọ́n nígbà tí Kristo wá sí ayé tó sì ti ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí ni ìdàpọ̀ pẹ̀lú rẹ pẹ̀lú Kristo? Kí ni ìdàpọ̀ pẹ̀lú rẹ pẹ̀lú Ọlọ́run? Kò ní kó mẹ́ran wá láti tẹ̀jẹ̀ sílẹ̀. Kò ní kó sọ pé kó gbọ́wọ́ lé ẹ̀rọ bọ tó ti sùn nítorí pé ikú àtàjíǹde rẹ̀ ó ti gbà ọ́ là bí a bá ronú wájú rẹ̀ bàbá kan bẹ́ẹ̀ rẹ̀ láti gbà dé gbà a máa bá ayọ̀ pàdé láti gbà dé gbà ìdùnnú ìgbéga ló máa jẹ́ tiwa ṣùgbọ́n ká sọ̀rọ̀ díẹ̀ ká ṣayé díẹ̀ kò ṣe kò ṣe yẹ kò dùn ra lọ́wọ́ mo máa sọ pé ìgbà tí a bá wà ń bí adábàgẹ́ ṣùgbọ́n tí a bá ń ta ìta náà ti mọ̀ pé ṣàdọ́ ọlọ́run mọ̀ ìjọ ló ń lọ ìjọba ọlọ́mọ ní ọgọ́n ṣó hàn nínú wa ti ṣe rẹ ṣó lẹ́ẹ̀mánú ẹ tó mọ ọlọ́run yóò fìfẹ́ hàn sọ ọmọdé kejì ẹ̀bọ tó gbé dání ti kírísítẹ́nì ọgbọ́n tó gbé dání ti kírísítẹ́nì mọ̀ tó gbé dání ti kírísítẹ́nì mọ̀ tó gbé dání ti kírísítẹ́nì ìta láti mọ òṣùwọ̀n ìgbàgbọ́ wa kì í ṣe láàrin ìjọba ẹ̀ kì í láàrin ìgbàgbọ́ bàbá ẹ̀ a lè máa yẹra wa sí ṣé ohun tí o gbọ́ wọlé ikú àtàjíǹde jẹ́ èso gbọ́ wọlé ó yẹ kó lè ṣe ìyanu rẹ kó lè rógo rẹ kó lè lọ́la rẹ pé ẹ tó wá ṣe láti wá gbà mí là kì í ṣe ẹran aláìlábùkálábà wọn mo gbọ́ wọlé mọ́ nígbà yẹn mọ́sẹ̀ nìyẹn tó ṣe ìṣọwọ́gbà ṣùgbọ́n nísinsìnyí ikú àti jẹjẹ ṣùkọ́sì nígbà tí mo ronú mi láti inú wá di ẹ̀ṣẹ́ ti wá èrò ọkàn mi ló mẹ́ṣẹ̀ wá èrò ọkàn mi ló bì kùsẹ̀ wá ohun tí mo rò lọ́kàn òní mo dọ́wọ́lé òní mo gbà láàyè òní mo ń sìn bí bá gba tó lọ láàyè ẹni ọlọ́run yóò máa jọba yàtọ̀ sí ẹ̀mí ayé yàtọ̀ sí fẹ́kúfẹ́ yàtọ̀ sí àìgbọ́nà yàtọ̀ sí tata ló mú mi mo lè bọ́ ṣe wù mí o lè ṣe lára ọmọọṣẹ tó bá ti àṣẹlẹ àìgbè lọ́wọ́ rẹ kò sóhun tó gbè tí ò ní ká gbogbo ìwà tó wù lára ọmọọṣàn àìgbè láṣàlẹ mọ́rẹ̀lẹ́ ó máa wù ó máa bẹ̀rẹ̀ pé bàrẹ ti ṣe mi léè bàrẹ ṣe mi léè ṣe gbé wà lọ́wọ́ rẹ ṣó ká ìgbà tí yorùbá ní olúwa ka bíbélì ọlọ́ka sáàmù olúwa ṣẹ́gun àwọn tí gbógun tèmi kì í fi ràn lọ́wọ́ mi ìbọn tí bẹ́ẹ̀lì wí ìyà ṣe kí ni ìwé lítíkù chapter 1 verse 4 kí ló sọ lítíkùs chapter 1 verse 4
4: kí o sì fi ọwọ́ rẹ lé orí ẹbọ sísun náà.
7: kí o sì fọwọ́ rẹ lé ẹbọ sísun náà.
4: yóò sì di ìtẹ́wọ́ gbà fún un láti ṣètùtù fún un.
7: yẹ pé ẹ̀rọ ẹbọ tí ò lábùkù tí ò lábà wọ́n a mọ̀ pé ní ọjọ́ tuesday a wá gbàdúrà ọkọ̀ wo la fi wà ìbísí wo ló bẹ lọ́kàn wà pé à ń lọ sí ibi tó ju ìmọ̀ ẹ̀dá ènìyàn lọ tó ju ọgbọ́n ènìyàn lọ níbi tí a ti bá ìmọ̀ pàdé tá a ti bóyè pàdé látòkè wá kí ìwọ kó sì fi ọwọ́ rẹ lé ẹ̀bọ sísun náà yóò sì ní ìtẹ́wọ́gbà fún ọ láti ṣe ètùtù náà nípa ìyára ẹ sọ́tọ̀ nígbà tó bá yára ẹ sọ́tọ̀ tó gba ìfẹ́kúfẹ́ láyè nígbà yára ẹ sọ́tọ̀ tó rògbò sọ́mọdé kejì tó bá sọ́mọdé kejì jẹ́ olúwa alárùn mi ti gbé mi ga mo ti sọ wá lẹ́nì ọba tó fi mí mọ̀nà wọ́n tún mi kí wọ́n ni mo tọ̀ wá wọ́n ni ọlọ́run mi sogo rẹ̀ ni mímọ́ nígbà yẹn máa ń gbàdàgbà bàbá owó tí màá ní tí ó fi ní ìgbéraga olúwa máa fi fún mi ó yé mi nítorí pé ọgbọ́n tí mo rí gbà ìmọ̀ tí mo rí gbà tí mo fi jẹ́ èèyàn ọwọ́ rẹ̀ mo ti gbà mi ìṣáájú owó rí mi ìṣètùtù owó rí ó fi mi ọgbọ́n ti tayọ ó fi mọ̀ ti tayọ ó bẹ̀rẹ̀ mi ẹ̀mí ìtẹ́ríba kí ní fọmọ́ nìkejì emi ko ra mo ya emi o te mo ya ni to ni pe la ni fomo ni keji ta lo fe gbe se fun mi la ni fomo ni keji ta lo fe rodu kon mi la ni fomo keji ba da la fa se ni joba la ni fomo ni ba se lo ti bi se rere ife yen mo je mu agbo olorun mo je mu imo olorun mo je mu tori pe ba lo soko mo mo pe ibi oko ti mo lo ireti mi wa ba se lati adale sugbo onise owo olokowo ireti e gbere olorun ta ba ko se iwa ko gbo to laye ko gba ife laye mi lo jogu ya ni pekun ko gba otito laye ko gba ife laye ko gba iteriba laye ma se konju ore ade yo suwa ife to ni o ma fi kede re ore to ni o ma fi kede re nitori pe won ti fi oro olose ti tu to se tewo pa si eniyan iteriba ti o ni irele ti o ni o si je titu fi itewo pa re o kepo olorun o gbogbo lati gbo lati olorun o gba imo lati olorun ẹbọ sísun rẹ ó ṣe kí ni ó ṣe ìtẹwọgbà lábàkóso ìfẹ sọmọnì kejì lábàkóso ìrẹlẹ sọmọnì kejì lábàkóso àpọnì sọmọnì kejì ohun gbogbo yóò máa yọmọ ẹ wọn máa rẹsẹ sí rere ṣùgbọn ìgbà tó ṣe pé wọn bá lè ṣe ẹlòmí ó wà á tó mọ pé ẹnìkan lè mẹyọ mẹwàá wá ẹnìkan lè ní gbogbo èèyàn wá ojú mo là kọjá ni ojú mo bá pàdé ni ẹ̀kọ́ yẹn mi lè gbàgbé ìlú ọkọ mi mi ì jẹ́ kí ara kó yá mi lò mi ì jẹ́ kí ìgbẹ́ra kó yá mi lò ní gbogbo tó bẹ́ẹ̀ mo rí ara mi sílẹ̀ lábàkóso ọ̀rọ̀ ọlọ́run mo gbọ́ ọ̀rọ̀ ọlọ́run gbọ́ mo sinmi lé jíjẹ́ olùṣe ni gbogbo ló fara hàn agbára ló fara hàn èyí mo wá ṣàlàkóso ẹlòmíì àwọn kí ìwọ kò sì fi ọwọ́ rẹ lé ẹbọ sísun náà yóò sì di ìtẹwọ́gbà fún ọ láti ṣe ètùtù fún ọ ọ̀rọ̀ tó o gbọ́ tó o múlò tó o jólùṣe ló ṣe ìtẹwọ́gbà tó o gbà láàyè ó ṣe ìwọ́gbà ṣe ètùtù fún ìṣẹ̀ṣẹ̀ ìgbà tó o ra ara ẹ̀ sílẹ̀ ogun ọlọ́run ṣe kínní o fara nítorí pé ọ̀rọ̀ ẹ̀mí tó gbà láàyè ọ̀rọ̀ ọlọ́gbọ́n tó gbà láàyè ọ̀rọ̀ olóye tó gbà láàyè ọ̀rọ̀ àlàáfíà tó gbà láàyè ó ṣe èso rere òmò ṣe sọ ní láyé ṣe òmò sọ wípé àwọn tó ṣáájò fẹ́ẹ̀nìyàn kí ló dé tó ń ṣe fúnra wọn kí ló dé tó ń ṣe fọmọ wọn kọ́ lè nílá kọ́ lè jẹ́ èèyàn tó pé wọ́n mọ àbájáde tí ó kẹ̀yìn rẹ̀ nígbà tí wọ́n ṣàkẹ́dù rẹ̀ kan pé àkọ́wà kọ́mọ lè fún èèyàn lówó ó mọ̀ pé ibi tó rìn sí ní ibi tó ti gbọ́ ibi tó ti gba ẹ̀bùn ni àwọn olówó tó wọ́n ṣáájú hàn fún èèyàn lówó ọ̀jẹ̀ fún olówó wọ́n á gbéṣẹ́ fún ẹ ṣùgbọ́n pé o ní nǹkan ṣe pé ọ̀fẹ́ lówó akọ̀rọ̀ ojú títọ́rọ bá kùsọ̀rọ̀ àgbà lọ́wọ́ rẹ̀ ẹ̀kọ́ tí mo bá débẹ̀ ni mo ní wọn lóríṣiríṣiri tí bá ní nǹkan ṣe máa pé gbogbo wọn ìní àwa ìmí olè wa ní asọ́kò sọ́ọ̀rì ẹ̀ tí mo nífẹ̀ẹ́ sí tí mo rò pé ma ri lojo na ko bi yoju ba se lo ke ko je se pe ki gba lo pe ah se ko si na ko sile ka ti se bla mi el ba mo kini we room ori kefa room chapter 6 3 to 11 we
4: tabi e ko mo pe gbogbo wa ti a ti baptise sinu Christ Jesus
7: I baptize you as in a cure. You baptize me as in a bar. I say baptize Jesus Christ. What you call me? She was law. What you call me? I law. That is bad to go to ye. You got to book bar. Moja worry, pray. Obonwa, Imowa, Oyewa, Olawa. Abse baptize me. Tabi eko mo pe gbogbo wa lati baptize sinu Jesus sinu Christ Jesus as is baptize wa sinu iku re pe wo gba gbo iwo se mi le lai boju eyin o ja la ba pe ya ni pepo iwo to gba to boju eyin lo to ko won aye sile to fo ko ife ki ba ye sile sinu iku sinu Jesus Christ as is baptize sinu iku re le pe emi l'olorun eje re ni emi re eje ti Jesus mu wa to se re pada lati baba ese ke ni wi pe
4: nje a fi wa ti simu sinu iku sin wa po po lo re pe gaga bi ati Jesus Christ je kuro ni oku nipa ogo baba be ni ke wa pelu ki o ma rin ni otun iwa
7: ka ma rin ni otun iwa ka ma rin ni otun iwa ni won gba ti ati ri oro ofe gba si ni ku re eje re o ti fe wa mo ni igbagbo yi seje wure je da guta seje yele Nini gbagbo nini Christi ati deni otun ati rogo ni gba ati rogbo ni gba ati ni mo ni gba yi se pe awo be to ati boju weyin bi e ba ta su se fe ku fe ije ati baptise yi se ni ku si wa pelu re pe gege bi ati ri
4: Gẹ́gẹ́ bí a ti jí Kristi yìí kúrò ní òkú
7: nípa
4: ogun baba bẹ́ẹ̀ ni kí a pẹ̀lú kí ó máa rìn ní ọ̀tún ìwà.
7: Ogun baba ní ọ̀tún ìwà ogun ọlọ́run kí a máa rìn nínú rẹ̀ nínú ìfẹ́ ká máa rìn nínú rẹ̀ ní ọgbọ́n ọlọ́run ká máa rìn nínú rẹ̀ nínú òtún ká máa rìn nínú rẹ̀ kí a sì wá sí ayé ohun gbogbo tó ní ló fi hàn wá ìlọ́lá rẹ̀ ilé ògbò ló fi hàn wá. Nini irele nini ifeomodi keji nini pe o yọ̀nda rẹ fún wa o fi ogo rẹ hàn wa ẹni tó gbàgbọ́ tó sinmi ní olúwa tó ronú padà tó ní ìdánilẹ̀ á mọ̀ pé òun ní inú ògo olúwa òun ní inú ọgbọ́n ọlọ́run òun ní ìmọ̀ ọlọ́run tí í ṣe a diluted one. Ọ̀pọ̀lọpọ̀ kìrìsẹ́nì diluted ni bẹ́ẹ̀ni ò jẹ́ bẹ́ẹ̀ni ohun tí wọ́n sọ kọ́ ló ń ṣe ohun tí wọ́n ṣe kọ́ ló ń sọ jólùsọ jólùṣe jésù ó jólùsọ ó jólùṣe àtìlógún bàbá lára rẹ̀ bí a bá jólù sọ ká jólù ṣe wọ́n rí ogun baba lára wa má ṣe kọra mọ́ ẹni tó kọra mọ́ ohun tó gbọ́ kò gbọ́ ẹni tó bínú sí ohun tó gbọ́ kò gbọ́ ìwọ́n gbọ́ ìtàn lójoojúmọ́ ìwọ́n gbọ́ ìtàn lójoojúmọ́ kò rí pọ̀ prọ́fẹ̀ gbọ́ kí ogo ni hàn fún o mọ̀ ẹ̀ tó rí kótó rí ogo ni ilé ayé tó wọ́n mọ bọ́bọ́ sójú ẹrí kó tó bá àgọ́ ara rẹ̀ sílẹ̀ kó tó wá dé lè rí kristi àgàrà tó gbọ́ ìgbà kan rí òórùn ìwà rẹ̀ òórùn ṣe rẹ̀ òórùn ta fẹ́ tẹ̀lé ọ ta fẹ́ kí ọ ta fẹ́ súnmọ́ ọ ṣùgbọ́n ìgbà tí a ti bàbí sẹ́sí ní jésù kristo ti jí dé àádọ́ ògo babalọ́ra rẹ̀ ó dẹni ọ̀tún ó dẹni ìdápadà. Ìjọba tí mo lè bínú sí mo lè kọ́dọ̀jú kó yí padà kì í ṣe pé kì í bínú sí ohun tó yẹ bá sọ fún mi lánàá ni jẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe lórí mo ti gbàgbé rẹ̀ bí wọ́n fi ṣe wọ̀ èmi kọ́ dẹ́gbẹ́ ibi tí mo ń lọ lèmi kọjú sí ní ìfẹ́ jẹ́ okòkò jẹ́ èjú àti ìrìn fún mi kí ni ìbínú ṣe kí wọ́n fi ṣe kí ló lágbó bẹ́ẹ̀ ṣe àníyàn ìgbó bẹ́ẹ̀ ṣe bíbá wíwọ́n tó bá gbọ́ jésù sọ̀rọ̀ wọ́n aṣọ àtọ́gbọ́ kò fipá mú wọn kò ní wọn lẹ́sẹ̀ olú àṣẹ láti gbẹ wọn ṣùgbọ́n ọkọ̀ tó rẹlẹ̀ ọkọ̀ tó ṣetán láti yí padà ló gbàdà kò fipá mú wọn sùúrù náà jésù omi sùúrù wá omi wà rẹ̀ wá ọmọ ọgbọ́n títa yọwọ́ mi wọ̀ títa yọ wá ẹsẹ̀ ká rẹ̀ wípé.
4: Nítorí bí a bá ti sọwọ́ pọ̀ pẹ̀lú rẹ̀ nípa àfarawé ikú rẹ̀ a ó sì sọwọ́ pọ̀ pẹ̀lú nípa àfarawé àjíǹde rẹ̀.
7: Nígbà tí a ti sọwọ́ pọ̀ tí a ti gba kírísì àfarawé ìwà wa ìṣe wa àfarawé ti wà obìnrin mọ́ àfarawé ti wà ojàmbá àfarawé ti wà arógo ọlọ́run ti ni pé ibi tí o kì wọ́ sí ibi tí o gbọ́wọ́lé ẹ̀bọ̀ mímọ́ ni aláìlábùkù ni aláìlábàwọ́ ni ètí ò yẹ ọ̀pọ̀lọpọ̀ iye gbé mo lówó iye gbé mo lọ́la mo ti dẹni ìbùkún nígbà tó sọ fún ọ̀pọ̀ ọ̀gbẹ́ni ẹ pé ilé ìbílẹ̀ láti wọ́jọ́ bọ ọlọ́run.
8: Dá Ọlọ́run rẹ mọ̀. Ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ New York God Chapel bí a sì ṣe gbọ́ tán. A wà ní +7&8 Àyọ̀ká Layout, Ilé Funfun Báláú, Ẹgbẹ́ Argon Hospital, òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School, Mọ̀lẹ́tẹ̀ Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook àti Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wò wá kedere. Nínú ìpàdé àdúrà ti ìjọ New York God Chapel a wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn between 7:45 and 8 PM àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo 9:00 to 12:00 ọ̀sán fún ìjọsìn tó níbùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa Ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266. Dá Ọlọ́run rẹ mọ̀. Ìpàdé tún di ọjọ́ mẹ́jọ.
9: Mo ń gbádùn àdàbà.
10: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
11: SELARIE Sálárì.
10: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
12: TURMERIC turmeric.
10: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
13: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
14: Looking for the best time to book an affordable flight on Green Africa? The time is now. Green Africa,
9: Nigeria's value airline with an outstanding on-time performance rating, flies across different cities in Nigeria. So, what are you waiting for? Book your affordable flights only on greenafrica.com today. Green Africa, welcome to the future.
12: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
15: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
12: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
15: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
12: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
16: Offer valid while stocks last.
12: Me and Maggi, so good together.
1: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
2: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
3: Hey.
4: Mm-hmm.
3: You people could have just asked.
2: I would have been happy to tell you my secret.
5: Enjoy instant

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Mokinye ekale eseku ise oni. Iroyin asalere lati ile-ise Adaba 88.9 FM Akure. Saju egbo awon koko to wa ninu iroyin ohun. Ori ade kan nipele Ondo ro ijoba lati dasi oro ile to npopo iyen lori eni to ni Gbajabia Mila lo soro gbe isejoba are Bola Tinubu ati atunse to nse leyin awon abenugan ile asofin ti ipinle segbe leyin ile asofin agba lori abadofin to npe fun iseda olopa ipinle
2: Iroyin kale Adaba 88.9 FM le ngbo
1: Koro to dia wifune ka to dani ti sagba ijakadi malokun ti lu ati jere ori ade oba Olumide Samuel Adeoye Edema lo ti kisi ijoba apapo lati tete dasi godon ro so eleyi to nsele lori ile epo robi eleyi to wa lori ile irekusu eba leji to je ti ile ati jere ni joba ibile ilaje nipele Ondo ninu ipade oniroyin kan to waye laafin malokun yen nilu ati jere lojoru oba Adeoye je ko di memo wi pe ilu makun to je ti ipele Ogun ndo ti fe mo ta si agere mo koja aye won lori ile na o je ko di memo wi pe igbo eba na ati awon olugbe be nlo je wi pe odun pepe ni won tin lo gba to si je wi pe won tin soko lori ile na fun odun to jina gidigidi o fi kun ninu oro re ohun wi pe tipetipe lawon eniyan tin sagbe lori ile na to si je wi pe awon molebi to nse agbe lori ile ohun nlo je lati ilu ati jere o fi kun wi pe odun 2018 en lawon are nipele Ogun ni won sese wa nloge aloye won si ti omi ohun o se wa je wi pe akere ojo konko ori ade ohun salaye e wi pe ile eba meji ototo lo wa oni ilu eba ele to wa leyin omi alape in lo je ti ipele Ogun nigbati erekusu igbo oba to je ti eba to nsun epo na to je ti ipele Ondo oba Adeoye n lo wa ro ijoba apapo lati kesi ile ise ipopo le NNPCL ati ile ise ipopo Joplex lati tele ilada toto lori oro ile ilepo na o je ko di memo fun gbogbo awon oludokowo ti won ba sese nse ayewo si ile na wi pe ki won sora lori biba awon ori ade ni makun soro iye ni ipele Ogun ati awon ilu mi to bodi ise gbe omi ohun oni ilu ati jere ko ni fori ofe kankan sile lati pe kenikeni ko yepere ohun ini re balẹ ago alaja ati ago balogun oloye fasuyi je ko di memo wi pe ago balogun ohun eleyi to nsun epo na lo je ile fun baba nla baba ohun lati gba iwaseri to si je pe tipetipe nlo na tin soko lori ile ohun ko to di wi pe ohun di balẹ agbegbe na o je ko di memo wi pe ilu ohun ne ko ni yegere lati fori ofe sile fun awon ara makun lati le won kuro lori ile rekusu eba na tori wi pe ile ohun inlo je ohun ini ago balogun to je ti ilu ati jere ewe baale ilu moribodo oloye akingbulu edamson je ko di memo wi pe ile rekusu eba na inlo je wi pe ajo eleto idibo ti ipele Ondo inlo nsakoso re to si je wi pe awon ti ipele Ogun won loro so lori e latodo pepe wa awon olugbe ilu Ilado nipele Ondo ni won ti ro deji ti ilu Akure ati Folan Mekaisi lati bowo fun idajo ile ejo giga ti ipele Ondo eleyi to kede re wi pe Mekaisi ko lori ofe lati doripo olulado ti ilu Ilado adajo AO Adebusoye nlo ti dajo re wi pe ki Mekaisi ko siwo lati mo pe rare ni olu Ilado tori wi pe o ko lati yanana ohun to mu ni eto si ori apere na agbẹnusọ fun olupẹjọ omo ni yi oluwatu ijakodi bimọ wi pe ile ejo ti fidi re mule o wi pe meka isi obodo pera re ni oluladun mo tori bi pe ko leto si apere on bo ti wo kori oluwatu ye lo wa ke se gomina loke ayedatiwa lati da si oro na ko loju to se pe ewe oluladu ti ilulado ni joba ibile akure oba afalan meka isi ati deji ti ilu akure oba ogunlade aladetoyinbo ni won ti gba ile ejo ko temi lorun lo bayi lati lo pejo tako idajo ile ejo giga ipinle ondo to da meka isi lapani lati mo se pera re ni olu ti lulado mo won je ko dimimo ninu iwe kan eleyi ti won ko wi pe nse ni ki ile ejo ohun ko fun won lori ofe lati mo se gba idajo ile ejo giga na gbo titi ti ejo ko temi lorun yo fi yanju awon olupejo ohun ni won wa je ko dimimo wi pe gbodun ro so eleyi to nsele lori apere olulado ohun nlo je eleyi ti won gbodo bowo fun ni ile ejo ko temi lorun eleyi ti yo si mu ki o je eto gidi fun idajo ododo ninu oro ti won fi lede si waju ile ejo ko temi lorun meka isi ati deji ni won wa nta ko gbogbo idajo eleyi ti ile ejo kekere na to ti da papa julo bo ti se ni meka isi ko lori ofe lati je oripo olulado ti ilu ilado tori wipe o je omo omobirin lati agbole oye atunju igbe awon olupejo ohun ni won wa je ko di mimo wipe iru idajo ben lo tako ofin le yi isire todo 1999 eleyi to ni ko awon eniyan won o gbodo mo pala laarin ibi lakolabo ati ibi ibi bakana lori oro to ba ti ni se pelu oro olobade bakana won je ko di mimo wipe ile ejo giga ohun n lo gba oro olupejo gbo la je wipe olupejo je ri oro re daada won ni se ni ki ile ejo ko temi lorun ko fagile idajo na lai beyin wo iko amotekun ni pele ondo o ni won ti do la eniyan mejo kan kuro bayi lakolo awon ajinigbe lawon apabi to yatoto ni pele ondo awon ti fara kasha ohun ni iroyin je ko di mimo wi pe won jigbe ni ilu ilado nijoba ibile akure lẹyin ti awon ajinigbe se ikolu si agbegbe ohun ti won si ko awon eniyan lo bi igba ti won ba ko adiye sina kurokuro lara awon eniyan ti won pa kanamo ohun o ni fagbon mire duro jaye iranse olorun inu ijo ira pada ati olokokan leyin ti awon eniyan ti won ko minu lori re lati gba na ajo amotekun nipele ondo ndo wa jako di mimo wi pe awon onitorin ajinigbe oni won ti bere fun 20 million owo naira fun idasile awon onitorun saju wa je pe lakoko ti won gbonu gbo lo ba won o na ni won dola awon eniyan mejo na laisewo ati laisan toro tabi kobo eni to je adare fun ikọ amotekun nipele ondo salaye re bi pe nikete tawon ikọ amotekun ti won foju gan ni awon onitorun ninu agijo ti won farasun ko si o lawon mejeji jo dana iboya funra lara won eleyi to mu ki awon ajinigbe on fakete ba ti won feyan kan lugbeju ba iworo oni gbogbo igbiyanju nlo nlo lowo bayi lati fi panko fe mu gbogbo awon afurasi eleyi ti won sa lo hun ile ise are leyi nlo ti duro mo igbiyanju lati satileyin fun awon atunse leyi ti yo kenu inawo sori awon idagbasoke ato amayemogbarorun jakejado orilede nigeria won ni ilana isejoba to lokun leka ijoba ipinle ise pataki fun awon eto idagbasoke olojo pipe iyen sustainable development goals eni to je oluranlowo pataki agba fun are lori oro sdgs na omo babirin adejoke ore lo pe adefilire lo mo foro na lede ninu eto idanileko kan rin kan lati le fagbara ro oro ilana isejoba eleyi to waye nilu abuja ore lo pe jakodi mimo bi pe ijoba nlo ngbe igbese kan rin lati le se atileyin fun awon ijoba ipinle lori oro na o fi kun wipe awon ijoba ipinle ni ipa pataki lati ko lati le je ki isejoba rere ko dodo to nile atalejo papa julo lori oro eto ilera eto eko pepe si omi to duro re awon amaye mogbarorun ìdàgbàsókè ọrọ̀ ajé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ń ló ń kojú àwọn wàhálà kọ̀ọ̀kan bíi pé àwọn ènìyàn kan àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan òun ni wọn kò rí owó pa wọlé dáadáa tó sì jẹ́ wípé ohun tí wọ́n ń ná sórí iṣẹ́ pọ̀ ju bó ṣe yẹ lọ ó tún fi kún wípé àìṣedédé lórí àwọn amáyémúgbà rọrùn kọ̀ọ̀kan ń dààmú àwọn ìpínlẹ̀ ó wá rọ àwọn ìjọba ìpínlẹ̀ láti kẹnu bówó ti ṣe ń wọlé ó ní ń ṣe ni kí wọ́n fi ọ̀rọ̀ ìmẹ̀rọ wọlé sórí ọ̀rọ̀ gbígba owó orí kí wọ́n sì mọ ná owó tí wọ́n bá là kalẹ̀ sórí iṣẹ́ àkànṣe bó ṣe tọ́ àti bó ti yẹ láti lè jẹ́ kí owó kó túbọ̀ mọ̀ wọlé sásùnwọ̀n oníkálukú wọn adarí àwọn òṣìṣẹ́ nílé iṣẹ́ ààrẹ ilẹ̀ yìí fẹ́mi gbajàbíàmílà n ló ti sọ̀rọ̀ gbé àwọn àtúnṣe tí ìṣèjọba ààrẹ bọ́lá tinubu ń ṣe sórí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ìgbésẹ̀ tó le gidigidi eléyìí tí ìjọba gbé n ló jẹ́ lérèdí àti lè yọ orílẹ̀-èdè yìí kúrò nínú rògbòdìyàn tó ń so níwájú gbajàbíàmílà fọ̀rọ̀ náà léde nínú ìpàdé kọ̀ọ̀kan tó so mọ́ ọ̀rọ̀ ìṣèjọba gidi iṣẹ́ rẹ̀ tọdún 2026 tó wáyé nílùú Àbújá ó jẹ́ kó di mímọ̀ wípé owó ìrànwọ́ tó da láìsí lórí epo àti àwọn àtúnṣe kọ̀ọ̀kan sórí ọ̀rọ̀ ìpàsípayọ owó ilẹ̀ yìí sókè àti owó òkè òkun ń ló ṣe pàtàkì láti lè jẹ́ kí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó fẹsẹ̀ méjèèjì dúró tende ó jẹ́ kó di mímọ̀ wípé àkókò tí wọ́n san owó ìrànwọ́ lórí epo kò ṣe sóore fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé wọn ò rọ́wọ́ rí tó bó ṣe jẹ́ pé bílíńjà ń láwọn ènìyàn tí wọ́n ń jẹmùlà ètò náà gbajàbíàmílà ń ló wá ní lóòótọ́ ń láwọn ènìyàn ń ni wọ́n ń kojú ìnira kọ̀ọ̀kan o látìgbà tó owó ìrànwọ́ ohun tó ti da láìsí lórí epo àti látìgbà táwọn àtúnṣe kọ̀ọ̀kan ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìjọba ń ló tún gbé ìgbésẹ̀ míì láti lè nà wọ́n lẹ́yìn egun ọ̀run gbajàbíàmílà jẹ́kò di mímọ̀ wípé àwọn àtúnṣe ọ̀hún lọ́mọ̀ tí ń ṣèṣore báyìí ó sọ̀rọ̀ lórí àdínkù tó bá ọ̀wọ́n gógó nǹkan ìmúdúró ọrọ̀ ajé ilẹ̀ yìí àti àtìlẹ́yìn fún àwọn iléeṣẹ́ ńláńlá àtolókoòwò kéékèèké gbajàbíàmílà kò ṣàìdúró mọ́ ìgbìyànjú ìṣèjọba tó wà lóde láti lè rí wípé àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí jẹmùlá wọ́n sì gbádùn fẹ́ lágbẹ̀dẹmukẹ ìjọba àpapọ̀ ń ló ti kó àwọn ènìyàn kan tí kò dín ní 84 níye 66 tó jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí padà wálé láti South Africa látàrí ìkọlù eléyìí tó ń ṣẹlẹ̀ sáwọn ará òkè òkun lórílẹ̀-èdè ọ̀hún àwọn tí wọ́n dá padà wálé ọ̀hún sórílẹ̀-èdè Nàìjíríà náà ó ní wọ́n wálé o láti pàṣẹ ètò ìrànwọ́ eléyìí tí àjọ tó ń rí sọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ South Africa tó ṣagbátẹrù rẹ̀ pẹ̀lú àwọn àjọ lájọ orílẹ̀-èdè yìí kọ̀ọ̀kan àwọn aláṣẹ jẹ́ kó di mímọ̀ wípé ètò náà ló jẹ́ ọ̀kan lára ìgbìyànjú láti lè dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tọrọ ìkọlù ní South Africa náà kan pẹ̀lú wípé kò bójúmu tó bí wọ́n ti ṣe ń wo ìwà aláàbí sí wọn lókè òkun ìjọba àpapọ̀ ló wá mú dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń ṣàtìpó lókè òkun lójú wípé wọn yóò túnbọ̀ mọ́ ṣe àtìlẹ́yìn fún wọn ó sì rọ ìjọba orílẹ̀-èdè South Africa láti rí wípé ó dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn tó ń gbé ńbẹ̀ tako ìkọlù tó bá ṣeéṣe kó tó wáyé lọ́jọ́ iwájú. Ìjọba àpapọ̀ ti dúró mọ́ ìgbìyànjú ẹ̀ láti mú àdínkù bá ìṣẹ́ àti òṣìní lórílẹ̀-èdè yìí pẹ̀lú mímú àlékún bá ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípa ètò àfojúsùn tó ní í ṣe pẹ̀lú ìrànwọ́ kan. Mínísítà tó rí sọ̀rọ̀ ìfọmọnìyàn ṣe àti mímú àdínkù bá ìṣẹ́ àtòṣì nílẹ̀ yìí ọ̀mọ̀wé Bernard Doro ló fi ìdánilójú náà léde nílùú Àbújá lákòókò tó ń sísọ lójú ètò kan tí wọ́n dà pé ní National Poverty Intelligence Lab. Doro jẹ́ kó di mímọ̀ wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ló ń gojú kúrò nínú mímú àdínkù bá ìṣẹ́ fún ìgbà péréte tó sì gbájúmọ́ àwọn ètò kan eléyìí tí wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀ láti lè jẹ́ kí ìgbáyégbádùn àwọn ènìyàn kó jẹ́ ọlọ́jọ́ pípẹ́. Mínísítà ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé ètò National Poverty Intelligence Lab tí wọ́n ṣẹ̀ṣì sọ lójú ọ̀hún òun ni yóò fààyè sílẹ̀ fún àwọn àkọọ́lẹ̀ kan pẹ̀lú àwọn àlàyé tó nítumọ̀ láti lè ṣe àtìlẹ́yìn fún àwọn òde tí wọ́n nílò mú àlékún bá àwọn ètò kọ̀ọ̀kan àti ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ tí ó lè mú kí iṣẹ́ àti òṣì kó dínkù lórílẹ̀-èdè yìí. Doro jẹ́ kó di mímọ̀ wípé ìjọba gbájú mọ́ àwọn ètò eléyìí tí yóò padà yọrí sí ààyè dáadáa fún ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbìmọ̀ àwọn abedogan le a sofin ipinle lorilede yi o ni won ti tewo gba abadofin eleyi ti le a sofin agba to se katan lori isedale olopa gbegbe lati le ka fun elekeji won salaye e gege bi igbese kan to nitumo lati le fokun onukun eto abo lorilede yi ati lati le kenu idagbasoke orilede Nigeria alaga fun egbe awon abenugan ile asofin ipinle to tun je abenugan ile asofin ipinle delta momoti meguo en lo mo je ko di memo wi pe idagbasoke na en lo tumo si igbese to nitumo lati le forojewo lori oro olopa ati eto abo lorilede Nigeria o fe kon wi pe awon ile asofin mẹ́rẹ̀ẹ̀rin dín lógójì tó wà lórílẹ̀‐èdè yìí o ni wọn yóò ṣe àtìlẹ́yìn fún ìṣẹ̀dá ọlọ́pàá agbègbè ọ̀hún àti wípé ní kété táwọn abẹnugan náà bá ti dáàrin àwọn ènìyàn wọn òun ni wọn yóò na ọ̀rọ̀ náà níbẹ̀ tí wọn yóò sì yànnàná rẹ̀ dáadáa gowó muda ilé asòfin lójú wípé ohun gbogbo tó bá yẹ lórí ọ̀rọ̀ àbádòfin ọ̀hún òun làwọn ilé asòfin ìpínlẹ̀ wọn yóò ṣe láti lè jẹ́ kó yọrí rẹ̀ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti àwọn ọ̀ràn míì nílẹ̀ yìí icpc ni ó ti mú gómìnà ìpínlẹ̀ kaduna tẹ́lẹ̀ rí nasir ahmed el-rufai àti ẹni tó ti fìgbà kan rí jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìtọ́nisọ́nà jimmy lawal àti àwọn márùn míì balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn wípé wọ́n ná bílíọ̀nù mẹ́jọ ó lé owó náírà sórí ríra ẹ̀rọ ẹlẹ́yinjú àṣà cctv eléyìí tí wọ́n gbé fún àwọn ènìyàn kan lákòókò tí wọ́n ń ṣèjọba àjọ icpc ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé àwọn olùjẹ́jọ́ òun ni wọ́n farahàn níwájú adájọ́ awao buhari ti ilé ẹjọ́ gíga ilé yìí tó wà nípínlẹ̀ kaduna lórí ẹ̀sùn

0: nínú ọ̀rọ̀ ọ̀hún ó ní wọ́n ti ṣe àwárí ẹ̀ lórí iṣẹ́ àkànṣe kan eléyìí tí wọ́n mú owó ẹ̀ gba inú àsùnwọ̀n àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan tí ò lo kọ́ pẹ̀lú àsùnwọ̀n àwọn ènìyàn kan tí àṣírí wọn ti padà tú àti El-Rufai àti Jimmy Lawal ó ní wọ́n wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn ò mọ̀ jẹ̀bi ọ̀ràn eléyìí tí wọ́n fi kàn wọ́n bákan náà ni ilé ẹjọ́ ló wá sún ìgbẹ́jọ́ ọ̀hún síwájú nípa ìgbésẹ̀ eléyìí tó kàn. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Àbáyọ̀mí Oyèbáńjì ló ti fi ìbánikẹ́dùn rẹ̀ léde fún ikú agbẹjọ́rò tó lóko tó tún ti fi gbà kan rí jẹ́ aṣòfin eléyìí tó ń ṣojú ẹkùn gúúsù ìpínlẹ̀ Èkìtì nílé aṣòfin àgbà Anthony Adémúyíwá Adéníyì nínú àtẹ̀jáde kan eléyìí tí olùbádámọ̀ràn rẹ̀ pàtàkì lórí ìròyìn Yinka Oyebode fi léde gómìnà Oyèbáńjì ṣàlàyé ikú sẹ́nẹ̀tọ̀ tẹ́lẹ̀ rí ọ̀hún gẹ́gẹ́ bí ohun tó bani nínú jẹ́ gidigidi tó sì jẹ́ ìpàdánù ńláńlá fún ìpínlẹ̀ Èkìtì orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn amòfin ní gbogbo ọ̀nà ó jẹ́ kò di mímọ̀ wípé olóògbé ọ̀hún ń lo sa ipa ribiribi lákòókò tó wà láyé nínú ìdàgbàsókè ìpínlẹ̀ Èkìtì ìṣèjọba ìṣèlú àti ìṣojú lọ́nà tó nítumọ̀ olóògbé ọ̀hún sẹ́nẹ̀tọ̀ Adéníyì ńlọ́dọ̀lóògbé lọ́jọ́rú lọmọ ọdún 75 Oyèbáńjì wá ṣàlàyé olóògbé ọ̀hún gẹ́gẹ́ bí olóṣèlú tó láfojúsùn ẹni tó sì jẹ́ agbẹjọ́rò tó mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́ ó gbàdúrà pé kọ́lọ́hún ọba kò tẹ olóògbé ọ̀hún sáfẹ́fẹ́ rè. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn àṣálẹ́lẹ̀ ń gbọ́ lọ́wọ́ láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́ bàbá padà dé àmọ̀ jẹ́ kó di mímọ̀ fún yín bó ti ṣe ń lọ nílẹ̀ òkèrè lágbo àwọn amúlùdùn àti lágbo eré ìdárayá ẹ mọ̀ yìí kú bẹ́ẹ̀ àdàbà yìí wù yẹ́.
1: Welcome to Great Springs International School, Emurele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or Baile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites or Baile Akure North and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.

0: Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Figo Cap Herbal Capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 08038606858 Vigo Cap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lọ́pìn ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130.

0: Njẹ o fẹ otitọ?
1: Ọgbọn imọ.
0: Itọni ibi ti Ọlọrun ti nsọrọ. Kaabo si the Royal Church of the Wise Assembly. Church kale kankasi atabi olokun lea after federal government guest college Akure Owo Expressway Akure. Come and experience undiluted praise, deep word and royal blessing. Ninu awon alakale si wa lososẹ nibi Olorun yo se ma lo baba wa ninu Oluwa fun apostle iranti awai ki oroko fire apostle Francis Olumide Claudio baba je oni itumo Reverend Omoni Lauren asi ogoro awon iranse Olorun tun o dale pe isin ojo ologo ma waye ni every Sunday bele lago meso aro sago mejila oso every Tuesday le Kobi Belly Bible study bele lago maru irole titi dago mefa irole every Thursday ni weekly prayer meeting ti a pe ni pade adura ti Oluwa ni yo se will of God must prevail lago meso aro titi dago mejila oso first Friday of every month ni show ru asotele ma waye ago mokola asale ni awon eniyan yo ti bere si ni ipade pelu Olorun itan aye won a de ma yi pada si rere leye osoka Royal Church of the Wise Assembly, a church of wisdom, a church of power, a church where destinies are crowned. For a Korea alaye tabi ibere, episode 0816-305-0610. Makan boni pa Olorun nikan. Wan ni liri bata dere. Jesu, Oluwa.
2: Eje ki agbadura. Oluwa Olorun wa, ogo ni fun oruko yi o. Adupe ore ti en se ninu aye wa o. Egba ope wa o. Oluwa, oro re o. Wa ba wa so je ko ro re je ko wulu ninu aye wa ni oruko Jesu Kristi Oluwa wa amen eyin eniyan wa mo kiyin mo se so pe se o ku aduro ti o e ku roju a ku rogbodiyan to nsele yi gbogbo e la ma bori e lagbara Olorun mo fe ke mu oro yi dani o wo pe mo so fun yin bayi wipe eni ti o royin ogun ko ni ku sogun ni ile Nigeria yi tabi ni Africa lapapo iyan kan ti muri iyan iyo ti ko si iyo opolopo ku nigba yen awon kan de ye lati royin bo ti sele se bi igba kan ni ogun Ebola lo de awon kan lo be ni awon kan si yi igba ti covid wa awon kan lo awon kan won si yi emi kan so pe en to ma royin ogun ko ni ku sogun emi re a pelu awon to ma royin ohun ta nla koja e nitori idi eyi eje ki kaluku ku fokan bale a ma pada bori lagbara lowo Olorun e ma korin ogun e ma korin ote e ma je o ma wa lokan yin pe e je ajagun ogun ori bi yan o ogun o de dabi eko o ogun ajamama la na pe o ti ki je ki baba oni mo baba mo momo omo oni mo baba iya omo agbomo e kujule a wa gbe igi a pon ogun se ri niyan ogun oni ko wa kò dẹ̀ ní jà wá àwọn tí wọ́n kàn jẹ́ ọ̀tá omi tó tòrò àwọn ọlọ́run á dalé wọn rú ládẹ́ ọ̀nà wọn rú àwọn ní tí wọn ò bá ti ní ìrònú pìwàdà ẹ fọkàn balẹ̀ Olúwa sọ bẹ́ẹ̀ wípé ó ní àwòkọ́ gòjá àádẹ́ làájá láṣẹ Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì tó dàbí ẹ̀ tí mo tún fẹ́ sọ òun ni wípé ẹ jẹ́ ká máa gbáradì o fún august o ìgbà yẹn ni holy ghost festival tá a máa ń ṣe ní ọjọ́ mẹ́sàn-án yẹn ìgbà yẹn ló máa bẹ̀rẹ̀ ẹ farabalẹ̀ o ẹ jẹ́ ká máa gbáradì ní ọjọ́ sunday yìí náà ẹ jẹ́ kí gbogbo wa jọ pàdé ní royal cathedral níjọ sunday yìí àkàṣe àdúrà kan ó wà ẹ ṣe mo dúpẹ́ o
0: Òtítọ́ ọgbọ́n ìmọ̀ ìtọ́ni ibi tí Ọlọ́run ti ń sọ̀rọ̀. Kaabo sí the Royal Church of the Wise Assembly. Boya Church Kale Kankasi Atabi Olokun Layout After Federal Government Guest College Akure Owo Expressway Akure Come and experience undiluted praise deep word and royal blessing Ninu awon alakale si wa losose Nibi Olorun yo se ma lo baba wa ninu Oluwa fun Apostle Iranti Awai Ki Oroko Fire Apostle Francis Olumide Claudio Baba Ije Onitumo Reverend Omoni Ilorin Asi Ogoro awon iranse Olorun tun o dale igbe Isin ojo ologun ma waye ni every Sunday Bele lago meso aro sago mejila oso Every Tuesday le ko Bibeli Bible study Bele lago maru irole titi dago mefa irole Every Thursday ni weekly prayer meeting Ti akwe ni padi adura ti Oluwa ni yoshe The will of God must prevail Lago meso aro titi dago mejila oso First Friday of every month Ni nsho Oluwa sotele ma waye Ago moko la shale Ni amwe ni yo ti bere sini Bapa de pe lo loru Ito aye wade ma yipa da sire rele ye osoka Jiro ya Church of the Wise Assembly A Church of Wisdom A Church of Power A Church where destinies are crowned Fue kurere ala yeta bibiri Episori 0816-3050-610 Maka mboni pa oloru nikan Wani liri bapa dere Jesu Oluwa
2: Ini mo fe fi soro loni Mo kan fe ka ibi kan ni Genesis chapter 37 Ma wa mu lati ese ke jo yen kin ka sisale die oni awon arakunrin re si wi fun pe iwo ha joba lori wa bi tabi iwo o se olori wa ni tuuto won si tun korira re si nitori ala re ati nitori oro re o si tun la la miran o si ran fun awon arakunrin re o wi pe sawo mo tun la la kan si o si wo oorun ati osupa ati irawo mokanla n fori balẹ fun mi ki lo ba oro yi wa o akori oro yen lo ba oro yen wa akori oro yen ni mo pe ni ori e ti gbo lenu mi be ori ni mo pe ori yoba yoba ma dara o yoba ni ori la ba bon ka fori sasile awon ni tori kini oni nigba tori n gbe ni kini orisa ki lo nwo yoba lo so be ki la n pe ni orisa awa mu lati ibi ori na ni ori ninu ka so pe awon ti orisa da lagbaja orisa da eni ori wa leyin e e ma wo okunrin yen orisa da tabi ke awon kan ti orisa da o sa won da awon te n pe ni pe olohun sa won lesa yin pe o sa won ni agbo ile kọọkan a kan ma mu awọn kọọkan a sa wọn ori ni ori lo se yen a wa ni ori saada tabi ke eni lagbaja ori saada awọn ti n jẹ ori niyen ori nigba ti awọn heberu tan ba ma pe wọn a ni rush n tan pe ori niyen wọn a ni rush awọn greek tan ba fẹ pe ori wọn ni kefali kefali ori niyen alárúbáwá wọn ni ras ori ni ní ọdọ wa níbí àwọn ibo wọn ni isi ori ni àwọn haúsá wọn ni kẹyì yorùbá wa ni ori òyìnbó wa ni head ibi tí a kà yí bàbá yẹn bí àwọn ọmọ rẹ lóòótọ ni ó sì ń tọ wọn ní ọ̀nà tó mọ̀ pé òun gbà lòun lè gbà láti tọ ọmọ ó tọ wọn ó kàn jẹ wípé ìyá kan náà kọ ló bí àwọn ọmọ yẹn níbi tá a kà yí o ọ̀rọ̀ joseph ni mo fẹ́ kà ń bẹ̀ yẹn o bíbélì lèmi máa ń kà òun lèmi wá gbé jáde láti fi sọ̀rọ̀ fún yín bẹ́yẹn bàbá yìí wá ó láwọn ọmọ yìí ó wá ní ẹni ọmọ tí ó láàlá yìí ìyẹn ló jẹ́ second to the last born torí ọkùnrin ni wọn máa ń kà nílẹ̀ ìsírẹ́lì wọn ẹ̀ka obìnrin so níwọ̀n ìgbà tó ti jẹ́ ọkùnrin ni wọ́n máa ń kà yẹn la ṣe gbà wípé ẹ̀yà méjìlá ni ẹ̀yà ìsírẹ́lì bàbá yẹn bí obìnrin kì í ṣe pé kò bí obìnrin ṣùgbọ́n ọkùnrin méjìlá òun ló bí ṣé ọkùnrin náà kúkú ń pè ní àròlé so lára àwọn àròlé yẹn báyìí ọmọ tá à ń sọ̀rọ̀ èyí tó lálá yìí wá jẹ́ second to the last born ìyẹn ni wípé nígbà tán bí i tán ni wọ́n wá bí ẹlòmíì tó jẹ́ number 12 bẹ́ẹ̀ so tá a bá wá máa wá ní ipò wo lòun wà bẹ́ẹ̀ á wà ní number 11 ọ̀rọ̀ mi ń yí àwọn onílàákà yìí lọ́bẹ̀ ẹ wá wo orí o ló bá láàlàá ó láàlàá wọ́n ń yí ìtí lóko ìtí igi tí àwọn ẹ̀gbọ́n ẹ̀ mọ́kànlá
1: ẹgbọn ẹmẹwa àti àbúrò ẹ tó ṣe ìkọkànlá owó lulẹ ti ẹ wá dá dúró ó jẹ wípé wọn tẹríba fún aláyé ò yé ọmọ yìí o ṣùgbọn ó yé àwọn ẹgbọn ẹ tó sọ fún wọn wá bínú ó máa wá jó lórí wa ni ìwọ igi mú jìnà sórí wọn sọ yẹn àkó lórí ẹ ló bá tún lálàá míì ó wá ní eléyìí tó ń wá láì tún àyàtọ ìràwọ mọkànlá lòún rí oòrùn àti òṣùpá ó ní wọn ń tẹríba fún ó tán o bí àwọn aláranú gbọdá wọn ṣe bẹ̀ sí bínú nìyẹn wọn bínú ẹ ní orí bá ń kẹ wọn bínú ẹ wọn bínú ìyẹn dẹ̀ wá pọ̀ lágbolé báyìí especially nílẹ̀ káàárọ̀ òjíire a wà máa wá bínú ara wa ẹni ẹlẹ́ni ní máa wù wọ́n ẹni tí wọn ò kì í wù wọ́n ẹ wà máa wá bínú orí ó mà ló ń fa ìfàsẹ́yìn fún gbogbo wa báyìí a fẹ́ràn ara wa kàkàkà dìbò fẹ́ni ti wá a lọ dì í fara mi níta ẹni tí wá kì í wù wá àfẹni ẹlẹ́ni kò dẹ̀ sí ohun tó fà á o orí yìí náà ni o à ń bínú orí onílàákàyè kan wá kọrin nígbà kan ó ní ẹ mọ́ forí wórí ó ní àyàn mọ́ kálukú ó ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ní kádàrá kẹ́hìndé kò jọ ti táyé inú kan náà ni táyé àti kẹ́hìndé ti jáde ṣùgbọ́n borí bá ń kẹ́ táyé lọ́wọ́ ẹ̀yin ẹ sọ fún kẹ́hìndé pé má ṣe lára ẹni orí ń gbéga o orí ni easy kai head ras orí ni ẹni orí ń gbéga má ṣe lára ẹ wọ́n máa wá gbọ́ o wọ́n lara joseph yẹn títí tán fi tà á sóko ẹrú wọ́n padà lọ́dọ̀ balẹ̀ fún bẹ́ẹ̀ o wọ́n padà lọ́dọ̀ balẹ̀ fún tó bá ti jẹ́ orí ló ṣa ẹni yìí dá láàrin yín ẹ lè rí ipa ẹ padà lọ́dọ̀ balẹ̀ fún mi ẹ ṣe kúkú kọ́wọ́ ti ẹni orí bá ń gbéga nínú ilé yín kó lè ga máa wá wo ọkùnrin yẹn ó láàlá gbogbo àlá tó lá gbogbo ẹ ló ṣe ẹyọkan ló kọ tí ò ṣe mẹ ẹyọkan òun ni ò ṣe nínú gbogbo àlá tí ọmọkùnrin yẹn láwò àlá tí ò dẹ ṣe mbẹ ní ó ní òun láàlá òun wá rí ìràwọ mọkànlá ìyẹn ni àwọn ẹgbọn ẹ mẹwàá tó wà wájú àti àbúrò ẹyọkan tó kù sẹyìn yẹn ó jẹ mọkànlá ó pè wọn ní ìràwọ ó lóun láàlá ó ní wọn jẹ ìràwọ aláyẹn ò ṣe o kò sẹni tó dìràwọ nínú wọn àbí ẹni mélòó lẹ gbórúkọ ẹ nínú wọn kò sí wọn ò dìràwọ inú ń bí wọn nígbà tó láàlá yẹn àwọn òòràn tí kan wò ó wípé ó mà láàlá pé ìràwọ mà ni wà àwọn òòràn tí ìyẹn ohun tí wọn rántí ni wípé ó sọ pé a tẹríba fóun tẹ bá wá lọ ka ìwé yìí dáadáa ẹ wá rí i pé wọn padà lọ tẹríba fún nílé àjèjì àlá tìyẹn ṣe tí wọn ní ò ṣe àlá pé àtẹríba fún òun ló ń bí wọn nínú wọn ò wá ráyè falẹ̀ mọ́ ti èyí tó sọ wípé ìràwọ̀ ni wá àwọn ò dìràwọ̀ gbogbo ẹni bá ti ń bínú ẹni orí ń kẹ́ ẹ̀yìn náà ti ń bọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ mi ò mọ ẹni tí mò ń bá sọ̀rọ̀ láàrin wa o ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi kan wà bíi tí mò ń bá sọ̀rọ̀ orí òun ni mò ń sọ ń pa ẹ̀ ṣé rí bí gbogbo wa tá a wà níbí báyìí tá a bá péjọpọ̀ tá a láfẹ́ bá ayé ẹni orí tí orí ń kẹ́ tá a láfẹ́ bá ayé ẹ̀ jẹ́ a kàn ń yín gbàdo sẹ́yìn bá ni o má bà jà má bẹni orí ń kẹ́ má bà jà ká má bà rí ẹ bí ẹni bọ́ lọ́hùn jà ìwọ náà torí ń kẹ́ mo lọ́rọ̀ láti sọ fún ẹ o fẹ́ràn ijó ò fẹ́ràn ẹ ò fẹ́ràn ẹbí ò fẹ́ràn ẹ ò náwó sí ọ̀rẹ́ tọwọ́ ẹ náà fẹ́ gbà bọ̀ wọn ò nífẹ̀ẹ́ ó wá ń bá disappointment pàdé ní gbogbo ìgbà ìyẹn ló fi wá ń sunkún báyìí àbí kẹ̀ wọ́n dúnrun mọ́ ẹ ohun tó ò ṣe wọ́n ló ṣe wọ́n tàtì mọ́ mọ́ ẹ wọ́n ṣàṣọ kankan à ń dá òtù wọ́n láwọn dá òtù ọ̀rọ̀ tó o ní tí wọ́n gan mọ̀ pé ò lọ́rọ̀ kankan pé kò síbi tó o tíì dé wọ́n wá ṣáà ń gbọ́ nǹkan tí ò dùn mọ́ ẹ nínú àbí kẹ̀ bóyá orí disappointment kan ni ó wá ń sunkún orí ló gbé ẹ dé àyè tó wà yẹn. Ọ̀rẹ́ mi, orí ti tún lànà míì fún ẹ. Àwọn tó padà lẹ́yìn ẹ yìí, orí ti tún bá ẹ wá àwọn míì, ṣùgbọ́n omi jẹ́ ojú ẹ yóò jẹ́ orí. Omi jẹ́ ojú ẹ, kò jẹ́ kó rí. Nojú ẹnu, kò mọ̀nà ẹ̀pọ̀n. Bó bá fẹ́ràn ijó, tíjó lòun ò fẹ́ràn ẹ, ọmọ mi ò. Yin ijó nù sílẹ̀. Rìn síwájú, Isaac mọ̀ kárí lónìí o. Wọ́n gbẹ̀kàn, ó gbẹ̀kànga yẹn. Wọ́n gbà á lọ́wọ́ ẹ̀. Ó fílẹ̀, ó rìn síwájú, toró mọ̀ pé bá a bá kú, a jẹ ẹran tó ju irin lọ. Ẹni tí ò dẹ̀ kú, òun ló ń nígi obì. Táwọn bá ti fẹ́ràn ẹ níbí yìí, yàgò kò kú òun bẹ̀ o. Kú òun bẹ̀. Ọ̀rọ̀ orí ni mo ti ń sọ o, ni mo ń sọ lọ́wọ́. Mo wá fẹ́ fa àwọn èèyàn mi méjì kan hàn yín. Mo fẹ́ fi wọ́n hàn yín bí orí. Àwọn méjì yìí tí mo fẹ́ fi hàn yìí, wọn èyí ṣe ni tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀. Àwọn méjèèjì jọ ní ìran. Ìran wí pé àwọn ó jẹ́ apostẹ́lì. Wọ́n dẹ̀bẹ̀ sí bá Jésù rìn. Wọ́n ń bá rìn. Màá mú ti ẹnìkan jáde nínú ìwé Jòhánù orí kẹtàlá, John chapter 13. Ká wá wo ẹsẹ̀ 27. Bíbélì wá ní lẹ́yìn òkèlè náà ni Sàtánì wọ inú rẹ̀ lọ. Nítorí náà Jésù wí fún pé ohun tí ìwọ ń ṣe nì yára ṣe kankan. Bóyá ti bá ka verse 26 níbẹ̀, bóyá a lè yí dáadáa. Ó ní nítorí náà Jésù dáhùn pé òun náà ni ẹni tí mo bá fi òkèlè fún nígbà tí mo bá fi fún un. Nígbà tí ó sì fi rún tán, ó fi fún Judas Iscariot ọmọ Simeoni. Sori pé ó ti júwe ẹ̀ bẹ́ẹ̀. Ó wá ní lẹ́yìn òkèlè náà, Sàtánì wá wọ inú Judas lọ bẹ́ẹ̀. Ẹ wá wèsì tí Jésù fún. Ó ní sori ohun tó ń pláàni àti ṣe yẹn. Máa ṣe kankan. Orí ni èṣù wá. Ó fẹ́ ku Judas dànù. Judas jẹ́ number 2 lẹ́yìn Jésù. Number 2 ni Judas jẹ́ o. Lẹ́yìn Jésù. Èṣù wá báyìí láti ku dànù. Jésù dẹ̀ mọ̀. Ó kàn sọ fún Judas bẹ́ẹ̀. Ó ní ṣe orí ohun tó ń ṣe yẹn o. Ó ní múra sí o kó tètè ṣe. Ó ní ṣe kankan. Kí ló dé tí Jésù ò bá wí? Kí ló dé tí Jésù ò tí ò bá jà? Mo ń sọ̀rọ̀ lórí orí. Tún wá wo mábọ̀. Kó tún wá wo Luke chapter 22. Kẹ wá jẹ́ wo ẹsẹ̀ 31 yẹn. Luke chapter 22. Mi ò ní pẹ́ so méjèèjì papọ̀ nsìn. Ẹsẹ̀ 31. Màá wá gbọ́ ò wá tún sọ fún ẹnìkan. Bíbélì ni Olúwa sì wí pé Simeoni. Simeoni. Sáwo Sàtánì fẹ́ láti ní ọ kí ó lè kú ọ bí àlùkámà. Ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ. Kí ìgbàgbọ́ rẹ kí ó má yẹ. Àti ìwọ, nígbà tí ìwọ bá sì yí padà, mú àwọn arákùnrin rẹ ní ọkàn le. Àwọn méjèèjì jọ jẹ́, mo ti ka tẹ̀ẹ̀kan fún yín, Sàtánì wọ ọkàn ẹnìkan. Jésù rí Sàtánì tó wọ ọkàn ẹ. Èsì tí Jésù máa wá fún Judas báyìí ni wípé, sórí n tó ń plan yẹn, n tó wà lọ́kàn yẹn pé tètè ṣe kíákíá. Ìṣù tó fẹ́ lò ẹ yẹn. Tètè jẹ́ olù ẹ kíákíá kó lè kù ẹ dànù. Judas dẹ̀ jẹ́ number 2 nínú ministry yẹn. Accountant ni Judas. Ẹ wá wo Pétérù níbí yìí. Pétérù ò tiẹ̀ mọ̀. Bẹ́sù wọnú ni o, bẹ́sù wọnú o kò tiẹ̀ mọ̀ anything. Jésù gangan fúnra ẹ tún rí. Ó wá ní Simeoni o. Ó ní Pétérù. Pétérù. Èṣù ti wá sí ọ̀dọ̀ mi lánàá. Ó wá tọrọ ẹ. Ó fẹ́ kù ẹ dànù bọ́n ṣe ń ku àlìkámọ̀. Ó ní ṣùgbọ́n mo ti gbàdúrà fún ẹ. Pétérù ò sí ń bẹ̀ ń gbàtán gbàdúrà fún. Orí ó dúó ti ẹnìkan. Orí ó padà lẹ́yìn ẹnìkan. Kórí mi ó mọ̀ padà lẹ́yìn. Ìwọ náà sọ ti ẹ ń bẹ̀ kórí ẹ kó mọ̀ padà lẹ́yìn ẹ mọ̀ báyìí sọ. Orí ni ẹ wá gbọ́ ò kí ni ìnàkí fi ṣorí tọ̀bọ̀ ò ṣe o. Ìyẹnì bá fẹ́ dá Jésù lẹ́bi inú yín. Ẹ máa dá ń bẹ̀. Ṣùgbọ́n àwọn méjèèjì ni omo leyin Jesu boya to ba wa da Jesu lebi won tan to pada wa da Olorun lebi o nigba ti Olorun so wi pe o ni se mo pe omo iya kan na ni Jacob ati Esau ni o ni mo feran Jacob o ni mi o like Esau ki lo tun bayi wa bayi ori ni ibi to bara re nbe yen ore mi ori ma ni ibi temi na bara mi bi ori ni o ori hey ori ni ma wa borija ma binu ori sori eni to nbinu e lowo lowo yen iwo lo ro pe o nbinu si o ori e lo nbinu si akaisi ma ye eniyan to je pe ori lo wa nba aja ki sori ti e lo nba aja o ori eni to nbinu si lo wa nba aja aimaye be o se jawo ninu lile pa enikan o se jawo ninu sise baje eniyan kan o se jawo ninu yinyin mu si eniyan kan ale je joma baba ka joma iya ori le ke akobi ko fa bi keyin sile ori de le le ke akobi keyin ko fa akobi le o de le mu lati ari sheri mathematics olorun mathematics wa ni bi 1 2 3 4 5 6 nigba to de waju oluwa o daru o a le fe ni se akobi abi tele abi kan bi ni kan sa ni meje ni wa abi mejo be nigba ti won ba fe ma dagbere ku laye even nigba tan ba fe be si ni se rere gan o le je lati aarin lo ti ma fa yo ko mi pe o ma be lati akobi o de le be lati akobi ko ti lo mu number 2 ni abi keyin ko mu number 6 ni mu number bẹẹni mathematics ni o daru ọdọ ọlọrun òun nìkan ló mọ bó ṣe ń tun ka ẹ torí àti ìrọlẹ lọlọrun ti ń ka ayé lọ ẹlẹẹkejì ìgbà tí wọn bá fẹ máa jáde kúrò láyé ìyẹn ò túmọ sí pé àkọbí yẹn ló máa kọkọ jáde kúrò láyé ó lè mú látàárín ó lè mú láti ìbẹrẹ ó lè mú láti òpin ó lè mọ orí nìyẹn orí nìkan ló mọ bó ṣe ń tù ú ṣó dẹ wá rí o àyè káyè tó wù kó wára bára ẹ lónìí àyè wá sí ayé ẹni ká má níbì kan tó ń dùn yàn níbìkan ẹni tó ń bájà lọ́wọ́ irun gan ní nǹkan kan tó ń rawọ́ ẹ̀bẹ̀ sọlọ́run tó ń sunkún tí ìwọ kẹ̀ níbẹ̀ ibẹ̀ ò dùn ẹ́ òkun ọlọ́run ló ṣẹ̀dá òkun ọ̀sà ọlọ́run ló ṣẹ̀dá ọ̀sà ìwọ máa wo òkun bẹ́ẹ̀ ọlọ́run bu iyọ̀ sí òkun títí tí iyọ̀ fi já òkun ọ̀sà wà lẹ́gbẹ̀ẹ́ ń bẹ́ẹ̀ ń ráre iyọ̀ káì orí ni àwọn tí mò ń bá sọ̀rọ̀ níbí yìí ẹ máa wo orí máa wá wo òkun gan bókun ṣe ń jan ara ẹ̀ mọ́lẹ̀ èyí tó bá ń rúbọ̀ tá a máa ń lara ẹ̀ mọ́lẹ̀ gbà ọ̀sà sì dúró ń bẹ̀ òun dákẹ́ yé ó nísìnyí orí ni n tó ń ṣe ní òṣì ẹ̀ ẹ jẹ́ ajáwọ́ kù ó ẹ má jẹ́ aboríjà mọ́ ṣe wá rí o finally kí n tó kù òbí yìí o sórí àwọn tí orí máa ń sábà kẹ́ òní àwọn tí ò bá léèyàn mọ́ no wonder tó fi sọ wípé ó ní cast your burden upon him because he cared for you òyìnbó mo sọ ń bẹ̀ yẹn ó ní kó o kó gbogbo àníyàn ẹ lé nítorí tí ó fẹ́ o ṣe kó àníyàn ẹ lé orí o gbọ́ngbà tán máa ń sọ ni wọ́n ní ohun gbogbo lọ́wọ́ orí kó àníyàn ẹ kó o kó lé orí orí ni kàkà tí wàá máa dá mi lẹ́bi orí ni kó o lọ máa bá sọ̀rọ̀ ìyá mi mà kárí lọ́nà ọ̀run lónìí o ó ní ẹni bá lẹ́jọ́ tó fẹ́ẹ́ rò ó ní kó borí ẹ̀ sọ orí ni má béèyàn kankan jà mọ́ má sọ pé kí ni tí lágbájá kan bá sọ pé wàá rí tó dẹ̀ rí òun kọ́ ló fi hàn ẹ́ orí ló jẹ́ kó rí orí ló máa bá sọ̀rọ̀ orí là bá bọ́ káfò ṣàsílẹ̀ gbogbo àwọn èèyàn tí kò ní ẹni lẹ́yìn tí ò sẹ́ni tó ń béèrè wọn tí ò sẹ́ni tó ń sọ pé ń bolo bá dé ń bolo àwọn lórí máa ń la ọ̀nà fún àwọn ni o rí joseph bẹ́ẹ̀ ni wo borí ṣe lànà fún ìwọ wo dáfídì náà bẹ́ẹ̀ lágbo ilé jésì sórí bí orí bó ṣe lànà fún wo sọ́ọ̀lù wo borí bó ṣe lànà fún àwa wọ̀nyí gan tá à ń sọ̀rọ̀ yìí gan bàbá ǹjẹ́ ó nítumọ̀ yín orí ni mo mọ létí mo ti jáde mo mà tara àwọn èèyàn tí mo ti jáde but orí ni orí kò ṣe é bájà o èmi ń sọ fún ẹ bẹ́yẹn o ìwọ tí o dẹ̀ ní disappointment kan mo ti sọ fún ẹ mo ní orí ti sílẹ̀kùn míì lẹ̀ fún ẹ omi jẹ́ ojú ẹ ni ò jẹ́ kó rí o ní ò jẹ́ orí apostle francis Olumide Claudio oruko ti mo nje niyan o emi so wi pe ori ma fori sere o e je apade ni ojo Sunday yi ni Royal Cathedral ka le jo wa gbadura ka de jo yin Olorun mo ki gbogbo eyin ti e n gbo mi o eyin te ni fe mi Olorun a ni fe yin o Olorun a feran yin o ara obirin kan ni mo ti jade ara okunrin kan lemi na ti jade o gbogbo to tara e jade na ma se rere o ba se Olorun e se o o dabo
0: Ǹjẹ́ o fẹ́ òtítọ́? Ọgbọ́ ìmọ̀ ìtọ́ ni ibi tí Ọlọ́run ti ń sọ̀rọ̀. Káàbọ̀ sí The Royal Church of the Wise Assembly. Ọjọ́ kalẹ̀ kàǹkàsí àtàbí olókùn léà after federal government guest college Àkúrẹ́ Owó expressway Àkúrẹ́ come and experience undiluted praise deep word and royal blessing nínú àwọn àlàkalẹ̀ ìsìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ níbi olóòrùn yóò ṣe máa lo bàbá wa nínú olúwa fún ọ apostoli ìrántí hawaii kí ọ rọ́kọ̀ fire apostle francis olúmìdé claudio bàbá ìjà onítùmọ̀ reverend ọmọnì ìlọrẹ àti ọgọ́rọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tún wọn dálẹ̀ pé ìsìn ọjọ́ ológun máa wáyé ní every sunday lago mẹ́sàn-án àárọ̀ sago méjìlá ọ̀sán every tuesday lẹ́kọ̀ọ́ Bíbélì Bible study bẹ̀rẹ̀ lago márùn ìrọ̀lẹ́ títí dago mẹ́fà ìrọ̀lẹ́ every Thursday ni weekly prayer meeting tí a pè ní ìpàdé àdúrà tí Olúwa ni yóò ṣe the will of God must prevail lago mẹ́sàn àárọ̀ títí dago méjìlá ọ̀sán first Friday of every month ní ìṣòro àsọtẹ́lẹ̀ máa ń wáyé aago mọ́kànlá àṣálẹ́ ni àwọn ènìyàn yóò ti bẹ̀rẹ̀ sí ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run ìtàn ayé wọn á dẹ̀ máa yí padà sí rere lẹ́yẹ ọ̀sọ́ka the Royal Church of the Wise Assembly a church of wisdom a church of power a church where destinies are crowned fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ pè sórí 0816305 0610 má kàn bọ̀ nípa Ọlọ́run nìkan wá ní ìrírí ìbápàdé rẹ̀ Jésù Olúwa.
3: Mo ń gbádùn àdàbà.
4: Gbogbo wa là ń gbádùn àdàbà.
5: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí óyá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
6: SELARIE sálárì
5: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì óyá lọ́pìn ìgbìyànjú ẹ sípẹ́ẹ̀lì turmeric
7: TURMERIC
5: ẹ káre pálí ohun ìṣẹ́bẹ̀ Maggi chicken flavour kan fún yín.

wọ yọ mọmọ fọ ọsẹ gọgọgọgọgọ lọdún ipin sí méjì regerege kọjí ìlàjì ìlàkà ti lo lajì lagbára ọlọrun ẹmí rẹ àlà ìkòkùjá mo kí ilé gẹgẹ tó gbà mí fọyín kálẹ ìdẹkù àfọmọ ènìyàn ṣe àkókò jọjọ ṣe rí mo kí ilé mo kí ilé méje méje mo kí ilé mẹjọ mẹjọ mo kí dáadáa ilé gẹgẹ tó gbà mí fọ ìkálẹ ò pàmì sọpájú.

0: mo mo fowo ko egbo mi alafia lo e a mo fowo nu aye lo e a ko do yo agbo mi ko ku tele bi ko ku die ku die si mo be olon lodumo ila le lo alagbara olon pelu ale ko le lo ke bo bururu tura si bi ke oke soro won a lagbara oko ke abale olon kan temi la ki yemi mai ke about lacking gbadun lejo mejo mejo along the kada abale te pade lale emi lo mo la mo kan ma mo be sari mo sisi lo ba mo be se ko mo tu jogun o do kan di jogun lo gogo gali gali dinan ija mo ti do ma re mo mu tu ija le ki bojo yele yele ko ye gun mo kin daada igba mi do tun donald ojo bangbola lejo bi aina mo ri le facebook ko kan abale ra subu danu onu kan fe danu ra dalu mo kin daada jaro de ti ta america ti fugent ke to bere le pere o
1: se lati bere pepe lawon baba nla wa tin fi ewe ati egbo dabira to sin je fun won ni gbogbo ona lati ma wa je ki ogun awon baba nla wa yi parun la se gbodo samule lona igbalode se ni moju ogun ni pobi nire nje ti gbo nipa AAT Trado Medical and Natural Health Clinic ile isegun ibile to wa ni number 73 osinle quarters legbe ibo church akure ni pele ondo dibi ti won tin se toju ti won sin po ogun ibile po lona igbalode ohun ni ruru ona bayo lati koju opolopo ogun tin ja idalaye se o ti sare sare o dabi eni pe ko si ona ba yo fun omo gbianju lati se abewu si AAT Trado Medical and Natural Health Clinic to wa ni number 73 osinle quarters legbe ibo church PO box 1585 akure ni pele ondo fun alaye siwaju si e pe adebayo samuel sori 08034447184 08034447184 tabi ke lo sori ero kayelu jara won www.agbamiayetrado.com AAT Trado Medical and Natural Health Clinic ibi ta tin fewe atego dabira bi tatijo
2: ọ̀rẹ́ mi owó lè fàárí ibo ló ti ṣe fàájì lẹ́rùn jọ́mẹ́ ta kojú rẹ̀ dán yàtọ̀.
3: fújẹ́ǹtò tẹ ní ibùdó fàájì mi lásìkò yìí. Fast food ń bẹ lóríṣiríṣi. Ọtí ẹlẹ́rìí dòdò ti lẹ̀yẹ àti tòkè òkun fún gbogbo àwọn tó gbáláfẹ́. Gbogbo ìgbàlọ́ ti tutù yìn. Débẹ̀ kó dasọ́fù gẹ̀ẹ́rẹ̀gẹ̀. Yàrá ọlọ́yẹ tó tutù dódóódó. Súyà, àsun, ẹja odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àyè tún bẹ fún ayẹyẹ ọjọ́ ìbí get together tàbí societal meeting. Swimming pool side wọ́n gba yìí ó tún gbáláfẹ́. Níbẹ̀ lèmi àtàwọn ọ̀rẹ́ mi ń lọ láti lọ ṣe fàájì lóòrèkóòrè. Bákan náà, fújẹ́ tòtẹ́ tún nílé pé fújẹ́ tọ́lángàz. Mítà wọn pé pérépéré 24/7 nílé pé wọ́n fi ń ṣí. Pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí yóò máa fẹ̀rín àtọ̀yàyà kí yín káàbọ̀. Bó ṣe ti vehicle alignment. Ẹ máa bọ̀ ní fújẹ́ǹtì ọ̀la gas. Ara ọ̀tọ̀ gan ni car wash wà. Abala ọ̀tọ̀ ni fújẹ́ǹtì cookie gas náà tún wà nbẹ̀. Ní laundry department tí wọ́n eléyìí ń ṣe bẹ́ẹ̀ ó kà màmá.
2: Jàre ibo ladres ni o.
3: Fújẹ́ǹtì ọ̀tọ̀ wà ní kilometer 26 Iléṣẹ́ Àkúrẹ́ Express Road. Ládojúkọ Road Safety Laramọ̀kì nípínlẹ̀ Ondo. Nọ́mbà wọn náà lélẹ̀ yìí
0: 02385028 02385028 Fujento Tech Nibelalo Number Corridor 80 Tarumedica Kelly 73 Number 73 Oshile Quarters Lakureli 08034447184 Lere kan si 08034447184 Te Fujent Hotel 08123 85028 Let us see 08123 85028 mo ki eyo dada lagba olohun ko ti re ko pe laye to we ni mo mo se sara oku mo ki dada fo iku gbadun lebe mo ki ba na mo ki ke te omo olojo bi osu yi mo ki dada fo okorin an ba le o gba odun odun kon ni mi ni a ti pupo odun laye o mo ki dada jo wa mi si waju

0: of all flesh. Ọlọ́run gbogbo ara ńlá kò rí àgbàyanu àdúrà lágbára ńlá lọ́jọ́ mẹ́ta. Tí mo ní bọ́ lọ́wọ́ gbogbo ogun aborí kankan kì í gbọ́ kì í gbà. 3 days of operation dealing with stubborn problems and medical outreach. If you are facing stubborn challenges that refuse to go, if your health, your peace, or your progress is under pressure, this is your moment. Ilé ìjọsìn Divine Life Prayer Gathering Ministry. Tẹ́pẹ́pẹ́ àgbàyanu àdúrà tí ó wáyé ní June 30 to July 2, 2026. Medical outreach yóò wáyé láago 7 to 9 àárọ̀. Ìsọjí alágbára máa wáyé láago 4 to 7 àṣálẹ́. Ministering is Prophet C.O. Prayer. Come and experience healing, restoration, and divine intervention. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ látọwọ́ Ọlọ́run gbogbo ẹran ara. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ìpàdé di Gadsden Junction along Ado Road, Àkúrẹ́. Ìforúkọsílẹ̀ fẹ́tò lera ofe yo wa yin June 30 fun alaye lekunrere 0705 898 8508. Titi aye Jesu Nloluwa.
1: Ṣé ń gbádùn àdàbà?
2: Mò ń gbádùn àdàbà.
3: Mò ń gbádùn àdàbà.
4: Mò ń gbádùn àdàbà.
5: Mò ń gbádùn àdàbà.
6: Gbogbo wa la ń gbádùn àdàbà.
7: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Chai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kan lẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ẹra ti ẹ̀kọ́ sùn lọ. Ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbẹ́ pá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí ó máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú 24 tí ò bá ṣiṣẹ́ ò fún òtúfẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kẹrẹ wà. Bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
8: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, ti gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kan sí mi.
9: Nílé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
8: Fóònù nọmba mi 08164122777. Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀ mi ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogúnrò bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó 2, 3, 4, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá. Bàbá kẹrẹ wà.
9: Kàn sí mi ní ilé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
8: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gun lá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
4: 08164122777.
8: Bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì, ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à pè ní carburetor ti carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ló máa ń fa kí carburetor má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n ti ẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa kàn sí mi.
4: Bàbá ń gana bàbá kéré wà.
9: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
8: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe wọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
4: Phone number mi 08164122777.
8: Àgbo Márúgbó Takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ aṣiṣẹ́ tí oògùn bá tán á tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ kàn sí mi.
9: Ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
4: Bàbá ń gana bàbá kéré wà. Phone number mi 08164122777 08164122777.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: SELARIE sálárì.
1: Bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa. Olùyípadà ayọ̀.
10: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
11: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
10: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
11: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
10: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
11: Me and Maggi,
10: so good together.
12: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kon sun lo ni
13: aba ayo ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afo gede gede do ti ara danu logo lomo kòrí agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamission gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
10: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
11: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
10: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
11: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
10: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
11: Me and Maggi,
10: so good together.
14: O jaja mo
15: níbi tí ilé ìtajà supermarket ti ń milẹ̀ títí
14: táwọn nǹkan pàtàkì nǹkan mèremère nǹkan ìgbàládùn àti pọ̀pọ̀ ṣinṣin yugbanyugba tó romi ni ẹlẹjọlọ fún kalẹ̀ sí
15: àǹfààní ńlá pọ̀ fáwọn tó bá wọlé sí o jaja mo
14: tó kalẹ̀ sí o jaja park
15: ní dojúkọ fidelity bank
14: alágbàká àkúrẹ́
15: supermarket wa kún fọ́fọ́ fáwọn nǹkan èlò nílé
14: ibi iṣẹ́
15: nílé ìdáná àti lọ́fíìsì
14: ẹ tún wá wò
15: ẹ máa béèrè fún o jaja bread
14: tedro
15: meat pie
14: chicken pie
15: buns
14: àtàwọn nǹkan jíjẹ bẹ́ẹ̀ tẹ́rù ja e pe gbogbo elerin dodo ati wine atawon kan mimu leta lagolo ni toni gba toni ye fun e ilu rosho mu lodo wa ile ko cinema ati yara hotel wa pelu aye sere awon mode gbaye pupo ojojumo lo nda bi oja to nro keke to se menge menge ti won tun wa o 25% discount ori gbogbo nte ba ra nbe lojojo friday to de ti bere baye titi dosu to nbo saye de ru tabi baranda lawon odo ati wa oya eyin de gbera ke ma bo ni ojajamo ojajamo
3: Guy, why you didn't smile like this? Waiting happen.
16: Cause I don't win trip to go abroad.
17: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
18: Ọlọ́run alágbára tún fẹ́ jẹ́rìí ara rẹ̀. Bó ti ń ṣe nígbà wọn ni ní ìpàdé àdúrà. Hours of Mercy tí ó wáyé lọ́jọ́ Saturday yìí, 27 June, láago mẹ́wàá àárọ̀ sí mẹ́ta ọ̀sán ní Fruit of Faith Ministry, Wonder City, kilometer 5 Ondo Road, Àkúrẹ́. Alágbára ni Ọlọ́run ni ẹṣin ọ̀rọ̀ tọ̀tẹ̀ yìí. Ọlọ́run tó gbé ọ̀run dúró láì ní pílà. Alágbára ni Ọlọ́run tó dá ènìyàn láwòrán ara ẹ̀. Alágbára ni Ọlọ́run tó fi ẹgbẹ́ ilẹ̀ dá ènìyàn. Alágbára ni Ọlọ́run tó sòkú dala àyè ṣàgàndọ́lọ́mọ. Alágbára ni ìlótukù tí ò lè ṣe àgàn kí ló yà àgàn ọmọ ni tàbí ohun rere o ṣetán láti nu omi jẹ́ ẹnu máa bọ̀ lọ́jọ́ Saturday 27 June 2026 láago mẹ́wàá sí mẹ́ta ọ̀sán ní Fruit of Faith Ministry Wonder City kilometer 5 Ondo Road Àkúrẹ́ ìránṣẹ́ Ọlọ́run Apostle Prophet Jimmy John Oyedotun Grand JP Baba Wonder Aṣẹ́ kìkì ọ̀rọ̀ yóò wà ń kalẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n fọgun ayé tiẹ̀ ṣe Division of Labour ọ̀pọ̀ àwọn olóyè mi pẹ̀lú FFM Esquire yóò wà ń kalẹ̀ láti fi orin fawọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ wá tiẹ̀ ò ní ṣòro ṣe torí pé alágbára ni Ọlọ́run.

0: ọkùnrin mọ ìdí àìgbà tuntun àkúrẹ.
1: I'm president of National Christian Women Association of Nigeria.
0: Ní ìdáyé wọn.
1: Ẹni tí Abilọ́jọ́bọ̀ ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún 1943.
0: Lẹ́yìn iṣẹ́ ìríjú wọn sí Ọlọ́run àti sí àwọn ènìyàn.
1: Angela Abasọ́fẹ́lẹ́lẹ́ gbé gègé lọ́jọ́bọ̀ ọjọ́ kejìlá oṣù kẹta 2023.
0: Yẹ́wọ́ fi àbọ̀ sí Bassey Vet Center àpópónà iléeṣẹ́ ọ̀wọ̀ Àkúrẹ́.
1: Níbi tí ayé ìgbàlejò yóò ti ṣẹlẹ̀.
0: Súnre o.
1: Venerable FT Akérèlé àti Pastor Gbéyèga Akérèlé ni olùkéde lórúkọ ẹbí.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: So things don't easy for Nigeria now.

0: Our office day for Danco Plaza, Adilosun, beside Olumoto's, opposite Maria Azomta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State, or Green Green House on top, 0707-484-3351.
1: Àpapọ̀ ẹgbẹ́ ìdàgbàsókè ìlú Ekinyàde tí a mọ̀ sí EACDA ló ní kí a kéde Ekinyàde Dèkì ọdún yìí tí yóò wáyé ní ọjọ́ 27 oṣù kẹfà ọdún 2026 lórí pápá ìṣeré VHS Ekinyàde ní dédé aago 10 òwúrọ̀. Àwọn alága ọjọ́ náà ni Aṣíwájú Prince Dr. Ọlátúnjí Olúsọjí àti Dr. Hadiza Bala Usman. Ayẹyẹ Ekinyàde Dèkì 2026 yóò wáyé pẹ̀lú ètò ìkówójọ oní 750 million naira fún ìdàgbàsókè ìlú. Olùkówójọ àgbà ni Right Honourable Abdul Ibrahim Halima. Gómìnà ti a nípínlẹ̀ Kogi ni àlejò àgbà ọjọ́ náà, His Excellency Usman Ahmed Ododo. Àwọn olùgbàlejò ọjọ́ náà ni Principal Bajide Kolade Òsítọ́jú, Elder Dende Tóyìn Kọ́mọláfẹ́, EACDA National President, àti Honourable James Abiodun Faleke. Nígbàtí Kábíyèsí His Royal Majesty Olu Anthony Bámigbáyé Ìdòwú CON Olúàdé ìlú Ìkìnàdé yóò máa gba àlejò lọ́balọ́ba. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0802-342-9283 àti 0806-974-9874. Pastor Emmanuel Ogunbuye, alukoro ẹgbẹ́ ìdàgbàsókè ìlú Ìkìnàdé EACDA ló ní kí a kéde.

0: sẹpẹ tẹwutẹ lahan nọ ladanu babe wonje leda masiri nọgẹgun ọna talake sọ baba sọrọ nipa kalewe ategbo fi sitọju eyikeyi aisan arun atari ara tọbanba ni farafira bi ọfara loniruuru ọna ewe ategbo wun ilana ta fi sitọju ẹni ti fẹ bẹ banjọ lẹnu nbẹ lọwọ babe wonje leda masiri ti o si dupẹ lọdọ ọlọrun to n talafia pipe ori ẹni ọmọ gbaye ki emi ẹni ọmọ jalẹ waku ogooru wagbọn ọrẹlẹ bari tobi dori aisan di ori ni wọn tọju lọdọ wọn bẹẹ gẹlẹ ni wọn tun ma aisan gbara dalẹ ti o si ni siru onitọhun mọ bakanna awọn tun ba ni bẹlọn lori asin ajẹ lori isẹ yòówù tẹdà báyà láyò tí ń ṣe tẹyìn ó sì máa ta warawara iṣẹ tiẹ ni ọlọdẹdẹ àbí wọn ti da òkúta sọjà rẹ gbéra ńlẹ yọjú sí bàbá ewéńjẹ ẹlẹdàá máa ṣírí.
1: bàbá wa ló kò pẹ́nà márosẹ̀ bìíní sí ọ̀rẹ́ lẹ́gbẹ̀ẹ́ anchor sawmill ọmọtọ́ṣọ́ nípínlẹ̀ ondo.
0: telephone 08065745041 tàbí 09055609849. bàbá ewéńjẹ ẹlẹdàá máa ṣírí àgbọ̀jẹ oníṣègùn ìpínlẹ̀ tó mojú ewé àtẹgbò bí ọkàn ṣe mojú ada.
2: Ẹ̀káàbọ̀ sóyè àkànṣe ètò eléyìí tẹ́ ń gbọ́ lọ́wọ́ yìí eléyìí tí bàbá ìwé ń jẹ́ ẹlẹ́dàá máa ṣírí tí wọ́n ṣòrí gbọ̀wọ́ ẹ̀ gbogbo òbí tó ń gbọ́ mi lálẹ́ yìí dákun mọ́ fi ọwọ́ yorùbá kẹ́ mú ọ̀rọ̀ ọmọ rẹ mọ́ fi ọ̀rọ̀ ọmọ rẹ játa ó ṣe pàtàkì ó ṣe kókó gbogbo òbí tó ń gbọ́ mi lálẹ́ yìí gbogbo ẹ̀yìn òbí yìí ẹ jókòó lẹ̀ ẹ́ sì jẹun ọmọ nígbà tó ń jí ọmọ bá jìnnà tán akókóró ní múyín lẹ́nu lágbára ọlọ́run ọba ikú òjijì ọmọ parapa agun kò ní dẹ́mi yín légbodò láṣìṣe ọlọ́run olódùmarè. bàbá ìwé ń jẹ́ ní kí n sọ fún ọ wípé fọ́kàn balẹ̀ àdúrà ń gbà o àdúrà ń gbà tí o bá gbé ìgbésẹ̀ tó o bá dé ìṣòro tí ń ṣe ọ má gbó ara tó o bá dé ogun mára àdúrà rẹ ó padà gbà wọ́n ní sọ fún ọ wípé ewé ń jẹ́ egbò ń jẹ́ ewé ń jẹ́ egbò sì ń jẹ́ torí pé ọlọ́run ti fàṣẹ sára ewé àti egbò o gbọ́ ìwọ ni kò mọ̀ díẹ̀ àìlera yìí má gbó ara kò mọ̀ jẹ́ kó gbẹ̀mí rẹ lójijì ìwọ gan tó jẹ́ pé kì í ṣe kó bóyá o ní àìlera ṣùgbọ́n tó máa ń kó fìrí lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ó dà pé ẹ̀gbò yín fọ nǹkan báyìí ìwọ náà lọ yọjú sí bàbá ẹgbẹ́ oúnjẹ ẹlẹ́dàá màṣírí wọ́n lè sọ àwọn nǹkan míì tó lè máa lò tí ó máa jẹ́ kí ara rẹ̀ máa tàbí ìlépé tó jẹ́ pé gbogbo ìgbà pírí báyìí náà ni ológo jí náà ni ọ̀rọ̀ rẹ̀ ó máa bá dé tó máa ta pọ́npọ́n sórí démi mọ́ra panumọ́ lórí mi má sọ̀rọ̀ mi síta kí n pa ó jẹ́jẹ́ lórúkọ táìsàn jẹ́ tú àṣírí mi síta kẹ́gbàjarì mi síta kí n fi ọ́lẹ̀ òun náà lóríkì rẹ̀ má jẹ́ káìsàn ó pa ọ́ má jẹ́ káìsàn ó ràn lọ sọ́run àsàǹtẹ̀ lójijì ògo tó gbé wáyé yìí ìwọ náà lórí ògo rẹ̀ lágbára ọlọ́run olódùmarè kí ló ṣe ọ́ lágọ̀ọ́ ara bó bá rìn díẹ̀ báyìí yóò máa rí ọ dẹ yóò rí ọ dẹ ẹ ń wojú olúwa fún ọmọ pé ọlọ́run ọjọ́ wo làwọn náà ó tó lọ́mọ ọlọ́run ní sọmọ o ṣùgbọ́n ẹ̀dá máa gbìyànjú torí pé ó ṣeéṣe kó jẹ́ pé àwọn nǹkan kan wà tí ń bẹ lágbo ara ẹ̀yìn méjèèjì gẹ́gẹ́ bíi tọkọ-tìyàwó tó ń ṣe àdínàgbò òkú fún ọmọ tó yẹ kó wá ìgbésẹ̀lẹ́gbẹ̀ẹ́ o kí lẹ́yìn ti rí lágọ̀ọ́ ara bóyá ẹ ti lọ ṣàyẹ̀wò tá a sọ pé nǹkan báyìí náà ló ṣe ń lágọ̀ọ́ ara ẹgbẹ́ ìgbésẹ̀ láti fòpin sí àìlera òun lágọ̀ọ́ ara pẹ̀lú ṣíṣe àmúlẹ̀wí àti egbò bó o bá ti lọ sí wa tó lọ sẹ́yìn tó dàbí pé kò sọ́nà àbáyọ gbìyànjú ewé àti egbò tó o bá ti wá gbìyànjú ewé àti egbò tó dàbí pé o ti rọ́nà àbáyọ náà má sinmi ẹ̀dọ̀ má sinmi torí wípé o tí ìbaláwòrì tiẹ̀ pàdé ni wọ́n ní orí tí ó gbeni náà ni máa gbé aláwòrì kò ní nígbà tó o sì wá ti lórí ọ̀fẹ́ láti gbọ́ ètò yìí fún tòní kò wá nídìí bí ìwọ ni kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n ókú nìbárò o tí ìdẹ́bọ̀ stọ̀pù bí tó ń lọ ni níbi tó ṣe pé àwọn kan wà lánàá tí wọ́n ti sọ̀rọ̀ tínú wípé kò sọ́nà àbáyọ fún àwọn ọmọ pé àwọn ò lè díbọ́ lọ́mọ pé àwọn ò lè lọ́mọ láyé mọ́ tí wọ́n ti gba kámú lójijì tí wọ́n sì wá padà díbọ́ lọ́mọ pé táwọn náà dẹ́ńtà ń bá ya ayọmọ tá à ń kí wọn kú ìwú ọmọ tánbìkì ní tánbìkèjì ó ṣeéṣe kó jẹ́ pé kòkòrò kan ní ń bẹ lágọ̀ọ́ ara tó ń ṣàdínàgbò òkú fún àti lóyún gẹ́gẹ́ bí obìnrin àbí bóyá ara ọkùnrin nìṣòro wà ìgbésẹ̀ náà là á gbé ojú rí orí náà ka báìbù ojú rí orí náà kàwé dáadáa gbégbèsè ona ba yo nbe ti wonu o si dina kiriri dada atelese aka ogogo bo ba ni die ba o ma laagun ni ara riro nti en gogo gba ara riro ise riro ko ma ti sise die ba gogo aro mo ro yo wa ma re o de yo ma re o de igbese ni ona ba yo nbe o mo kan gba ka mu pe e boya bo se ma ba lo na leleyi mo wo pe a abi bi se ma sele ninu ran wa na lele iro mo gba ka mu to ba sele ninu ran ti yin be abo sele laarin awon omo iya re ti ele yato to ba gbe igbese ologbon keyan wa so pe o si wa ninu ran awon abo si wa ninu malebi awon ko ni boyo si tin ta won na lo nta ohun bi wo ba gbe igbese pe o si ogboda ta o so pada yago fun oni ti o si opin ya pelu re ti won o si di olola to dolor laye oya eyin obi esun mo bi ke sare wa gbo ke sare wa gbo ara mere kan o na lo mo ke gba jari to niya won se fe si omo oni suta gogo eyin obi te n gbo mi loni e jere omo o e ni sukuri awon omo yin lagbara olohun olodumare ara benrin o jiseji ya lori omo nigba to ati oko re nbo ninu rin ajo ti won se gege bi loko laya lati bere pepe olohun ki awon mejeje sugbon owo oko o na loji sowo daada nigba to sa kan ninu rin ajo ta won ma ndagba bo o na lo di pe lojiji loko ba bere si ni ibasepo pelu awon olori lulu legbe ogire iyan abeleja yan oloyibo so pe side chick en ka la mole oko bere si yanle o bere si gbe awon omo ge oloju wa se oloju command o bere si gbe won kaakire opolopo ogba ni yawo re ma saroye pe oko mi kilo de gba o lo wa bere ori nkan bayi oko mo so pe ohun o se ojojo kan lo di pe arakunrin yo ti wa gbe okan lara awon alere o gbe wale nigba to ti funra si pe yawo on ti jade eyin ko yi aje ojo na ni oketere o pada boru ojo na lasiri otu pe looto na ni se iyawo wale lati shop bi to ti ntaja to ti ndindundu ni yawo ti ni ko nsare wale lo ba ka arabirin yi to nti oko re ibi ti won ti sere yin oke yin ninu ile o lagba arabirin ibanu je o ni oba le mi o si lo se kini yi won fi mi le kini kan jaru ki wa ni se wo jo take e se mi o toju erin na kini kan lo ba da gugu eru ibi ti mo nlo kan ibi ti mo nlo si jin ibi ti mo nlo si jin e ko gbo lori eto yi loni se agbara olohun ti eni pe ko tete bele je o ni ibi ti mo nlo gaga so gbagbo pe baba ewe nje leda mashuri na lo se oni gbo owo eto yi baba ewe nje leda mashiri won ba ni be lohun won ba ni se gbianju lori lilo wi ati ego fun itoju ailera lagu ara gbogbo ti

0: Rìsẹ́pẹ́ tẹ̀wùtẹ̀wù láhàn náà la dànù. Bàbá owó ń jẹ́ ẹlẹ́dàá mà sí. Lọ̀gẹ́gun ọ̀nà àtàlákẹ́ sọ. Bàbá ń sọ̀rọ̀ nípa kálórí àtẹ̀gbò fi ṣètọ́jú èyíkéyìí àìsàn. Àrùn àtàrí ara tó bá ń bá ní farafinra. Bí ọ̀fà ara lónírúurú ọ̀nà. Ewé àtẹ̀gbò òun ìlànà. Ta fi ṣètọ́jú ẹni tí irúfẹ́ bẹ́ẹ̀ bá ń yọ lẹ́nu ń bẹ lọ́wọ́ bàbá owó ń jẹ́ ẹlẹ́dàá mà sí. Tí ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń ta àlàáfíà pípé. Orí ẹni ọmọ gbáyé. Kí èmi ẹni ọmọ jálẹ̀. Wá kú ògún òru wá gbọ̀n ọ̀rẹ̀lẹ̀. Bari tó fi dórí àìsàn ọdẹ orí ni wọ́n ń tọ́jú lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún máa ìsan gbára dálẹ̀ tí ò sì ní ṣerú onítọ̀hún mọ́. Bákan náà wọ́n tún bá ní bẹ́lọ́n lórí asínà jẹ́ lórí iṣẹ́ yòówù ìtajà báyàn láyò tí sẹ́tẹ́ yóò sì máa ta wàràwàrà. Iṣẹ́ tí ẹni ọ̀lọ́dẹ́dẹ́ àbí wọ́n ti da òkúta sọ́jà rẹ̀. Gbéra ńlẹ̀ yọjú sí bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa ṣeré.
1: Bàbá wà lópópónà márosẹ̀ Bìní sí ọ̀rẹ́. Lẹ́gbẹ̀ẹ́ Anchor Sawmill Ọmọ́tọ́ṣọ́ nípínlẹ̀ Ondo.
0: Telephone 08065 745 0041 tàbí 09055

àwọn àgbà bọ̀ wọ́n ní ohun awo lo ṣó ohun awo lọ̀ràn ohun awo tún ni àṣẹ báwo bá wí ohun awo àṣẹ báwo sì wí ohun awo àṣẹ náà ni àdífá fún ewé gbèmí tí ń ṣe ọmọ àwàlàwélé wọ́n pariwo rẹ̀ láyé wọ́n pòkìkì rẹ̀ lọ́rùn wọ́n ní ẹṣẹ́ kìí ṣẹ́gun ẹgbà kìí gbàlẹ̀kẹ̀ àwọn ìyá mi ò ṣòro nìga wọ́n ní ayọ́gẹ́lẹ́ wọlé lóko tá à ń pè fá alátànkánlẹ̀ ìjà lóko tá à ń pè ṣù ọ̀dàrà mo jápa mo játa gbangba ọmọdé òní morúkọ ọlẹ̀ kó ṣàdúrà kó má rí bẹ́ẹ̀ gbogbo èyí a bá sọ lórí ètò yìí té báyìí làró mú aṣọ yóò sì rí bẹ́ẹ̀.

Akọ̀rí àdìtú Olúdọ́là ta mú wá láṣàlẹ̀ òun ló dá lórí ìmọ́lẹ̀ àti òkùnkùn. Ìmọ́lẹ̀ àti òkùnkùn. Kí ni ìmọ́lẹ̀, kí ni òkùnkùn? Ìyàtọ̀ wo ni ń bẹ láàrin wọn? Ó pẹ́tẹ̀ tí ń gbọ́ ìmọ́lẹ̀ sí gbọ́ òkùnkùn. Àṣírí wo ló pamọ́ sábẹ́ ìmọ́lẹ̀ àti òkùnkùn gan? Ìmọ́lẹ̀ àti òkùnkùn. Bẹ́ẹ̀ bá gbàgbé, lórí àdìtú Olúdọ́là yìí, nígbà kan a sọ̀rọ̀ nípa ọ̀sán àti òru. Bẹ́ẹ̀ bá rántí, lọ́jọ́ tó ti pẹ́, ìwádìí ìjìnlẹ̀ tá a ṣe, ó fẹ́ fara pẹ́ ìta fẹ́ sọ lónìí. Ìmọ́lẹ̀ àti òkùnkùn. Tí ẹ wọ́n bá bí ọ́ ìwọ tó ń gbọ́ mi láṣàlẹ̀ yìí pé èwo la gbà nínú ìmọ́lẹ̀ àti òkùnkùn? Tí wọ́n bá bí ọ́, kí ló sọ? Ohun tí mo fẹ́ kí takọtabo wa mọ̀ láṣàlẹ̀ yìí ni pé gbọ́ o, bá a fẹ́ bá a kọ̀, ọ̀kan ju ọ̀kan lọ. Òkùnkùn kìí ṣẹgbẹ́ ìmọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni òkùnkùn kìí ṣẹgbẹ́ ìmọ́lẹ̀. Òkùnkùn ti wà kí ìmọ́lẹ̀ ò tó dé. Àríkànú ìwé Genesis orí kìíní ẹsẹ̀ ìkejì àti ìkẹta, ó ní ayé sì wà ní jújù, ó sì ṣófo. Òkùnkùn sì wà lójú ibú, ẹ̀mí Ọlọ́run sì ń rá bàbàbà lójú omi. Lẹ́yìn èyí, Ọlọ́run sì wí pé kí ìmọ́lẹ̀ ó wà. Wọ́n ní ìmọ́lẹ̀ sì wà, tó túmọ̀ sí wí pé láti inú òkùnkùn láti mú ìmọ́lẹ̀ jáde. Òkùnkùn la kọ́kọ́ rí ká tó rí ìmọ́lẹ̀. Kọ́mọ tuntun ó tó jáde nínú aláboyún, inú òkùnkùn bírímù bírímù ló ti jáde wá fojú kan ìmọ́lẹ̀ ilé ayé. Omi la kọ́kọ́ tẹ̀ ká tó tẹyan rìn. Òkùnkùn láàrin ká tó rin ìmọ́lẹ̀. Ìgbàgbọ́ àwa ọmọ Yorùbá, àwa ẹ̀dá ni pé bíná bá wọlé sínú òkùnkùn, wọ́n ní òkùnkùn a sì paradà á di ìmọ́lẹ̀. Bẹ́ẹ̀ kúkú ló ṣe rí, kò sí rọ́mbẹ̀. Àmọ́ àǹfààní wà fún àwa ọmọ ẹ̀dá láti ṣe nǹkan ìmọ́lẹ̀ nínú òkùnkùn. Àǹfààní wà fún ọmọ ènìyàn láti ṣe nǹkan òkùnkùn nínú ìmọ́lẹ̀. Bí báwo gan là ń sọ, ọ̀rọ̀ ló ń bọ̀rọ̀ bọ̀ ẹ̀jẹ̀ ń dátọ́.

ò bá pẹ̀dẹ̀ ara. Wọ́n ní nínú ìkòkò dúdú ni ẹ̀kọ́ funfun ti ń jáde. Látinú òkùnkùn ni ìmọ́lẹ̀ ti ṣàn wá bí mo ti sọ lẹ́ẹ̀kan. Nínú gbogbo ìgbàgbọ́ ẹ̀ka àwọn ìjọ lẹ́ka ǹjẹ̀ka. Ìjọ kan wà a máa ń pe àbẹ́là ní ìmọ́lẹ̀. Àbẹ́là tá à ń sọ yìí lóòótọ́ bá a bá tàn nínú òkùnkùn ó di dandan kí ìmọ́lẹ̀ ò wá. Àwọn ọmọ ènìyàn a sì máa fi àbẹ́là tá a pè ní ìmọ́lẹ̀ yìí wọ́n a máa fi ṣe àdúrà dáadáa fúnra wọn. A lè gbọ́ pé fún àdúrà ìṣẹ́gun tá a ṣe yìí gbìyànjú kó ní ìmọ́lẹ̀ mẹ́ta àbẹ́là nu ìdá mẹ́ta mọ̀rìwọ̀ ọ̀pẹ nu. Wọ́n tún lè sọ pé kó ní omi agbára omi àgbọ́nu omi àjípọn omi tá a pọn dàjí láì sọ̀rọ̀. Wọ́n lè sọ pé kó tiẹ̀ níwẹ̀ àìfọ̀ ìwẹ̀ tó wẹ̀ tó bá àyàn kankan sọ̀rọ̀ nu kò bá rèyìn ó pàtẹ́wọ́ ni. Mo kí àwọn olú ìjọ mímọ́ lásìkò tá à ń sọ̀rọ̀ yìí ẹ̀kú kalẹ̀. Ṣé ẹ rí iṣẹ́ ìṣẹ́gun tá a kà á lẹ́wọ̀n yìí? Iṣẹ́ ìṣẹ́gun tá a kà á lẹ́wọ̀n yìí tá a nílò àbẹ́là sí ìjẹ́ ẹ mọ̀ pé àbẹ́là tá a pè ní ìmọ́lẹ̀ yìí bí ọmọ ènìyàn bá ṣe fẹ́ bọ́n ṣe ń túlé ayé ṣe náà náà ṣe lè fi balẹ̀ ayé jẹ́ wọ́n lè lo àbẹ́là yìí láti túlé ayé ṣe wọ́n tún lè fi ba nǹkan jẹ́. Ẹ má jẹ́ ń sọ jù báhùn oríṣiríṣi àbẹ́là níbẹ̀ o wọ́n ń pe àwọn àbẹ́là kan ní wòlílà kan dù ẹ wo ẹ já kúrò ń bẹ̀ ògo ni fún ọlọ́run lókè ọ.

ẹ wo ọmọ ènìyàn pẹ̀lú discovery oríṣiríṣi bí ibi ṣe ń bẹnu re bẹ́ẹ̀ náà ni re ń bẹnu bi ènìyàn tí tó ń ṣe iṣẹ́ ọwọ́ aṣẹ̀dá ló ní ìmọ́lẹ̀ àwa ènìyàn kan náà ló tún ni ohun tá à ń pè ní òkùnkùn kì í ṣe ìgbà tí a bá tan iná sí àyíká ọmọ ènìyàn nìkan ni à ń pè ní ìmọ́lẹ̀ kì í sì ṣe ìgbà tí a bá paná níbi tí òkùnkùn ṣú sí nìkan là ń pè ní òkùnkùn ìwà òun iṣẹ́ ọwọ́ èmi àti ìwọ tó ń gbọ́ mi lásìkò yìí òun ló ń pète ìmọ́lẹ̀ tó sì ń pète òkùnkùn ilé ayé tá a wà yìí ó dà béèyàn méjì bá ní ẹ̀tanú síra wọn nínú ilé ìjọsìn ọlọ́run tí wọ́n bára wọn lòdì wọ́n sì wà ń ṣọ́ọ̀ṣì àbí mọ́ṣáláṣí kan tí wọ́n sì ń pète ìkà síra wọn ṣùgbọ́n tí wọ́n ń fojú bára wọn ṣe wọ́n sì jọ ń ṣe àdúrà papọ̀ ṣé wọn ò fẹ́ràn ara wọn ni a mọ̀ pé wọn ò fẹ́ràn ara wọn bí ète ìbànújẹ́ bá wá ṣe èṣì wáyé látọ̀dọ̀ ẹnìkan sẹ́nìkan òun là ń pè ní òkùnkùn nínú ìmọ́lẹ̀ ṣùgbọ́n bí a bá sáré gbàmígbàmí dé ọ̀dọ̀ àwọn àgbà ẹ wá sọ́dọ̀ babaláwo torí ẹni òkùnkùn lẹ̀ ń pè wọ́n bóyá ohun tí onítọ̀hún bá wá la ẹbọ lọ wọ́n bá rú odindi ẹran wọ́n rú kí odindi èèyàn kó má baà kú wọ́n bá rú ẹbọ ìyá yéṣì gbá irú ẹni bẹ́ẹ̀ ò sì kú èyí là ń pè ní iṣẹ́ ìmọ́lẹ̀ iṣẹ́ ìmọ́lẹ̀ làwọn àgbààgbà ṣeun ṣùgbọ́n nínú òkùnkùn ló ti wáyé ìmọ́lẹ̀ nínú òkùnkùn là ń perú èyí ẹ ti wá rí báyìí dájú pé ọmọ ènìyàn ti ń pète ìmọ́lẹ̀ ọmọ ènìyàn kan náà ni tó ń pète òkùnkùn ṣùgbọ́n èwo gan ni a lè sọ pé ọmọ ènìyàn fẹ́ràn jù nínú ìmọ́lẹ̀ àti òkùnkùn ó dọwọ́ wa nínú gbàgbọ́ tá a bá ní ta ni a wá lè pè ní ẹni òkùnkùn ta ni a lè pè ní ẹni ìmọ́lẹ̀ gan yóò bá pèdè ara wọn ni ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì àbí bó o gbọ́ rí one man's meat is another man's poison ẹ wo tá a bá ń ṣe nǹkan kan níbìkan ṣùgbọ́n tí ìwọ tí o láǹfààní àti débi tá a ti ń ṣe nǹkan rú bẹ́ẹ̀ ó ṣókùnkùn sí ọ ní nǹkan tá a ń ṣe ni ó dà mo wà nínú studio bí mo ti ń sọ̀rọ̀ yìí mo ń ṣètò nínú studio ẹ̀ ń gbọ́ rédíò ẹ sì ń gbóhùn mi ṣùgbọ́n ẹ̀ mọ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú studio tí mo wà yìí ṣé kí n sọ fún yín ẹ wà nínú òkùnkùn èmi mo wà nù mọ́lẹ̀ ẹ ti rí báhun ó dà a máa ń pe àwọn kan ní ẹgbẹ́ òkùnkùn bá a ti ń pè wọ́n ní ẹgbẹ́ òkùnkùn yìí kì í kúkú ṣe pé ibi tí wọ́n péra jọ sí tí wọ́n ti ń ṣe ìpàdé àbí nǹkan kan pé wọ́n pa nọ́ḿbẹ̀ irọ́ à ń pe àwọn kan ní àjẹ́ ẹ̀ ń pe àwọn kan ní ẹgbẹ́ òkùnkùn àwọn tí wọ́n ṣe secret society ẹgbẹ́ òkùnkùn lẹ̀ ń pè ẹ máa ń pe ògbóni gan ní ẹgbẹ́ òkùnkùn ṣùgbọ́n àwọn ògbóni ò gbà wípé wọ́n ń ṣe ẹgbẹ́ òkùnkùn ẹ dúró wọ́n ń ṣe ẹgbẹ́ tiwọn lọ́wọ́ ẹni tó wà nú ògbóni tó wà nú awo ó gbà wípé ìwọ tí o ṣàwo ìwọ gan ló wà nínú òkùnkùn bẹ́ẹ̀ ni torí bí wọ́n bá fẹ́ mú yàn wọnú ẹgbẹ́ ìmùlẹ̀ wọ́n á sọ fún ẹni náà pé wọ́n á ní kó wá lajú àbí wọ́n fẹ́ ṣí etí rẹ̀ àbí wọ́n fẹ́ ṣe nǹkan kan bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń sọ wọ́n tiẹ̀ máa ń pè wọ́n ní àgùntàn tí ò ríran àwọn ni wọ́n gbà wípé ìwọ tó rí wọn ibi tán wà ìwọ ló wà ní òkùnkùn ṣùgbọ́n ìwọ ló ń pè wọ́n ní ẹni òkùnkùn má gbàgbé o pé àwọn rílé àwọn sì ríta ẹni tó rò pé ó wà ní òkùnkùn yẹn ó máa ń báwọ̀ péjọ níbi tó wà nínú ìmọ́lẹ̀ ó mọ tó ń ṣẹlẹ̀ nínú ìmọ́lẹ̀
o tun wa mo bomi to mo ohun lori le torita tadua ni eni okukun enu wa gan e wo mo n bo

ìwádìí fi yé wa wípé òkùnkùn ohun tá a bá ṣe nínú òkùnkùn ó lágbára ju èyí tá a ṣe nínú ìmọ́lẹ̀. Ìwádìí ìjìnlẹ̀ fi yé wa pé ààwẹ̀ àti àdúrà odindi ọjọ́ mẹ́ta tá a gbà lódindi ọjọ́ mẹ́ta wọ́n ní ó ṣe déédé ó dọ́gba pẹ̀lú ìṣọ́ òru kan ṣoṣo. Ẹ rí nǹkan bí àbá ní tanra wa àdúrà a máa gbà nínú òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ. Ìwé òwe orí kẹfà ẹsẹ̀ ìkẹsàn-án ó pèdè àrà ó ní ọ̀lẹ́ ìwọ ó ti sùn pẹ́ tó nígbà wo ni ìwọ ó dìde kúrò nínú oorun rẹ. Ẹni tí kò lè dìde gbàdúrà ìṣọ́ òru òun là ń pè ní ọ̀lẹ́. Ẹ rí nǹkan alukurani ní kumile hila ńlá kọ̀lé hila dìde báyìí kí o sì máa kírun àyàfi òru rẹ díẹ̀ ni kí o máa fi sùn. Ẹ rí nǹkan alukurani alápọ̀nlé ló sọ bẹ́ẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lásìkò ìmọ́lẹ̀ inú òkùnkùn la ti ń dé ìmọ́lẹ̀ àti òkùnkùn bí wọn bá tún wọnú ìṣẹ̀ṣe lọ máa ní ọ̀sán gbọn òkùnkùn bírímù bírímù àdífá fún ìmọ́lẹ̀ ó bu ọwọ́ kan gàdà fún òkùnkùn lọ́jọ́ tí wọ́n ní kí ìmọ́lẹ̀ àti òkùnkùn kí wọn orú bọ̀ wọ́n ní kí ìmọ́lẹ̀ orú ewúrẹ́ funfun àtẹ́gbẹ̀fà ọ̀kẹ́ owó kí àgùntàn nínú wọ́n ní kí òkùnkùn náà kórú àgbà àgùntàn dúdú bọ́lọ̀jọ̀ ẹgbẹ̀fà ọ̀kẹ́ owó àwọn méjèèjì kẹbọ wọn rú. Wọ́n wá ní bí ọ̀yẹ́ ìmọ́lẹ̀ bá ti ń dé ajẹ́ pé ojú re ló mọ́ mi ṣùgbọ́n bọ́kùnkùn bá ti ń ṣẹ̀ wọ́n á bẹ̀rù ọ̀gànjọ́ dòdò òwúrọ̀ ní ṣonígbọ̀wọ́ ìmọ́lẹ̀ ayé alẹ́ ní ṣonígbọ̀wọ́ òkùnkùn bírímù bírímù òwúrọ̀ mi ti dé ojú alẹ́ mi kò dára. Ẹni mọṣẹ́ òkùnkùn àbí tó mọṣẹ́ òkùnkùn kó má ṣe dóṣùpá lóró kálẹ̀ ọ̀sán wá jòwúrọ̀ lọ alẹ́ la bẹ̀bẹ̀ fún ju òwúrọ̀ ẹ̀rí nǹkan àṣẹ ìdùmàrè ibà òtúrupọ̀ méjìlá ṣàlẹ̀ yìí nínú ẹ̀sẹ̀ ìfá ibà ẹ̀yìn tó ní ìmọ́lẹ̀ lónìí o mo ṣèbà ẹ̀yìn tó sì ní òkùnkùn ìyẹn tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ ènìyàn ti ń pète ìmọ́lẹ̀ ilé ayé náà ní ń pète òkùnkùn ó dáa. Ìwọ tó ti ń gbọ́ mi látẹ̀kan ṣé ẹni ìmọ́lẹ̀ ni ó ni àbí ẹni òkùnkùn ṣé ká má tanra wa bó ti wù kó jẹ́ ẹni ìmọ́lẹ̀ àti ẹni òkùnkùn ní gbogbo wa torí àgbélé ayé lọ́sàn-án ká fi alẹ́ lẹ̀ ká sọ pé à ń kánjú lọ. Adẹ́da ṣẹ̀dá tó dá òkùnkùn òun náà ló ṣẹ̀dá ìmọ́lẹ̀ àti wípé látinú òkùnkùn bírímù bírímù ni ọlẹ̀ ti ń ṣàn jáde wá nínú aboyún wá sínú ìmọ́lẹ̀ ilé ayé. Ẹ wá rí nípa ìwà àti ìṣe nílé ayé ohun tó o bá ṣe tó jẹ́ àṣepamọ́ rẹ òkùnkùn la fi wé èyí tó o ṣe síta la fi wé ìmọ́lẹ̀. Àṣepamọ́ ọmọ ènìyàn ló sábà máa ń ṣe ìdájọ́ àti wípé ẹni tá à ń fojú wò bí òṣìkà ìlú ṣùgbọ́n tó jẹ́ wípé rere ló ń ṣe tí kò hàn síta ẹ rí iṣẹ́ rere tí ò hàn síta òun là ṣe pamọ́ irú ẹni bẹ́ẹ̀ tí ó máa ṣe ìdájọ́ rẹ̀ ṣùgbọ́n ìwọ tó jẹ́ pé rere ló ń ṣe lọ ayé rò pé òun ṣe tó sì jẹ́ pé ìkàlò ni àṣepamọ́ rẹ tó jẹ́ ìkàhùn òun ni ó ṣèdájọ́ rẹ rere abúnire ìka sìbóníkà ẹni ìmọ́lẹ̀ ni ó ní àbí ẹni òkùnkùn. Èdùmàrè ọlọ́jọ́ ẹni kó dákú dábọ̀ nípa ìran kó mọ́ fi wá sínú òkùnkùn ayé kó taná ayọ̀ ohun ìmọ́lẹ̀ kó tàn sọ̀rọ̀ gbogbo wa torí ayọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ló yọ ọmọ ẹ̀dá èèyàn ìmọ́lẹ̀ àti òkùnkùn máa gbọ́ o kò ṣeé mà ní ilé ayé ni àwọn méjèèjì
fun eda to ba nsu to nji ogo ni fun olodun loke oro.

0: ǹjẹ́ lásìkò yìí ó di wíwó olókùn tí kìí pọ̀sà. Ajá mi ò ní gbókẹ́yìn rẹ̀ ó káwo àgbò mi ò sì ní kàkíwò rẹ̀ ó fàtú. Àwọn ìtàn láṣálẹ̀ ìbò bá dọjọ́ iwájú àtún máa rí sọ́ọ̀sì.
1: Ẹ̀yà ìwé ni o ṣe orí ajé òwò òní túbọ̀.
0: Ẹranko tó bá lòun ọba tàkú tẹ jẹ ẹyin ẹni òní ṣẹ́kù kan èmi ń lọ́mọ òkúta kékèké ò ṣe fàdágé ẹdẹ bá gbìyànjú ojú àdáre àtẹ.
1: Èsì bàbá lè má léde odò ọ̀tá mi ẹ̀wẹ̀ tó.
0: Chief Dr. Olú Ogundola ló kọ tèmi bẹ́ẹ̀ bá fẹ́ pè mí nọ́mbà mi rèé 08030527261 lẹ́ẹ̀kan sí 08030527261 ọ́fíìsì àdìtú Olúdọ́là wà nílùú Adó-Èkìtì Òkèlá Health Center Òkèlá ni kẹ́ ẹ wá síbẹ̀ bá ti débẹ̀ dúró ẹ wọlé sí àdúgbò tí wọ́n ń pè ní Sẹ̀lẹ́m̀bẹ̀ lẹ́yìn Health Center yìí lẹ́ẹ̀tì rí àdìtú Olúdọ́là alternative therapy ògo ni fún ọlọ́run lókè ọ̀.
1: Orí àdé òmò òní sùnkò òdùdú wà lè ṣọ́ wa.
0: Ìjẹ́ tí a ṣẹ̀dá bá kádàra rẹ̀ pé mi kínní lẹ́tùn máa pàdé lọ́jọ́ mẹ́jọ dìgbà náà nǹkan ẹnu ò ní dùn mí o etí ìwà ò ní di dàsìkò tá a pàdé àjọ ló ń táwo àjọbọ̀ ń tàwọn tìmùlẹ̀ ògo ni fún ọlọ́run lókè ọ̀.

0: sókè. Go sami. Ofa ibi.
1: Yes.
0: Ofa iku.
1: Yes.
0: Hey.
1: Yes Lord.
0: Ina gbe jade.
1: Amen.
0: Ina gbe jade.
1: Amen.
0: Ina gbe jade.
1: Amen.
0: Ina gbe jade.
1: Amen.
0: Ina gbe jade.
1: Amen.
0: Eyan ro ofa.
1: Ofa.
0: Ofa.
1: Ofa.
0: Woli. Lago meje.
1: Lago meje aro ni o.
0: Aro.
1: Aro to nba ni o.
0: Friday.
1: Friday.
0: Aro.
1: Aro.
0: Friday.
1: Friday ni.
0: Mabo.
1: Oje mabo.
0: So for luwe.
1: So for luwe.
0: All.
1: All. Oje for luwe.
0: All. So for luwe.
1: So for luwe.
0: All.
1: All. Yes sir.
0: OGS.
1: OGS.
0: Ofa grammar school.
1: Ofa grammar school ni.
0: Ni lu ofa.
1: Ofa.
0: Ofa.
1: Ofa.
0: Lago meje.
1: Meje aro.
0: Yes.
1: Yes sir.
0: Ma so dudu yen dani o.
1: Be ni ma mu bo.
0: To ni to da bi ipele oju yen.
1: Ipele akashi.
0: Ki se nla la vefe.
1: Ah,
0: omi ye.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Mo ń gbé lu ọ̀fà.
1: Ọ̀fà.
0: Ni ọjọ́ Friday.
1: Ọjọ́ Friday ni o.
0: Ọjọ́ Friday.
1: Ọjọ́ Friday ni.
0: O ma lagbara.
1: Kábíyèsí o.
0: Ọjọ́ Friday.
1: Friday.
0: Ọjọ́ Friday.
1: Friday.
0: Olúwa mi gbẹ.
1: Wọ́n yẹ sá.
0: Wòlé ń bọ̀.
1: Kábíyèsí o ma ṣe.
0: Láti lu ọmọ jẹ̀mú.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Fún wọn ní ìlú ọ̀fà.
1: Alleluya.
0: Omi yìí.
1: Yẹ sá.
0: Ní màá kọ́kọ́ fi fọrí fún wọn.
1: Alleluya.
0: Ní ìlú ọ̀fà.
1: Ọ̀fà.
0: Ẹ̀yin tẹ́ ẹ náwó sókè. Abẹ́rẹ́ ikú ayé.
1: Orúkọ Jésù.
0: Tó fẹ́ fi gún ọmọ rẹ.
1: Orúkọ Jésù.
0: Ayé ìpadà báyìí báyìí.
1: Àmì Jésù.
0: Mo dẹ̀ gbọ́ àwọn olúwa jì
1: ó. Kábíyèsí o.
0: Olúwa ní.
1: Yes sir.
0: Àdúrà tó gbọ́
1: yìí.
0: Ẹ̀rẹ́ tó gbọ́ yìí. Olúwa ní ká wọnú má jẹ̀mú ẹ̀.
1: Jésù.
0: Mo ní kí ló dé.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Olúwa wípé. Àyí mọ̀ sá.
1: Jésù.
0: Torí ẹnìkan
1: ni.
0: Ẹnìkan ni.
1: Torí ẹnìkan ni.
0: Wọ́n ti ń bẹ́ nìkan da iná kan.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Olúwa ní iná yóò gbúdọ̀ jò.
1: Jésù.
0: Torí tó bá jò. Yóò ta lé.
1: Jésù.
0: Yóò ta ọ̀nà.
1: Ah, ayẹra yóò.
0: Olúwa wípé. Àwọn tó gbóhùn yìí.
1: Yẹ́sà.
0: Àdàbí.
1: Kábíyèsí o.
0: Tí ò bá wo etí.
1: Ibi tó bá ti ń gbọ́.
0: Tó o bá fọwọ́ gbẹ̀lú. Olúwa wípé.
1: Yẹ́sà.
0: Ẹ́sà.
1: Yẹ́sà.
0: Oko bára rẹ̀.
1: Kábíyèsí o.
0: Mo gbóhùn adániwáyé.
1: Jésù.
0: Ó ní òkòtó.
1: Ó yẹ́sà.
0: Jẹ́ kí wọ́n rú ẹbọ.
1: Ó jẹ́ rú ẹbọ.
0: Mo ní kí ló dé. Ó ní kán rú o.
1: Yẹ́sà.
0: Kó tó di Sunday.
1: Jésù.
0: Kí wọ́n rú o.
1: Ó ṣe o.
0: Kó tó di Sunday.
1: Kó tó da Sunday.
0: Olúwa wípé.
1: Yẹ́sà.
0: Àwọn tó gbọ́ báyìí.
1: Bẹ́ẹ̀ ni bó ṣe ń gbọ́ yìí.
0: Kí wọ́n rú tiwọn lẹ́ni o.
1: Lọ ṣe o.
0: Èní sọ̀la.
1: Lónìí sọ̀la ni.
0: Mi ò ní gbowó yẹn lọ́wọ́ wọn.
1: Rárá o.
0: Olúwa wípé.
1: Yẹ́sà.
0: Gbogbo etí tó gbọ́.
1: Gbogbo èèyàn tó gbọ́.
0: Ní àgbáyé.
1: Níbi tó bá ti gbọ́.
0: GTB.
1: Ẹ o.
0: 05.
1: Bẹ́ẹ̀ni sá.
0: 25.
1: 25.
0: 28.
1: 28.
0: 75.
1: 75.
0: 18.
1: 18.
0: GTB.
1: GTB.
0: 05.
1: 05.
0: 25.
1: 25.
0: 28.
1: 28.
0: 75.
1: 75.
0: 18.
1: 18.
0: Wọ́n fún yín ní àkánàmọ̀ yẹn.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ibẹ̀ ni kò ṣẹ́sì.
1: Lọ ṣẹ́sì bẹ́ o.
0: Ọlájídé.
1: Ọlájídé.
0: Sínà Ayọ̀mí.
1: Sínà Ayọ̀mí.
0: Èló ni o.
1: Bẹ́ẹ̀ni sá.
0: 750 naira.
1: 750 naira ni o.
0: 750.
1: 750 naira ni o.
0: Ẹnìkan ní èmi ò lè kó yẹn lọ sí.
1: POS. Kábíyèsí o.
0: Ó lè kó lọ POS. Ṣùgbẹ́.
1: Yẹ́sà.
0: Sọmọlí kẹ́yìn lọ ra báǹtì ẹ̀jẹ̀ wa.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Wọ́n á sọ ibi tí yóò ti lọ sanwó fún.
1: Ẹ o.
0: Yóò kówó lọbẹ̀.
1: Yẹ́sà.
0: A kọ́kọ́ lọ sanwó.
1: A deposit.
0: Kó tó lọ gba receipt.
1: Receipt ló máa fi hàn.
0: Kó tó lọ fi gbẹ̀jẹ̀.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ìtọ́gbẹ̀ ní ọ̀fà àgbà yìí náà.
1: A dá niwa yóò.
0: Ó di májèmú.
1: Orúkọ Jésù.
0: Ó di èdìdì.
1: Orúkọ Jésù.
0: Kò ní wọlé ẹ.
1: Àmì Jésù.
0: Seven kini mo gbe.
1: 750 naira.
0: Aya bada lu
1: atẹ. O jẹ tẹtẹ lọ ṣe.
0: Yiburu atadale.
1: Jésù.
0: Èdè bí arúmi.
1: Jésù.
0: Aláwùná ti ri yá.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Èdè mi.
1: Ẹ o.
0: Èdè jimi jimi ra.
1: Ẹ o.
0: Lọ́la karabata
1: wọ. Jésù.
0: Yabinu atada.
1: Ẹ
0: o. Olúwa wípé.
1: Yẹ́sà.
0: Kí àwọn kan ṣe tiwọn.
1: Bẹ́ẹ̀ni o.
0: Kí ilẹ̀ ò tó sùn.
1: Kábíyèsí o.
0: Ẹ.
1: Yẹ́sà.
0: Mo borí afẹ́fẹ́. Tí òun yìí dé.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Èkó. Ogun State.
1: Ogun State.
0: Ọyọ State.
1: Ibadan.
0: Káàkiri.
1: Ẹ o.
0: Ondo State.
1: Ọ̀ṣun State.
0: Ọ̀ṣun State.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Kwara State.
1: Kwara.
0: Mo kéde tèmi o.
1: Ẹ gbọ́.
0: 750 naira.
1: 750 naira.
0: Owó tí o lè túnu lára rẹ.
1: Bẹ́ẹ̀ni sá. Kábíyèsí o.
0: O lè gbẹ̀jẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Èrú náà tàdé.
1: Ayayayayayayayayayaya.
0: GTB.
1: Ẹ o.
0: 05.
1: 05.
0: 25.
1: 25.
0: 28.
1: 28.
0: 75.
1: 75.
0: 18.
1: 18.
0: Ẹnìkan gbọ́ mi o.
1: Ẹ gbọ́ o.
0: Olúwa wípé.
1: Ó yẹ sá.
0: Dandan ni kò ṣe.
1: Bẹ́ẹ̀ni o.
0: Faith.
1: Yẹ sá.
0: Faith.
1: Faith.
0: Ṣé kí n sọ bó ti rìnrìn àjò rẹ láyé?
2: Ẹ sá.
0: Olúwa wípé. 1, 2, 3. Mo kà níwájú ẹ. Láàrin ẹ̀ ní sọ́dún mẹ́ta. aláàánú kan tó máa pàdé tó máa ṣètò ìrìn àjò ìlú òyìnbó rẹ. Ìlú òyìnbó ni wà á ti wà á máa sọ pé wọn nítorí mi ra ẹ̀jẹ̀. Mi ò ní di igbá àgbà iná.
2: Mi ò ní di igbá àgbà iná.
0: Ọmọ mi ò gbúdọ̀ di igbá àgbà iná.
2: Ọmọ mi ò gbúdọ̀ di igbá àgbà iná.
0: Mo fi 750 yìí rúbọ.
2: Mo fi 750 yìí rúbọ.
0: Ẹ̀sà.
2: Yẹ̀sà.
0: Mo bá gbọ́ tínú. Ọ̀rẹ́ tí ẹ̀ ní.
2: Káì.
0: Èrú bí dà ní.
2: Yẹ̀sà.
0: Wòlí.
2: Bẹ́ẹ̀ni o.
0: Ọlájídé.
2: Ó yẹ̀sà.
0: Sínà ayọ̀. Òkòtò Jésù.
2: Yẹ̀sà.
0: Lórúkọ
2: mi. Kọ̀fà.
0: Wọ́.
2: Yẹ̀sà.
0: Bó o bá ti gbọ́ tínú. Tó sọ pé.
2: Kí ló ṣe bẹ́ẹ̀ o.
0: Kí ló sọ.
2: Yẹ̀sà.
0: Wà á rántí ẹ̀.
2: Kábíyèsí o.
0: Ẹ̀sà.
2: Ó yẹ̀sà.
0: Igbó rẹ̀.
2: Ó ṣọ̀jẹ̀ bọ̀ ríru lọ.
0: Igbó rẹ̀.
2: Ó ṣọ̀jẹ̀ bọ̀ ríru lọ.
0: Igbó rẹ̀.
2: Ó ṣọ̀jẹ̀ bọ̀ ríru lọ.
0: Mo sọ tèmi.
2: Lọ ṣe o.
0: GTB.
2: Ẹ o.
0: 05.
2: Bẹ́ẹ̀ni sà.
0: 25.
2: 25.
0: 28.
2: 28.
0: 75.
2: 75.
0: 18.
2: 18.
0: GTB.
2: GTB.
0: 05.
2: 05.
0: 25.
2: 25.
0: 28.
2: 28.
0: 75.
2: 75.
0: 18.
2: 18.
0: Owó tí ò lè la ẹ.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ó lè la ọ̀nà àbáyọ fún ẹ.
2: Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o. Ó yẹ sà.
0: Owó tí ò lè la ẹ.
2: Tí ò lè la ẹ.
0: Ni 750.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ṣùgbẹ́.
2: A lọ ọ̀nà àbáyọ fún ẹ.
0: Ó lè la ọ̀nà àbáyọ fún
2: ẹ. Kábíyèsí Ọlọ́run.
0: Ẹni bá ní etí. Kò gbọ́n tí ẹ̀mí.
2: Gbọ́n tí ẹ̀mí sọ fún ìjọ.
0: Ẹ̀yin ará ọ̀fà.
2: Ọ̀fà.
0: Ọ̀fà.
2: Ọ̀fà.
0: Wòlíì.
2: Ẹ o.
0: Lágo méje.
2: Lágo méje àárọ̀ ni o.
0: Àárọ̀.
2: Àárọ̀ tó ń bá ní o.
0: Friday.
2: Friday.
0: Àárọ̀.
2: Friday.
0: Ní ìlú ọ̀fà.
2: Ọ̀fà.
0: Ọ̀fà.
2: Ọ̀fà.
0: Lago méje.
2: Méje àárọ̀.
0: Yes.
2: Yes sir.
0: Má sọ dúdú yẹn dání o.
2: Bẹ́ẹ̀ni máa mú bọ̀ o.
0: Tó ní tó dàbí ìpele ojú yẹn.
2: Ìpele akáṣe.
0: Iṣẹ́ ńlá la fẹ́ẹ́ fi
2: ṣe. Má mú bọ̀ sà.
0: Omi yẹn.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Mo ń gbé ìlú ọ̀fà.
2: Ọ̀fà.
0: Ní ọjọ́ Friday.
2: Ọjọ́ Friday ni o.
0: Ọjọ́ Friday.
2: Ọjọ́ Friday ni.
0: Ó máa lágbára.
2: Kábíyèsí o.
0: Ọjọ́ Friday.
2: Friday.
0: Ọjọ́ Friday.
2: Friday.
0: Olúwa mi gbẹ.
2: Ó yẹ sà.
0: Wòlé mi bọ̀.
2: Kábíyèsí o máa ṣe.
0: Láti lo má jẹ̀mú.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Fún wọn ní ìlú ọ̀fà.
2: Hallelujah.
0: Omi yìí.
2: Yẹ sà.
0: Ní màá kọ́kọ́ fi forí fún wọn.
2: Hallelujah.
0: Ní ìlú ọ̀fà.
2: Ọ̀fà.
0: Ẹ̀yin tẹ́ ẹ náwó sókè. Abẹ́rẹ́ ikú ayé.
2: Orúkọ Jésù.
0: Tó fẹ́ fi gún ọmọ rẹ.
2: Orúkọ Jésù.
0: A yí ìpadà báyìí báyìí.
2: Àmì Jésù.
0: A lọ fi gún ẹni tó rọ.
2: Àmì Jésù.
0: Bí bá ti ń parí.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ó di sangu ọ̀tá. Sangu ọ̀tá.
3: Sangu ọ̀tá.
0: Ìpàdé ọjọ́ Sunday.
3: This Sunday service.
0: Olúmọ pé ọ̀sán tí a ń ṣe.
3: We be the third special program using orange.
0: Tá a lu ọ̀sán yẹn.
3: That we are using orange.
0: Olúmọ di ẹlẹ́kẹta.
3: That will be the third one.
0: Màmá rí pọ̀ wà mbẹ́.
3: Make sure you are there.
0: Make sure pọ̀ wà mbẹ́ o.
3: Make sure you are there.
0: Lọ́jọ́ Sunday yìí.
3: Sunday.
0: Ago mẹ́ta ni o.
3: 3 PM.
0: Ago mẹ́ta ni o.
3: 3 PM. This
0: ni Mao Event Center.
3: Mao Event Center.
0: Àwọn tó ń ka sáàmù yẹn ti ń ka sáàmù sí o.
3: Some are reading it.
0: Wọ́n ti kà sínú ọ̀sán yẹn o.
3: They are already reading it to your
0: head. Ìwọ ni kò dẹ̀tẹ̀dẹ̀.
3: Come on time.
0: Ká lè tètè ṣe tán o.
3: So we can finish on time.
0: Ago mẹ́ta ọ̀sán ni
3: o. 3 PM.
0: Ìwọ ni ẹ̀rí ìlú òde.
3: You are next to testify.
0: Ó máa ní agbára.
2: Alágbára sà.
0: Ẹ̀yin ará ilé sà.
2: Ilé sà.
0: Ẹ múra o.
2: Ẹ múra.
0: July 10.
2: Bẹ́ẹ̀ni sà.
0: 10/11/12.
2: Bẹ́ẹ̀ni sà.
0: July 10.
2: Bẹ́ẹ̀ni sà.
0: 11/12. Ní ìlú Iléṣà.
2: Ó máa lágbára sà.
0: Bẹ́ẹ̀ni wòlí.
2: Yẹ̀sà.
0: Wòlí. Òkòtò Jésù.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ó máa ní agbára.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Bẹ́ẹ̀ni ló ń ta yìí.
2: Ó yẹ̀sà.
0: Sàmí o.
2: Ó yẹ̀.
0: Wọ́n ní faṣọ dúdú di ọmọ rẹ.
2: Bẹ́ẹ̀ni
0: Kábíyèsí o. God bless you all.
2: Ọlọ́mọ àbúkọ wọ̀nyí o.
0: Yóò dára fún ọ.
2: Amen.
0: Ìwọ gẹ́gẹ́.

0: ọkùnrin tó máa lè dángájá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ ó tiẹ ti fà á ẹsẹ rẹ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orúkọ báyìí kò dáa ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ á ṣiṣẹ́ tí oògùn bá tán á tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò dáa a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀
1: kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
2: Bàbá ń gànà bàbá kéré wà fóòn nọmbà mi 08164122777 08164122777.

0: aṣalẹ. Democracy Park lakurẹ la o ti pade. Iṣẹ́ agbára máa ṣe lọ́dún yìí. Wà á sọ testimony.
1: Orúkọ mi ni Akíndélé Adéyẹmí láti ìlú Ìdànrè. Ìyàwó mi ló yìnbọn fáìtì wá sí programu yìí láti ìlú Ìdànrè. So gba to invite mo ti kọ́lé kan tẹ́lẹ̀ 2016 mi ìrìkọ́ tán. Ṣùgbọ́n Ọlọ́run bá mi parí ẹ̀ ní ọdún yìí náà ilé kejì náà ọdún yìí náà ilé kẹta.
2: Mo kọ́ 2016
1: mo ti ń kọ́lé yẹn mi lè parí ẹ̀.
2: Okay.
1: So ìgbà tí ìyàwó mi wá tọ́ wá ní mo like mo ní ma try. So mo wà asthmatic tẹ́lẹ̀. So Ọlọ́run wò mí sàn.
2: Ọjọ́ yẹn náà.
1: Bàbá nígbà tí mo dé program yẹn, bàbá fún wa ní pure water oníká jókòó. Mo yẹ mu pure water yẹn, àyà mi kan clear ẹ̀bẹ́ ni pé wọ́n kàn fi kan fọ́. Màá dúró síbi tí smoke wà tẹ́lẹ̀ mi ò lè dúró. Mo bẹ̀ sí ń dúró. Gbogbo nǹkan tí mi ò lè ṣe tẹ́lẹ̀ mo bẹ̀ sí ń ṣe. Ilé yẹn náà pàápàá ẹnìkan sọ pé ó ní òun gan pa ilé mi pé mo kọ́ lẹ́yìn pé mi ò rí igi kan lẹ́yìn pé kò sówó. Ó kàn lọ ó já igi 1.something million. Ó ní kọ́ kó lọ sí site wọn kó lọ ọjọ́ kẹta Ọlọ́run pèsè owó yẹn. So mo ṣáàbẹ̀ sí mi ó pọ̀
2: mi ò lè sọ tán. Ẹ tún wá kọ́ mi.
1: Mo ìmí ìkẹta Ọlọ́run tún pèsè ẹ̀. So àwọn ìwà sọ pé wọ́n ní past wọ́n ní mo ní gbògbèrè owó. Ọlọ́run orí òkè òkè ló ṣé o kì í ṣe mi
2: o. Ó ti wá ní gbègbèrè owó báyìí.
1: Bàbá mo dúpẹ́.
2: Gbègbèrè àná ẹ ti lọ bọ́ sí ọ lórí. Pariwo ọrun ṣe. Ibùkún máa bọ̀. Ọrun ṣe. Ìrànlọ́wọ́ máa bọ̀. Ọrun ṣe. Ojú rẹ máa bọ̀. Ọrun ṣe. Ayé mi dìde. Ọrun ṣe. Ìpín mi yí padà. Ọrun ṣe. Àyànmọ́ mi fọ́hùn òkè. Bóyá yóò yé gẹ́gẹ́ abayá gẹ́gẹ́ sá. Ràdàbàjá wáyà gẹ́gẹ́ sàdá. Màtí àlẹ́ gẹ́gẹ́ àrùn. John chapter 3 verse 27 mo fẹ́ kẹ́ka pẹ̀lú òye ká tó lọ gbàdúrà méje. John 3:27 Johannu sì dáhùn ó sì wí pé èèyàn ò lè rohun kóhun gbà tí a bá fún látọ̀rùwà ọ̀gá. Kò sí bó ṣe sapá tó.
3: No matter what you try.
2: Àwọn nǹkan kan bẹ̀.
3: There are some things
2: tí ò lè wá.
3: That will never come.
2: Àfi tọrùn bá sí.
3: Until heaven opens.
2: Àyà àgàdé bẹ̀rẹ̀ wá ṣàṣà. Ẹ tún pariwo ọ̀run sí.
3: Ṣé ẹ kú lọ́kù?
2: Ẹ kígbe ọ̀run sí.
3: My heaven opens.
2: Sọ pé ọ̀run sí.
3: My heaven opens.
2: Sọ pé ọ̀run sí.
3: My heaven opens.
2: Láti òní lọ.
3: From today.
2: Mẹ̀dú àlẹ́
3: gbà. In the name of Jesus.
2: Gbogbo ẹ̀yí tí ọ̀run tì.
3: All of you that have shut again.
2: Ọ̀run yín bẹ̀rẹ̀ sí.
3: Yes,
2: lọ́jọ́ tí ọ̀run bá
3: sí
2: ìwọ dìde
3: ìwọ
2: sànù
3: sí
2: wà dìde ní ọ̀run
3: ìmẹ́lì
2: pé ọlọ́run bẹ lọ́run ó ṣe ń tó
3: wù
2: ní àtètè kọ́ sí ọlọ́run dá ayé ó dá ọ̀run alẹ́ ń tó lé mọ́yì.
3: That person that is the
2: heaven. Sọ fún un.
3: Tell that person.
2: Ọ̀run ẹ̀ ló tì.
3: The heaven is his trust.
2: Gavan
3: lẹ́sẹ̀. The heaven is his trust.
2: Tó o bá ti gbọ́ mi tán.
3: After hearing this.
2: Ní kété.
3: Immediately.
2: O gbúdọ̀ gbàdúrà 15
3: minutes. Pray 15 minutes under the
2: level. Or 30 minutes.
3: Or 30 minutes.
2: Tó o bá ráyè.
3: If you have time.
2: Kí ìyá mọ́ bá jẹ́ mi mọ́.
3: Can you not stop by his name?
2: Ọ̀run mi sí.
3: My heaven must open.
2: Ó rí pé Psalm 121.
3: Psalm 121.
2: Ó ní èmi ó gbé ojú
3: mi. I will lift up my
2: eyes. Sí ibòsà.
3: Unto the hills.
2: Orí òkè wọn ni. Ìyẹn ní ọ̀run. Aisa ẹni tí ó bá rí ìrànlọ́wọ́
3: òun
2: ló máa ṣe. Mo ti rí àwọn tó lẹ́bùn. Mo ti rán tó mà dúà gbà. Mo ti rán tó lánà
3: ìtì.
2: Mo ti rán tó mà wá ṣùṣe.
3: Tí
2: a ò ràn wọ́n lọ́wọ́. Mo rí àkísà lọ́rùn. Mo dẹ̀ rẹ ẹni tó wà fúrẹ̀ nínú ọ̀pẹ́ṣàn. Ṣùgbọ́n tí a ràn lọ́wọ́. A lọ sí pátì kan ní ọdún díẹ̀
3: sẹ́yìn.
2: Ìkan lára àwọn ọ̀rẹ́ mi.
3: One of my friends. láti Amẹ́ríkà.
4: Ọmọ Amẹ́ríkà.
3: Ó wá sòkú.
4: Ìjẹ́ kò bẹ̀rẹ̀.
3: Àwa lọ sí bẹ̀rẹ̀
4: àyè. Ọmọ ẹ̀jẹ̀.
3: Àwọn èèyàn ńlá ńlá lọ́wọ́.
4: Jẹ́ kíkú ẹ̀jẹ̀.
3: I say great people.
4: Àwọn èèyàn ńlá ńlá.
3: Big people.
4: Àwọn èèyàn ńlá
3: ńlá. Àwọn billionaire millionaires.
4: Billionaires millionaires.
3: Ọmọkùnrin tó wá pè kó wá
4: kọ́. Yèmá jẹ bàtà tó
3: sí. Níwọ̀n bá tèmi.
4: Jọba ó nọ
3: lẹ. Ètò mẹ́mbà mo rí
4: fún. Àná tó ta
3: ẹ̀ sórí mo ti kọrin
4: pati rí. Bàtà sáàjì pati
3: rí. Na mo rí ọmọkùnrin yìí.
4: Our city's young man.
3: A ti kì í he.
4: You from
3: good. Àbọ̀ sí sí.
4: Tòkì sí.
3: Àbọ̀ sí ẹ. Bẹ́ẹ̀ ni ìlú ń dà.
4: Ìwọ̀jọ́ jọ bí.
3: Ṣùgbọ́n tó yà mí lẹ́nu
4: ni pé
3: wọ́n ń gbé owó fún.
4: They were giving me bells
3: of money. Owó bẹ̀rẹ̀ mo ni.
4: I don't ask.
3: Ta lọkùnrin
4: yìí. Who is this man?
3: Wọ́n ní gbogbo orin sẹ́yìn.
4: They say how this is.
3: Wọ́n ló ń lo ni.
4: He owns them.
3: Ibo ló ti rówó.
4: Where did he get money?
3: Wọ́n ní gbogbo group tí mò ń wò
4: yìí. They tell the group that sister.
3: Kò sí nǹkan fẹ́ ṣe láyé.
4: The person wọ́n tó bí láyé.
3: Kojá London.
4: Kojá
3: America.
4: Kojá America.
3: Kojá Canada.
4: Or Canada.
3: Ọmọkùnrin náà mú lọ.
4: Did he say man dey
3: go? Torí àbúrò ìtàn nínú wọn.
4: Because the younger brother
3: of God. Àìsà. Ìyá ò jẹ ntí ò lé ìyá.
4: Ìyá ló máa bí omi
3: sá. Tó sálẹ̀ kígbe-kígbe o.
4: Child if you can.
3: Ọ̀run ìrànlọ́wọ́
4: sí.
3: Lónìí ọjọ́ àánú.
4: Ṣé kí n jẹ mẹ́sì?
3: Ọ̀run ìrànlọ́wọ́.
4: Heaven of hell.
3: Ṣí fún mi.
4: Ṣí fún mi.
3: Ẹ jẹ́ kí àwọn kan gbà.
4: Láti
3: ọ Sili sisi yi. Oyo yo. Oluwa wa. Ẹ̀rí ọmọ yìí.
4: Look at us.
3: Nítorí kò sí ìrànlọ́wọ́.
4: Because there's no help.
3: Ọmọ wọn stop school.
4: Yàtú yẹn stop school.
3: Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀.
4: See many people.
3: Ó ní company nínú.
4: They carry company within them.
3: Company ò lè jáde
4: síta. By the uncle port.
3: Ara rẹ nínú rẹ.
4: They have potential.
3: Inú ló kọ sí.
4: But it is within.
3: Ó ku ìrànlọ́wọ́.
4: Now it needs help.
3: Ó nílò ẹnìkan.
4: You need somebody.
3: Níbi gíga
4: kan. At the top.
3: Tó lè mú ẹ
4: dání.
3: Oh my God.
4: Oh
3: my God.
4: Ẹ̀mí mímọ́.
3: Mo dúró mi ò dádúró.
4: I stand for nothing.
3: Mo sọ̀rọ̀ mi ò dáṣọ.
4: I speak for nothing.
3: So le sàmì.
4: You can say amen.
3: A ó ràn ọ́ lọ́wọ́.
4: Hey, man, you can be hurt.
3: A ó ràn ọ́ lọ́wọ́.
4: You can be hurt.
3: Wọ́n ní gbàdúrà olùrànlọ́wọ́ méje fún ẹ.
4: Lẹ́nìí
3: olùrànlọ́wọ́ méje.
4: Gbé
3: omi kan sọ́dọ̀.
4: Gbé
3: òróró sọ́dọ̀.
4: Náà
3: jẹ́ gbàdúrà méje. Kí àwọn àdúrà yẹn máa bọ́ sórí omi
4: yẹn.
3: Kàdá ìlú.
4: Ẹ
3: gbàdúrà. Ayé gbàdúrà. Olúwa rán yàn sí.
4: Ó lọ sábà tó mi. Ẹ̀rọ yàn sí Olúwa. Ẹ̀rọ yàn sí Olúwa. Sábà tó mi. Sábà tó mi. Lọ sábà tó mi.
3: Àdúrà kọ́kọ́ rẹ o. Olúwa lónìí. Ẹran ènìyàn
4: sí.
3: Àwọn olóore. Ẹran aláàánú
4: sí.
3: Àwọn abánigbẹ́rù
4: ọ̀yìn.
3: Ẹran ìrànlọ́wọ́
4: sí.
3: Ẹran ènìyàn sí.
4: Àdúrà
3: Omìnrán tó lé olóore lára.
4: Tẹ́lẹ̀ tẹ́sí ni wọ́n hẹ́pà fún mi.
3: Iná gbé jáde. live by fire.
5: Lonely or you are
3: to David the best
5: of Mena be
3: a giant
5: of Mena Bruku.
3: I would say,
5: Command Lord, sorry, Ogui,
3: that Baptist,
5: Okile, and where you last.
3: If that is another
5: people, I was surrounded.
3: If you look around you,
5: and where you last, and
3: other people surrounded,
5: and where you give you a
3: son,
5: you know, Akuma, Yaka Lorukola,
3: though you don't have
5: the religion,
3: but nothing to
5: Hannibal and myself.
3: He's talking
5: about when you last.
3: Heaven of help.
5: Heaven of help.
3: Heaven of help.
5: M.J.
3: Heaven of help. any sea for me.
6: There is no open for me.
3: Oh my God.
6: Open for me.
3: Oh my
6: heaven
3: God.
6: Of help.
3: When the season
6: Akoko
3: of open heaven,
6: or
3: week in
6: this week,
3: for so can be the
6: jump up where you are.
3: Or just to let
6: them of just once.
3: Wake,
6: you will shout.
3: Mima,
6: or
3: in a lower,
6: heaven of heaven,
3: and
6: major,
3: sea for me, and your
6: other
3: Matima.
6: Don't go again.
3: I am a lover.

0: Praise the Lord.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Godwin Franca, a ń gbé ní Odógúnyán. So ẹ̀rín mi àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí Ọlọ́run ti lo ìjọ yìí sínú ayé mi gan. Tẹ́lẹ̀ mi ìgbàgbọ́ nínú ìpè yìí. Gbogbo àtọ́kọ mi mú mi wọ bí. Mo wá ń sọ pé pé èrò tẹ̀ ti pọ̀ jù bí pé ṣé ó ti elérò níbí mi nílé lọ. Ṣàkúrò ń bẹ̀
2: mọ́ lọ. Wà á lè ṣòro náà. Àwọn ní irú ìwọ irú ṣọ́ọ̀ṣì wo ni wọ́n like.
0: Mi mọ̀ pé ṣé ìyanu tó bẹ́ẹ̀ bìbà ìlérò ó fi pọ̀.
2: Ok, ọ̀rọ̀ kò wọ́n rí nǹkan mọ́lẹ̀ ń bẹ̀ ni. Ọ̀rọ̀ rẹ ti yé mi ó yá.
0: Mo ṣá wa ṣọ́ọ̀ṣì kan ní ìtòsí ilé wa tí mò ń lọ. Sọ ìgbà tó wá yá tí bí ọkọ mi ṣe sọ fún mi jọ yìí pé pé new site àwọn náà fẹ́ ṣe sáfíìsì ṣé mo máa wá mo ní ẹ jẹ́ kí n lọ bọ̀ tẹ́rù bá ti pòdù èmi máa sá padà o. Wọ́n ṣáà ń yọjú sí mi lẹ́ẹ̀mẹ́wàá pé oògùdọ̀ ọlọ́run oògùdọ̀ ọlọ́run ó dẹ̀ níṣòro kan táìmì àtọkọ mi ti ń là kọjá tó sọ fún mi pé a máa lo oògùn pé oògùn yẹn 24,000 ni a dẹ̀ máa lò fún 14 days tí bá lo ọkọ mi náà máa lò owó yẹn dẹ̀ ti pòdù níjọ́ kọ̀ọ̀kan fún 14 days mo ṣáà dé ìgbà ìjọ
2: yẹn. Ok, àjọkọ̀ kẹ́ 24,000.
0: Bẹ́ẹ̀ni.
2: Times 14. Ẹyin tẹ́ mo máa tiẹ̀ mọ́ sẹ́ o. Torí kò láìkí ṣọ́ọ̀ṣì elérò bóyá.
0: So mo ṣáà wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níjọ́ yẹn bá ṣe dé ìbàyí tí wòlíì wa wọn làwọn ṣe torí òkò dé ni pé wọ́n mú kíní kò wórówóró báyìí pé ká dà sínú omi àti òróró. Mo wá ní mo ní jẹjẹ ń tra eléwo torí kí wọ́n yẹ a ti gbìyànjú gbà tí ò ti bọ́ sí ọkọ mi ní kí kúkú ṣe pé a ní ìdùn ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn náà pé ká gbójú kúrò ń bẹ̀ pé kò kúkú tì sówó. So ìjọ yẹn báyìí bí wòlíì ṣe ní pé pé ká tọrọ nǹkan ńlá ká tọrọ bí nǹkan tó bá jọ wá lógún gan èmi ò tiẹ̀ tó pé torí mo ti mọ̀ pé tí mi bá ti ṣe oògùn yẹn mi lè rí nǹkan tí mò ń wá gbọ́n mi kan wà tí ò dẹ̀ tí ìbímọ tó náà wojú Ọlọ́run wọ́n ti wà ní 7 years in marriage mo ní àwọn olóòtú ẹ̀ fẹ́ gbọ́n mi lọ́mọ. Wòlíì wa ní tó bá ti ń bèrè fáwọn ara ẹ̀ kó máa bèrè fáwọn ẹbí ẹ̀ àwọn ẹbí mi mo ti à ń bèrè fún èmi yẹn kọ́ ní o tiẹ̀ bèrè fára ẹ̀ bó tiẹ̀ jó bìrì kí n ti mọ̀ gbọ́n máa yá bẹ́ẹ̀ kí n ti bèrè méjì mi mọ̀ so Ọlọ́run ṣáà wá.
2: Ẹ patẹ́ wọ́n fún Jésù. Ọlọ́run a wo ọmọ yín a dá
3: sí. Amen.
2: Ẹ dẹ̀ máa rí ìyanu.
3: Amen.